àdúrà àti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ gbígbé ọ̀run ni bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bá bá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun ọmọ ní ọlọ́ọ̀bù ò ní já rogun.

àdúrà àti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ gbígbé ọ̀run ni bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní pàtíyà ìwò ò lè lọ ogun lónìí ogun

0803-6025232. Thank you for joining us. Your case is settled.

0: ara mi olufe oruko mi ni woli oluwa roti mi eyin abiyabo wahala re lori omo ko ni ja si asan ngba to nje omo ba jina ko ni ju elenu ara mi olufe loni ni ki sola adajo ojo po egbo gbegeda gbena mimi yo si mi nibo ni ipade yi ti fe waye ara mi olufe isoji nla ni o oluwa lo ni ki ma gbe soji yen kiri so gbogbo bi ta de tin se ni awon eyan dupe ton yin olorun ti ero ya sita biba ti testimony mi le jigijigijigi gbogbo ibi tin ba ti gbe isoji yen wo eyin na testimony yi de ni yen e jade o e pe gbogbo eyin ara mi olufe ni gbogbo bi ta ti se soji yen mo be yin mo de ti so fun yin e ma pe awon eniyan yin pata to wa ni tosi lusada bayi pe eni ni pade aduya yen bere ojo meje ni sugbon leni a pin ororo mo ti so fun yin a pin ororo nta fe se po atuma anoint yin loni na ba kan na nta se o po loruko jesu gbo wa se rere ki loruko isoji yen ìtàn mi gbọ́dọ̀ yí padà sí rere lórúkọ jésù ìtàn rẹ ìtàn mọ̀ rẹ a yí padà sí rere níbo ni ìsọ́jì yẹn gbogbo ẹ̀yìn ènìyàn ọlọ́run tí ẹ̀ ń bọ̀ láti atan àti agbègbè atan tẹ́ ẹ bá ṣàtidé atan junction ẹ wọ maruwa ẹlẹ́ẹ̀ lọ sí lusada under bridge níbi bridge tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe yẹn ibẹ̀ ni ẹ ti máa bọ́lẹ̀ tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ níbi gan tẹ́ ti bọ́lẹ̀ yẹn eko bere o ele lo boko community primary school ele gbo kada o de se fese ni boko community primary school so te ba ti koja oja yen e ri ile oba ni apa osi so ona to wa ni waju ile oba yen gangan street to wa ni bi waju ile oba ni bi oja yen eko wobe eni si waju die e ti ri primary school yen boko community primary school e ti ri ohun na nibe so ibe lati fe se ago marun ni pade yi o bere a pari ni ago mesan lale ara mi olufe adua ni gba agbara ko o ti le ma lo church mi ni o ma lo church e mo sugbon so ri isoji eleyi ti olorun ni ki ma gbe kiri ati muslimi ati kristiani o ye je abota ka jo se mo nbo e je agboro ri to sele di roko meme to mi iyanu tolorun se nbe iyan nibi ta ti kuro ta nlo si lusada bayi
1: mo wa dupe lodo olorun mo dupe ni ori oke mo de dupe lori mo dupe lodo dadi pe mo dupe lori pe yin tori o fi o e ba wa tan mole si oro yen lana tori asumi pe mi ba wa si bi ba ba wa si bi bayi lana yen awon omo yen on ko won lo si kini le ni ton ma lo bere won si se le ni on ko lo si ko on ko won lo si ko awon omo si won omo wo ton mese ka ni ba wa si bi ni a ba wa si bi lana ni asi ri oro yin o ni tu olorun to wa fi yin tan imole sinu aye wa ninu ebi wa beni iyawo beni ohun to de laju e po ju ohun to lo point awon omo ti won mu yen olu ko mi ni Esther Daniel to mo be ke ba mi che pe sana Oba di ni ano ni wajo Olorun ati yo bi ago mejila. Lorun. Popo gbokon yin. Fun mi yan tete ti wa nlo. Oni ah. Ta wa lele o tu ko ti. Mo tu wo wa wo pe ah. Number ji ko ki se number Nigeria na. Ah. Ni mo sa se wa gbe niyan mu wa. Mo ni elo. Mo te ko do pam fun wa na to ma da mu eyan Olorun yen. Ni mo se wa gbe niyan lo wa ni. Elo ya di ola. Mo ni. Ni yen. No wa Olorun segun ni mo ni segun wo. O se daruko eni Sunday mu baba e mo ko da kuna sori bed. Wa ni pe eh segun iwo lati jowo. Kini ko wa ni aye fokan bale gbogbo e ko le da na ni. O ko na gori si bo se si Nigeria. Be na ni ko se yi ti lo nko loruko ni. O nko loruko ni ati aburo ni kini ko sai jo so gbogbo oro. Ko sa ma poro gun sa ni aran yen. Segun ma o sa send owo yen si ni sa mo sa ri le gba o.
0: Ara mi olufe te ba wo testimony mejeji yi e ri bi pe alagbara ni Olorun eni akoko e wo nto sele looto iya oko e fe yawo sugbon ngba to di bi pe nkan sele to wo pe ah ki lo sele o gbe wele lo gbe pamo e ja ko lori e Olorun ta ti gba gbogbo ogun sa won fe wo ile yen ni sugbon won ni ti won ba ri iwe to on lori jina won ni fun won leto won e wa gbo e tu wo mo birin yin na o ti fe lo para e ewo ti Olorun se oruko Jesu o ni ri damu ko to roguna laye gbogbo eni to duro pe ohun ni gba ko ri ogun elo orun ma ko lu won o nbo e ja gboro ri kan si
2: mo wa lati oke agbo gbogbo Olorun alaye ogun Olorun ri pe o ti ri ya o to se lati ya 2024 ti mo ti jọ ipe yi mo dupe fun owo agbara to na ni gbogbo igba ni gbogbo akoko eri mi po ṣugbọn meji pere ko n ko fẹ sọ nipasẹ orodo anu ti a ma n ra n bi mo ni awọn ọmọ to pọ ladugbo ti obi ati ere ti mo fi mọmi ọmọbirin yẹn muslim ni ṣugbọn ko si nkan to yẹ pe boya mo mu wa lati church o ma ni plenti ati gba wọ́n sọ fún mi ó ní ọjà òun kò máa ń lọ ṣọ́ọ̀bù ìgbò náà ló wà pé ọjà òyà kọ̀ọ̀kan bọ́ nípa wọn náà kúkú mọ̀ pé lẹ́yìn ká gbàdúrà wọn ẹgbẹ́ mọ́mísẹ́ wà ní ìkọ̀kọ̀ dà wọ́n wá mú ànáṣì ìwọ àbùsùn bá gbé fún wọn wá gbé lọ nígbà tó máa padà dé ní mọ́mì ànáṣì àánú àbíkílẹ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ bọ́ máa ti ṣe wọ́n ya fún wọn tó máa fi wọ́n gbogbo orí ṣe bẹ́ẹ̀ ọjà yá ìwé lọ last 2 weeks ó ṣàdé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ló bá ní mọ́mì àná ẹ̀sìn àánú ẹ̀kọ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ bọ́ máa ti ṣe wọ́n ya fún wọn tó máa fi ń lọ wọ́n gbogbo orí ṣe bẹ́ẹ̀ ọjà yá ìwé lọ last 2 weeks ó ṣàdé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ló bá ní mọ́mì ó ní nǹkan ṣẹlẹ̀ o wọ́n ní wà á wọ ilé àwọn ọ̀hún tó wọ́n níta fún àwọn wáyé pé ogun kan wá wà tó bá ṣí ojú bàbá o kí ni pé ṣé wà ní fámìlì yìí ni ó ní rárá o ẹ̀rù gbà ló wọ́n wẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ ló bá ń sẹ́ńdà mẹ́ta ni mo ní wọ́n ọ̀kọ́ wà ní ṣọ́ọ̀bù ọ̀kọ́ wà ní báàgì máa gbé ọ̀kọ́ wà ní ojú ti ṣọ́ọ̀bù wà bá mo ṣe dúró yẹn mo ṣe dúró yẹn orí àlùmá pípa sọ pé gbogbo agbára pé ọlọ́rin péré fún mi gbogbo agbára tó ràn ọ̀pà kí ọ̀rùn mi máa wú ó yá back to sender mo lè lo back to sender ni o báwo tó kéré o ìgbà wo ti gbọ́ ìgbà tó máa tọ́jú kẹta tó gbé mọ́mì mọ́mì mọ́mì náà ó ní kí n wá ló bá ṣì ó kò báyìí ó ti di pé inú yẹn ti ń parẹ́ gbogbo ìgbà nítorí pé ó jẹ́rìí ara ẹ̀

fun olorun ni oke orun ati ni aye ala ife inu rere si eniyan akobi omo yin lo ni awon samu meje ti mo ma pe loni gbogbo eni to lori ofe ati gbo mi ti olorun ba si o ni akobi abo oje kan ninu awon to bi akobi awon samu ti mo pe ninu ipade etoni eyin ni samu na wo e le record e sile e send omo yin gbogbo agbara to duro ni ikorita si yori to lo n fe pade akobi omo re agbara so agbara nu amen gbogbo eni to sero to lo n fe gba bi akobi mu o to mu ipenu re se eni to ni aye ati o ma gba o lowo o gbogbo ebo gbe nitori akobi omo re gbogbo okoto ti gbe nitori akobi omo re gbogbo ofa ti won ta akobi omo re mami be ba sami loni gbogbo ikojopo won nitori akobi omo re loruko oya ko ma baje ewe taye tori re ja egbo taye tori re wa abela ti tori re ran ni se ba tu senda ni ko gbogbo ise ti won ran nitori re nitori akobi re mami se ma sami ise yen baje la gbogbo eyin soldier of Christ patapata odo Monday o ni ipade soldier of Christ ni ori oke no ni ilu apatere amon wo la n pe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christi gege bi oluwa atala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christi yin lati aju ogun na number 1 awon iranse olorun mo ninu ipade yin gbogbo won de mo wa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ogbo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke o mo wo nilu apatere pe moto re o ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to si oje deji e wa so kale ni apatere oke no mo wo ni lagbelu e ba ti so kale ni apatere lori oke e kan bi ni baba eke for 7 gbogbo aye lo ti mo be a ma bo ago mẹsàn-án sí agogo méjìlá kó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń lọjà yẹn ó gorí ẹ ó láǹfààní àti rí mi èmi àjọ sọrọ a ó dẹjọ gbàdúrà papọ ọrọ rẹ yóò dẹbi tẹsímọlẹ jẹ ìwàwà sáàmù alákọọkọ kí àkọbí ọmọ kasi 1 psalm 112 verse 1-3 psalm 128 ẹgẹ́ kí gbogbo ọmọ ka psalm 127 ẹgẹ́ kí wọ́n ka psalm 20 verse 1-5 ẹgẹ́ kí gbogbo àkọ́bí ọmọ ka psalm 5 verse 12 ó dẹ̀ dá mi lójú pé bó o ṣe ń kà á ogun àkọ́bí ọmọ rẹ dànù lórí rẹ nínú àdúrà náà mo ń sọ wípé tẹ ẹ bá rí àkọ́bí ṣàṣeyọrí tí ọwọ́ rẹ gbé sókè ju àwọn ẹlẹgbẹ́ lọ́mọ pé àwọn òbí rẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà wọ́n ti gun orí òkè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbọ́n ti ṣe kó tó di pé ọ̀nà ńlá nítorí ti àkọ́bí ẹ wò sà jákọ́bù àti ísọ̀ ìyá wọn gangan ló gbógun ti àkọ́bí ó ní jákọ́bù ìwọ lọ máa sọ ẹ̀gbọ́n rẹ wá kó wọ̀ ń ó sì gbàràdá fún un ó gbà á sì kí ẹ̀gbọ́n rẹ ń ó gbà á lé ọ lọ́wọ́ matthew bẹ́ẹ̀ ni ẹ ṣe o wọ́n gba ògo lọ́wọ́ ísọ̀ wọ́n gbélé jákọ́bù lọ́wọ́ matthew ọlọ́run ò sí ọlọ́run ń wò wọ́n ísọ̀ ń ké ṣùgbọ́n ògo ti bọ́ sọ́wọ́ jákọ́bù ààta ló sàm mo gbàdúà ògo àkọ́bí ti ń bẹ lọ́wọ́ rẹ tí yóò ní gbà sọnù ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀ ọ̀sẹ̀ àwọn àkọ́bí la wà yìí a máa ń pe kinní kan ní òru àkọ́ òru àkọ́bí yẹn ẹ̀ẹ̀kan lọ́dún ni gbogbo èèyàn padà ohun tẹ́ ẹ máa ṣe ni pé

ṣùgbọ́n ìròyìn kan jáde látọ̀dọ̀ àjọ tó ń jábọ̀ ìwòye ojoojọ́ nàìjíríà ta mọ̀ sí àjọ nimet lóòótọ́ lákẹjọ sọ̀rọ̀ ti taari ìròyìn náà síta ṣùgbọ́n àná òun náà ló tẹ̀mí lọ́wọ́ wọn ní kí gbogbo ìpínlẹ̀ ta ní nàìjíríà ká máa gbára dìde atẹ́gùn burúkú ohun ìjídílé pẹ̀lú òjò wẹliwẹli àti ara láàjọ ajé monde sí èní wednesday ó lè dárúkọ àwọn ẹsẹẹsẹ ṣùgbọ́n tó bá sìkò wa níbẹ̀ ìlú tí wọ́n rí bẹ́ẹ̀ máa kò yẹn wa kọ̀ nímọ̀ràn kí ọ̀rọ̀ máa sáré o nítorí atẹ́gùn líle àti ìjì tí yóò máa fẹ́ bo ojú gíláàsì ọkọ̀ bákan náà ká wa ta jẹ́ òbí ká gbìyànjú waṣọ òtútù fáwọn ọmọ àtàwọn nítorí òtútù àyà àti òfìkẹ́ àwọn oníjẹ̀bi o ṣùgbọ́n gbẹ ojú ọjọ́ wa wò lónìí oòrùn yóò wọ̀ lónìí o

nǹkan ti ti fara hàn àmọ́ tó bá ti ń tóbi aago mọ́kànlá lọ sí aago kan ọ̀sán atẹ́gùn tútù yóò gbọ́ ṣàkóso lẹ́yìn náà òòrùn ìmí ọ̀mọ́lẹ̀ títí di ìrọ̀lẹ́ àmọ́ ní ìmẹ́kọ́ àfọ̀ nílùú abẹ́òkúta ti ṣe ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ ondo gbogbo àárọ̀ báyìí níṣe ni ojú ọjọ́ wọn yóò máa kórìrì gbígbé èéfín ń jáde láti ojú ọ̀run wá yóò lè pẹ́ díẹ̀ kí òòrùn tó jáde tó ọpẹ́lọ́wọ́ mr pilot alẹ́wọ̀bọ́tì balikis ayípọ́lá òun náà ni olóòtú ètò ìbújọ́jọ́ olúmìdé ọlálérè olúmọ̀ẹ́tì lórúkọ tẹ̀lé àkúdàjì o.

0: Welcome, Ileṣẹ MTN Nigeria. Lókè lókè la bọ́ ṣùpá, ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó. Lókè mẹ́mọ̀ ẹ kú kalẹ̀.
1: Ọ̀rọ̀ àgbàre o, ẹ já gbé yẹ̀wò.
2: Ire òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì yá ní olópọ̀ òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ kọ́rọ̀ sà.
3: Ní òkè ọ̀run.
4: Hallelujah.
5: Adániwa yóò ṣe o.
4: Jésù.
5: Adúpẹ́kọ̀ jẹ́ àrọ́jọ́ kìíní tó ń jẹ́ àrọ́jọ́ tó gbẹ̀yìn mọ́ sí rẹ̀. Ó ní èmi ní ìbẹ̀rẹ̀, èmi náà ló pin, èmi ní Alpha. Ni Omega. O jẹ́ Alpha fún wa, o tún jẹ́ Omega fún wa. O bá wa bẹ̀rẹ̀ oṣù kẹsàn-án, o tún bá wa parí ẹ̀. Ìwọ ọmọ aya ṣẹ́ àlàáfíà àánú yìí ọ̀kà orílẹ̀ Nàìjíríà ò dàrú. Báyé tí ẹ ti ń gbọ́ wa okùnkùn borí yín. Alépalépa yín láti bẹ̀rẹ̀ oṣù wọn rí yín mú. Àyà yín láre àánú gbé yín ró. Ọlọ́run ohun òpin oṣù pín oṣù àdúrà mi sí ọ̀rẹ́ kò ní di òpin ẹ̀mí rẹ̀.
4: Àmì
5: àdúrà fún gbogbo yín pátá.
4: Lórúkọ Jésù.
5: Ẹ̀yin tẹ́ di wọ́n disẹ̀ sínú agbára Ọlọ́run Ọlọ́run sọ.
4: Àmì.
5: Ìyá Ìṣà ni Ọlọ́run sọ.
4: Àmì.
5: Wàhálà mi mú ní Ọlọ́run sọ.
4: Àmì.
5: Gbogbo aláburúkọ ti lá lórí ọ̀rọ̀ yín Olúwa tẹ̀gùn náà.
4: Àmì.
5: Tẹ̀gùn náà mọ̀. Wọ́n gbogbo òlú wọ́n dẹ̀ ń tẹ̀lé bọ̀. Bàbá ti sọ magnet kan sí la. Ó ní ẹ má ti mú nú omi tí mo fẹ́ fún yín. Ó ní ọwọ́dọ̀ rẹ̀ ni. Àwọn ni ẹjọ́ fún mi. Obìnrin náà ní passion. Ó ní ẹjọ́ fún mi. Bẹ́ẹ̀ni, wà á mú kúrò nínú àìlera. Ó sọ di alágbára. Ó sọ ẹ̀ tí ò ní ipa. Sọ ẹ̀ tí ò rú agbára wà lórí ẹ̀. Ó lè jẹ́ ẹ̀yàn láyé tó agbára Ọlọ́run. Wà ní ìlú Magodo. Wọ́n fẹ́ tilẹ̀kùn sí ìránṣẹ́ mọ́ mi. Àlùmọ́ millions àfi gba òní hall ńlá. Millions. Ibo lọ́ọ̀yà mi. Wọ́n pè é tì. Ṣé lè látẹ̀bàtì? If you come down lele, food trouble lele. À ń bá bẹ̀rẹ̀ àdúrà ìlú Aṣímí lójú bí wọ́n ń gbẹ̀bọ̀ sí ní junction Magodo. Àsáwọn sophisticated ẹ̀bọ wà. Gbé ẹ̀bọ yìí wá. Bẹ́ẹ̀ lọ́lọ́ ní kí n lọ mọ́ block kankan gbọ́dọ̀ pẹ̀ bọ́ bẹ̀ mọ́. Nọ́mbà tí mo ti ń páàkì mọ́tò báyìí. Wọ́n tó gbẹ́sẹ̀ lẹ̀ báyìí. Mo ti fèdè fọ̀ pé wọn. Màá ṣúṣù wa. Ẹgbẹ́ bọ̀ yín padà yẹn lẹ́wẹ̀. Iná pa yín bá fẹsẹ̀ kan lẹ̀. Ni wọ́n gbẹ́sẹ̀ padà sínú mọ́tò. Àwọn alágbára àṣẹ wọn ń gbẹ́ bọ̀ lórí. Gbogbo ètí wọ̀ kan láwọn èèyàn tí wọ́n ń dán láàárọ̀ ohun tí wọ́n ń ṣe lóru. Ọrùn burúkú tó ń sùn jẹ́ ohun ohun tí ń ṣẹlẹ̀ lóru. Nígbà tó máa fi pé oṣù ta, ibi tí a ti réèyàn 100 ó fàya ni. À ń sìn márùn-ún lójúmọ́ 5 services ní Magodo. Òbísí tí òbí wà náà fà wá lọ́tẹ̀ tí máa sáré sí ọ̀rọ̀ náà tádùá àti lọ. Kẹ́ tó pa mí tún ti ń tira nǹkú lọ jẹ́ já láta wa láṣẹ́ san wa lókan. Ní ìdíse ọjà máa tà ń bi tó wà yẹn. Àwọn fagbára ń dẹ̀ ọ̀la àmúni. Iwọ ló ń ṣe wọn la lébẹ́ẹ̀lì pé ọjà iwọ wọn kan ní lobẹ̀ lọ́wọ́ àwọn ayénu wọn ṣiṣẹ́ ń bẹ̀ ni. Ó dẹ̀mú ilẹ̀ tó so ìkorò fún ọ yìí ó yá kó para.
4: Àmì.
5: Parada.
4: Àmì.
5: Mo ní ọ parada.
4: Àmì.
5: Gbára là ń sọ, má jẹ̀mú là ń sọ, kànú là ń sọ. Mo ń sọ fún ọ pé agbára. Iwọ ni àwọn kan ní lobẹ̀ lọ́wọ́ àwọn ayénu wọn ṣiṣẹ́ ń bẹ̀ ni. Ó di má jẹ̀mú. Ilẹ̀ tó so ìkorò fún ọ yìí ó yá kó para.
4: Àmì.
5: Parada.
4: Àmì.
5: Mo ní ọ parada.
4: Àmì.
5: Gbára là ń sọ, má jẹ̀mú là ń sọ. Mo ń sọ fún ọ pé agbára mẹ́wàá ni Jésù ó kó sínú agbára tó fóbìnrin yẹn. Agbára àkọ́kọ́ ni agbára láti dà. Àṣájì rèé lóbìnrin yẹn náà tí wọ́n ń tìkiri ilé ọkọ tí ò rí ìdíjoko. Ní pé mo ti rí ohun gbogbo olùtẹ̀lé agbára láti dájú ẹ kó dà. Agbára kejì mi pè ní agbára láti tako tí ń tapọ̀. Agbára láti dojúkọ tí ń dojúkọ. Agbára láti tẹ̀ mọ́lẹ̀ tó fẹ́ tẹ̀ ọ mọ́lẹ̀. Agbára láti bẹ́ lórí tó fẹ́ bẹ́ ọ lórí. Agbára láti kélulẹ̀ tó fẹ́ ké ọ lulẹ̀. Agbára láti já sí òwò tó fẹ́ já ọ sí òwò. Agbára láti yọjú kúrò lọ́wọ́ agbára tó fẹ́ yọjú kúrò lọ́wọ́ rẹ̀. Apostle Paul nínú chapter 13 ó ní òní ríran mọ́ ìwọ bá Jésù mi yọjú rẹ̀. I will draw your true eyes. Ṣé bó orí mi ló ṣe fi ṣe ń tako mi? Mo yọjú méjèèjì rẹ̀ ó kún fún agbára Ọlọ́run. Ó ní mo yọjú méjèèjì rẹ̀. Nígbà náà jẹ́ kémi náà yọjú méjèèjì rẹ̀ tí ń fojú ibi wọ̀ ọ̀hún. Lórúkọ Jésù kò tún rí ọmọ.
4: Àmì.
5: Agbára kẹta lè ló lágbára jù ohun ọ̀nà power to get. Agbára láti gbà ń tún wá. Bẹ́ẹ̀ni, Ẹ̀díjọ́ chapter 17. Ó ní I'm the one that give you power to get wet. Agbára láti ní ọ̀rọ̀. Agbára láti ní ọ̀rọ̀ láti ní ẹlòmíì wá ọ̀rọ̀ títí ọ̀rọ̀ yìí ìyẹ́wọ̀n ń fò ni. Ó lè títí kò rí bá kò ṣiṣẹ́ tó ṣe. elomi to wa nbe ni o sise meta polo juna kan eyin ti fe ku won le agba lati ni oro mi o sun mo ojo kan mo nbe lati so oru kan lati korodu won de agbe ki mo le to fo ni daji ben mo tun awon kan tin nawo eh e je gura sa egbe a egbe a deketu awon ajo la won le en to ba de agri bus stop ni to fo nboro ti ku mi lori okuta ni tin ribo elomi igbo lo mu ni elomi lati abu lati gbo obo tomo ribo so to de ben en ko e de ri o en to de bus stop ni to fo laaro ko de ni pada sibe o ti to ba tun dagun mo kan la oru abi ago to 12 sibe won lo bank o si kobo owo oko lo tun ati owo panadol so ti tara o tun fi so jidanda there is no power to get money agba won le won ba won kan sele won ba agbara lati ba o si power to get only je boro mo won lowo ni agbara lati gba to ye ko ri ba agbara lati oni emi mo fun oni emi ni mo ki se certificate e lo fun o emi mo fun o lagbara lati ni oro it's a totally family background to ti jade I am from William family iyan awon lo fun e lagbara lati ni oro oro ni mo fun yan oro mo fun yan odo e lo tin wa I give you power to get loruko Jesus and that jo pade laaro yi o ya lo get
4: amen
5: lo gbagba lati get
4: amen
5: lati get e tumo si lati magnetize lati collect oni awon kan si se sile oni ma ko fun wo o ma mu owo ni kori awon kan ko lo get e awon kan ti sise kale won lo get e ti se bo se lagun to bonu se ti o leyin to ni lo get e boju ere se nja fun won to ni lo get
4: amen
5: lo get
4: amen
5: lo get
4: amen
5: lo get
4: amen
5: ojo oluwa yo wa lara
4: amen
5: ba wa di ola
3: ojo we can tap the freedom at last and we should make a lot of ojo kan soso ni ojo kan soso ni so now we need to do ori
5: lo ni
3: to ma se show kan mojo ni fi show kan cross aro ti o le rin ani kan gbo advance for on tap the freedom at last se le kan ojo kan soso ni ojo kan soso now we need to do ori
5: lo ni
3: to ma se show kan mojo ni fi show kan cross aro ti o le ani kan gbo advance so fun awon bi amo awon lo lo ni eju fun awon odo ti won ri fe ri ayan mo lo e so fun awon kan perform ninu yan jo na o mo mo ni gbagbe to ba ya aro a da oro ni ona aro yin ati ma be lati go ejo aro a le mo pa ni ago jila o pa ni e lo lati bi odo freedom at last to the camp lati ma se ni ma gboro ni se camp gbogbo to ti n bo ni mo si ni se camp ni na gbo o ti be ni gbo bo ni ni se camp ni na bo ba ni ko gi o ti mu ojo to gbo ni september ka jo se so ni ni fi para to lo wa di aro ni 1st of october ha ba la gba oroyin a wa kan lori itusi na wa de na lo gbo ni wa ojo kan

ọdún yẹn ti dé ọdún yẹn ti ń lọ sópin ọgbọ̀n ọjọ́ kẹsàn-án ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n bọ́nà òṣèré apá ní ilé iṣẹ́ bond 92.9 pẹ̀lọmọyé adéolúwa okùn adé mr pilot ìjọba worldwide èmi dúpẹ́ ti mo dúpẹ́ lórí gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí mi pátápátá bàbá mi gbogbo ẹ̀yin mọ́ mi ọlọ́run ṣeun ẹrópin oṣù yìí ẹrópin ọdún yìí lórúkọ jésù àjọ ọrópin ọdún yìí lórúkọ jésù mo ní fi kankan ló wá ṣe àwátì ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 kọ jésù mo sọ lásọtẹ́lẹ̀ mo gbà á ládùúrà àṣẹ ọlọ́run.

0: ẹ kú ojúmọ́ rẹ tó mọ́ wa láàárọ̀ tìtò ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ lò ní máa jẹ fún wa òní ọjọ́ àánú àárànú gbà ó lágbára èdùmàrè ìwé mọ́ ti ní ẹni tó tan ọlọ́run wá kò ṣàì nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ ọlọ́run àti máa ṣẹ̀sọ fáwọn tó farabalẹ̀ wa ǹjẹ́ olúwa ìwọ náà la tọ̀ wá láàárọ̀ tòní kó wá ṣáájú wa kó kẹ́ ìwà lórí ètò gbogbo inú ìwé ìròyìn abiodun fọlọ́run ṣọ lórúkọ mi.
1: Bí ò bá ṣàánú Ọlọ́run kí là ń wí tẹ́nìkan ò wí rí bí ò bá ṣàánú Ọlọ́run kí là ń sọ kí la kọ́ kí la rà tẹ́nìkan ò rà rí ilé kí la.
0: Ǹjẹ́ olúwa ìwọ náà la tọ̀ wá láàárọ̀ tòní kó wá ṣáájú wa kó kẹ́ ìwà lórí ètò gbogbo inú ìwé ìròyìn abiodun fọlọ́run ṣọ lórúkọ mi.
1: Bí ò bá ṣàánú Ọlọ́run kí là ń wí tẹ́nìkan ò wí rí bí ò bá ṣàánú Ọlọ́run kí là ń sọ kí la kọ́ rà tẹ́nìkan ò rà rí ilé kí la kọ́ mọ́tò kí la lò tẹ́nìkan àánú Ọlọ́run náà ló ń dáàbòbò wá ń gbogbo ìgbà. Zakun tanaja òfin dúrí aláìsàbíkú wà ilà bìrìdùwà mo fẹ́ dogún mo fẹ́ dọ̀gbọ̀n bí ò bá ṣàánú Ọlọ́run ń bá ń bẹ̀ àṣìdà ni ó jẹ́ wàdìdìwádùn mìíràn láàyè ilẹ̀ akíbàmù wàdìdìwádùn mìíràn láàyè ilẹ̀ àrùn. Ọlọ́run má káàánú rẹ kúrò lórí wa ó yẹ káàárọ̀ ẹ kúrò gbogbo àìtẹ́ ti ń gbọ́ lé iṣẹ́ wa Bond FM rèé 92.9 kó nú wérò iná rèé o mo ṣàánú kí Abdul Fattah Abdul Gafankor ẹlẹ́ ẹ kú kalẹ̀.
0: Mo kọ inú wẹ̀rẹ̀ náà ló ń tẹ̀ ẹ́ síwájú o wọ́n ní ológì ní tàjò òkúté ilé ẹ paramọ́ o ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu balẹ̀ gùdẹ̀ ìpínlẹ̀ èkó ọwọ́ ní koko làágbógun ipe irọ́ pọ́npọ́n má da o ọkọ̀kọ̀ kì í kú ìrọ́kọ́ alùlẹ̀ ìgbọ́n ni pé àwọn òòṣà àìsàn bẹ́ẹ̀ làwọn òṣojojo wọn ni wọ́n bẹ̀rẹ̀ ìpolongo àti ìpàdé pẹ̀lú àwọn ṣàkóṣàkó ní olóṣèlú.
1: Iṣẹ́ tí là á jẹ́ ọ̀wẹ̀ tá a bá bẹ ní a kì í kọ̀ àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ní pẹ́pẹ́ yẹn ń tẹ̀lẹ̀ èmi àti tíjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ń pẹrẹwu o. 2027 ó ti ṣe rí iṣẹ́ bí ọmọ aláṣẹjọ ò rí ọmọ aláṣẹ là. Lámẹ̀ Tinubu ló sọ fáwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àṣeyẹ lalákànṣe.
0: Sokoto balẹ̀ ẹnìkan gbọ́tí ẹ̀bá àgbà lójú gba nímú kò ní balẹ̀ ni o. Ó ní ti àbá ètò ìṣúná ọdún 2025 èyí tí a mọ̀ sí 2025 capital budget. Wọ́n ní títí dàsìkò yìí ìjọba ò tí ì rí ṣe o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ò ṣe parí ní oṣù kejìlá ọdún tó kọjá wọ́n sun sí oṣù kẹta ọdún yìí oṣù kẹfà oṣù kẹsàn-án ní báyìí wọ́n ti sun sí ọjọ́ kọkànlélọ́ oṣù kejìlá ọjọ́ tí ọdún yìí parí o.
1: Bá a bá ṣòwò èrè láti ẹ̀ iléeṣẹ́ elépo olè yìí NNPCL ní sọ́ọ̀dì mímọ̀ mílíọ̀nù méje ó lé méjì ní èrè tó wọlé lẹ́yìn tá a ti jowó níta yọ gbogbo ẹ̀ kú ó wọlé sápò ìjọba ẹ rí i pé àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti sọ èso orí fọmọ nàìjíríà.
0: Ẹni bá ṣeun ká ṣeun o orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbóṣùbà ṣàdáńkátà fún orílẹ̀-èdè wa Nàìjíríà lórí bí ìjọba ṣe ń kojú àwọn ẹṣin òkọ kú wọn ní wọn dun ayọ àwọn kún ẹ má sùnlé o ẹ tún máa dáàbò bo àwọn àgbẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ plateau.
1: Ìlú tí ò sọ́fin ni ò ṣẹ́ṣẹ́ bó ní bá ti wà ẹni bá lu gúdẹ rẹ̀ ó yẹ kó rí pípọ̀ ojú ìjọba o. Èèyàn mẹ́rin ni wọ́n ti dájọ́ ọkú fún ní ìpínlẹ̀ Edo wọ́n jẹ̀ bí ẹ̀sùn ìjínigbé ni nílé ẹjọ́ pàtàkì ṣe dájọ́ wípé ìpèrè ẹ̀ṣẹ̀ kan lọ yẹgi fún wọn o.
0: Wọ́n ní kò sí tó bọ́ sínà kí ò ṣe o ó mọ ní ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Anambra sọ lórí ọmọkùnrin àti ọmọ obìnrin lórí ogun jíjẹ ìpèyìn tẹ́ ẹ̀ ń dènà àwọn ọmọ obìnrin láti jogún àwọn òbí wọn wọn ti rẹ́wọ̀n he o.
1: Ẹ má bẹ̀rù ẹ má fòyà kò tí ó gbà àgbà tá ò ní bá polo orí rẹ̀ ṣé ẹ rí ẹ̀yin olùkọ́ tẹ́ ẹ kọ́ wa dàkókò yìí bó tilẹ̀ òun kí àdàmọ̀dì ọgbà ìrọ́gbé kalẹ̀ tá a mọ̀ sí AI

0: iriri won se dada fun wa ni ipinle Eko bakan na gbogbo olugbe Sobolu Bariga fun ifomole igbimo asoju sofin ti o lo soju wa ni Sobolu Federal Constituency Labuja eje ka adibo wa fun Kolade Alabi David o lo soju wa nibe omolu abi ni o eje atusati leyin fun omo wa Abiodun Orekoya o lo soju wa nile igbimo asofin ipinle Eko fun ipo Sobolu Constituency 1 edibo fun egbe oselu APC edibo fun egbe onitesiwaju APC Progress Olukede Honorable Abdulatif Hashimi Alaga Ijoba Ibile Sobolu Local Government.
1: Jọdun eleyin tun ma bile titi bene the sacred chairman Serafin Church of Nigeria eri tedo headquarters agbela iyanu ayo 3 Osinaye Street paiko idimu tutu pe gbogbo eniyan sibi ajọdun ogbodun won 30th anniversary eleyin to ti bere pelu awe eto loloko ojoko akori ilana bene the sacred chairman Serafin Church of Nigeria eri tedo headquarters agbela iyanu ayo 3 Osinaye Street paiko idimu tutu pe gbogbo eniyan sibi ajọdun ogbodun won 30th street eleyin to bere pelu awe eto loloko ojoko akori ilana fun igbe aye tuntun Colossians 3 verse 8 ojo Thursday October 2026 lago mokola aro ni relationship talk dealing with business in the home and relationship ojo Friday 2nd October right latago mewa ale titi da ojo keji gbere host comfort and voice eritedo headquarters ojo Sunday 4 October 2026 kola aro gangan lajodo eni ti o ma bo wa soro lorun priest reverend prophet chaplain Ola Joseph Okay, give me le. Olagba, Baba wa ninu Oluwa, Elder Senior Apostle Prophet Dr. Festo OJP. Fun epere alaye 08033695554. Jesu, yo ba reti yin o.
2: Growing moments are filled with chances to be active and
3: You see, Mom, I made such a big jump.
4: Quick job, my boy. Get better with each game.
2: Choose Lactogrow to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active and active mind.
3: I feel so strong!
2: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
5: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹ̀tàn níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde nǹkan ṣoṣo lẹ́ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pẹ̀yìn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà bá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀ fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣejùdọ̀ ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò yìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀mí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsí ìtìlẹyìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mọ́gàdúnkò wa tó yọrantí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí kan ó jẹ́ ẹ̀mí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsí ìtìlẹyìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ tó wà pẹ̀lú àwọn ètò mọ́gàdúnkò wa tó yọrantí a rí dájú wípé àwọn àkókò ìrẹ kò yí sí ìbànújẹ́ kan sí www.sanlamalliance.org láti mọ̀ sí Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lá.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré.

0: drops and syrup. Adidi ṣọ àwọn ìkókó wẹwẹ bí wọn ṣe ń dàgbà. Ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú Afrabite gel limited tí wọ́n ṣe panda paracetamol.
1: Your Nescafe is not just a it's your vibe.

ma bọ lẹsẹ ọmọ ènìyàn kò bàbá òkè ò lélẹ gbòjì àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ dégúnlẹ bàbá òkè ò kalẹ sí shop 10A Oyèkọlá shopping complex dojúkọ deeper life church jákàndé gate òkè afá ìgbòrò ẹ pé 0944711438 944711438 bàbá òkè ò ẹlẹgbòjì débẹ.

0: pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú wọn láti rí pé ìbò tó ń bọ̀ lọ́nà yìí bí ó ṣe kẹsẹ̀ járe o wọn ni ààrẹ wọ́n ṣe gudugudu méje ohun ya ayé nígbà tí wọ́n fi ń bẹ ní paris ní orílẹ̀-èdè france lọ́hùn àwọn àti ààrẹ emmanuel macron tí orílẹ̀-èdè france wọ́n ni wọ́n jọ ń wọlé wọ̀dọ̀ wípé ààrẹ ọkàn lọ jẹ́ peppermint midimidi lọ́wọ́ wọn ni àwọn iṣẹ́ takuntakun ni ààrẹ ṣe nípa bí okòwò yóò ṣe wá sí orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni lára àwọn adarí okòwò orílẹ̀-èdè france tí ààrẹ bá ṣe ìpàdé náà ni alàgbà vincent bon wọn èyí náà ló ni àwọn iléeṣẹ́ ńlá kan tó wà lábẹ́ bon group wọn ni lára iléeṣẹ́ multichoice ìtọ́ pé wọ́n ń ṣe àwọn ìkànnì orí ayélujára bí ajere tí à ń wò àti kana àti oríṣiríṣi àwọn tó ń gbé orin jáde universal music group wọn ni kìtù wá tọ́ síbẹ̀ o wípé ààrẹ tún bá ẹni tí ó jẹ́ alówólódò ọmọ orílẹ̀-èdè yìí ṣe ìpàdé paris fẹ́mi ọ̀tẹ̀dọ́lá wọn ni ní ọ̀sẹ̀ tó kọjá náà ni ààrẹ tún ṣètò bí ìbuwọ́lù kan ṣe wáyé láàrin ìjọba ìpínlẹ̀ ogun yẹn dàpọ̀ abiodun àti àwọn iléeṣẹ́ kan tó jẹ́ ti orílẹ̀-èdè dubai dp world láti rí pé wọ́n kọ́ bèbè omi tó jinlẹ̀ dáadáa sí ìpínlẹ̀ ogun tó pè ní gateway deep seaport wọn ní eléyìí highway ogun water side òun náà ni wọn kọ ṣiṣẹ pé yóò tún jẹ kí ọpọ àwọn àǹfààní lẹka ti ọrọ̀ ajé orí omi orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní lẹ́yìn tí ààrẹ bá ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tán lẹ́yìn tí wọ́n wo eré oníṣe lánàá òde yìí pé ààrẹ padà sílùú àbúrò ológì ní tàjòdo ẹ̀yẹ eku kékèké ẹ paramọ́
1: oko tán lákòótán ni ó fulẹ̀ dáadáa ààrẹ kààbọ̀ èyí tó jáde lówùrọ̀ tò ní ìròyìn wà ó tó mímọ̀ pé gbọmọgbọmọ báyìí náà làárọ̀ fa àdìtì o ẹ̀yin ènìyàn wà ìpadà ìnágèdè alókè ọ̀yà ẹ má padà sẹ́sẹ̀ àárọ̀ o ẹ má jẹgungun mọ́ o ẹ ṣọ́ra fún àwọn ẹgbẹ́ alátakò o tí wọ́n di mímọ̀ wípé owó ìrànwọ́ epo a máa dá padà iṣẹ́ ìdàgbàsókè máa dá padà àtúntò ọrọ̀ ajé a máa dá padà àwọn fẹ́ẹ́ febi epo ọ̀rọ̀ yìí ló tẹnu alága ẹgbẹ́ òṣèlú apc yányánlẹ̀ jáde ìjọ̀gbọ́n nantawe yotuada òun ló ń sọ di mímọ̀ tó ń fìyàn rẹ̀ lókè ọ̀yà wípé ẹ ṣọ́ra o fún àwọn ẹgbẹ́ alátakò àwọn adíje dúpọ̀ ẹgbẹ́ alátakò bí alhaji atiku abubakar peter obi àtàwọn akẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n ń fọn rere lórí rédíò wọ́n ní láti gbà ní wípé wọ́n bọ̀ sórí rédíò tó jẹ́ ti haúsá wọ́n máa sọ haúsákùrà ẹ kúkú ti mọ̀ pé ìnákúwáná wọn gbọ́ ìnágèdè àmì góò ni wọ́n gbọ́ wọn gbọ́ kọ́ọ̀mù wọ́n ní ìlànà tó fẹ́ gbà fi ṣe àkóbá fáwọn ènìyàn lókè ọ̀hún ìtúwádà wá ń sọ di mímọ̀ tó ń fi ẹ̀sùn kan àwọn ènìyàn náà tó jẹ́ pé orò tó jẹ́ ti haúsá language ibẹ̀ ni wọ́n ń gbà lọ tí wọ́n lọ ń ba iṣẹ́ ẹ kúkú ti mọ̀ pé ìnákúwáná wọn gbọ́ ìnágèdè àmì góò ni wọ́n gbọ́ wọn gbọ́ kọ́ọ̀mù wọ́n ní ìlànà tó fẹ́ gbà fi ṣe àkóbá fáwọn ènìyàn lókè ọ̀yà nìyẹn ìtúwádà wá ń sọ di mímọ̀ tó ń fi ẹ̀sùn kan àwọn ènìyàn náà tó jẹ́ pé orí rédíò tó jẹ́ ti haúsá language ibẹ̀ ni wọ́n ń gbà lọ tí wọ́n lọ ń ba iṣẹ́ ààrẹ bọ́lá mẹ́ tinubu jẹ́ tí wọ́n fẹnu àbùkù ba iṣẹ́ ààrẹ bọ́lá mẹ́ tinubu jẹ́ àwọn òfin tó gbé kalẹ̀ tó ń ṣiṣẹ́ dáadáa ńlẹ̀ yìí gbogbo ẹ̀ ni wọ́n fẹnu àbùkù ni wọ́n fi ń kàn alága apc náà wọ́n wá sọ dímọ̀ lánàá nílùú àbújá nígbà tó ń gbà àlejò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú adc kan tí wọ́n kóra wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú adc tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apc láti ìpínlẹ̀ jigawa ìpínlẹ̀ plateau ìpínlẹ̀ taraba àti ìpínlẹ̀ zamfara ó wá sọ dímọ̀ pé ẹ̀yin ènìyàn mi ibi tá a bọ́rọ̀ ètò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà dé tá a bá ní kí ààrẹ àbí ìṣèjọba mi kí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá mẹ́ tinubu wọ́n fẹ́ dá èèyàn tẹ wà lókè ọ̀yà wọ́n fẹ́ dá yín padà wọ́n fẹ́ dá yín sẹ́sì àárọ̀ wọ́n fẹ́ dá yín padà nítorí pé ẹni tó mọ ọ̀rọ̀ tó mọ nípa ètò ọrọ̀ ajé kò lè máa sọ pé kí ààrẹ ó tún dá owó ìrànwọ́ epo kó tún dá a padà bó bá dá a padà gbogbo iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ètò ọ̀gbìn ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ pátápátá ló máa dáwọ́ dúró yòtíwádà ń sọ dímọ̀ pé ṣẹ́ẹ̀rì gbòòrò wò ni iṣẹ́ àkànṣe èyí tó ń lọ lọ́wọ́ ní àbújá lọ sí kánò tẹ̀yìn haúsá ni kánò maiduguri ròdù èyí tẹ wà lókè ọ̀yà lẹ́ni àbújá lọ́kọjà benue èyí tó ń bẹ ní akuajá lọ sí jọ́ọ̀sì kwara lọ sí mọ́kúá sokoto lọ sí kẹ́bì kánò lọ sí daura zaria lọ sí danja ṣe bẹ́yìn lẹ́ni bọ́bá ilé yọ owó ọ̀rọ̀wọ́ kò tí ìjọba tó ń bẹ lóde yóò bá ṣiṣẹ́ mọ́ gbogbo iṣẹ́ wọ̀nyí ló máa di apáti tẹ́sẹ̀ máa para sẹ́sẹ̀ àárọ̀ tí ètò ọrọ̀ ajé yóò ní nítumọ̀ mọ́ ló lè di nàìjíríà fún ìdí èyí ẹ̀yin tẹ́ ń bẹ lókè ọya ẹ ṣọ́ra fún àwọn alábòsí tó jẹ́ ti ẹgbẹ́ alátakò inú ìwé the nation lẹ́ti rí kan láàárọ̀ ẹ.
0: inú ìwé rẹ̀ new telegraph tó jáde láàárọ̀ tòní wọ́n ní ẹni tá à ń bọ́ lọ́jà là ń wò á kì í wariwo ọjà o èyí máa ní àmọ̀ràn tí gómìnà ti ìpínlẹ̀ imo alàgbà hope uzodinma tí wọ́n mú lò látàrí kìnì wọn ní alàgbà yezon wike tó jẹ́ mínísítà folúlẹ́wà àbújá ló ń fẹnu ṣáàtà alàgbà hope uzodinma lórí kìnì lórí ìjàgùdù agbára láàrin àwọn méjèèjì tí wọ́n ń wo pé ta ni yóò jẹ́ aṣojú ààrẹ ta ni ààrẹ máa fẹ́ràn tèmi ni ó gbà tèmi ni ó mú o wọn ní

0: alagba Hope Uzodinma ohun na lo je olori awon gomna to je ti egbe oselu APC to won so fun alagba yezo wike ipe bo ba josaka ko josaka bo ba josoko ko josoko osaka la soko lo yo mo eyan lori rainbow coalition e to gbe dani pe ero ma wa ero ma bo bola amedi lo npari wo kero ma wa pe gbogbo yin ati PDP ati labor party e parapo ka gbe bola amed gegegege si pare lekejo ta won so pe rara to ba fe polongo fare iwo ni ki APC ni senator ki won na tu wa fa senator lenu titi e iwo la won yo fe mo iwo ni won fe se pe ma fi buredi ko wa lomi obe lo pe awon ofele yi to wa fa ja laarin won won ni alagba yezo wike o bu shango o bu oya si alagba opuzodima lara ba o lo se bu o ni opuzodima iwo n pariwo ipe emi ki n jawo ninu ti emi jawo se bi won so pe tare lo nse nigbati won fe dibo to koja lo lodun 2023 APC lo wa ni ipile Imo ipe APC o ja o bori ni ipo gomina esin ele ni o wa ni to wa buru ju nbe ni pe ojo kan na ni won dibo awon senator ojo kan na ni won dibo are esin ni senator to wole ni ipile Imo ibo are ko ni ida marun ninu ogorun bi ba se ru awa bai awa yezo wike ti mo gba ipile Rivers ata awon ipile mi fun are ki la ba ma wi je bi are nilo iko meedogbo ni awon ipinle to nlo bi 24 ni ile fun bi ba se ru awa bai awa yezo wike ti mo gba ipinle Rivers ta awon ipinle mi fun are ki la ba ma wi je bi are nilo iko meedogbo ni awon ipinle to nlo bi 24 ni ile wa 2/36 state iru yin te wa npayo te enike mi mo lo ipe efe mi mo to ba ye pe ojo ti ni are fi gbi ka ni ba wa wole o lowo ko jamonu e o dibo are lojo so fun pe ya mo eyan won dibo are loto won dibo loto ni won dibo rep loto e wole rep e wole senator are o wa ni ida marun be se ti mo ya yin le tele se ru ila re gbodo ma tele won ni ni bayi agba o uzodima ko ma fi ojo wike gbika o ti bere polo fun are Bola Ahmed Tinubu tori pe ohun na ni alaga awon igbimo kan ti won gbe kale lori ipolongo fun are Bola Ahmed Tinubu director general of renew hope ambassador ohun na ni won pe alaga uzodima o to si be si polongo pe ile ise radio ma se awon jingu le di awon to ye ti dada eyin amo maworo e ma lo popo eyin oniwe iroyin e ma lo popo gebi alagba ozodi ma se nso ipe laipe lejina awon bere ipolongo ipe ipolongo na ki ko se pe edibo fu are nikan o ipe ilani lo ma waye ati lori awon aseyori eti are Bola Ahmed Tinubu ti se ati awon nkan ti won tun ni fun awon molede wajira o je gbo se nso dimo lori en to je pe ohun na ni oga beka ti ipolongo fu are to pe ni logistic or renew hope ambassador Shehu Bala Usman won ni se ri oro wike e pe ìyẹn sẹ́yìn pé mọ́tò tó ti lọ wíkẹ́ ní báyìí bí alàgbà hope uzodinma yóò ṣe máa polongo rẹ̀ Bola Ahmed Tinubu ṣe máa wọlé sáà lẹ́ẹ̀kejì òun lọ́kọ̀ gbogbo ẹ̀ tí wíkẹ́ sọ ẹ pé àmọ́ ni kò wá ara ẹran nínú ìwé ìròyìn ní telegram láti rí kàlá rẹ̀
1: tó dé. kò nu ìròyìn tẹ̀ síwájú o nínú ìwé ìròyìn vangard tó jáde lówùúrọ̀ tòní gbọmọgbọmọ báyìí náà rọ fàdí tí o àwọn òṣìṣẹ́ ọba ti dìde fún wọn ni ọ̀rọ̀ tí àwọn fẹ́ gbọ́ ní ọjọ́ kìíní oṣù kẹwàá tí ń sọjọ́ òmìnira orílẹ̀-èdè wa nàìjíríà àwọn fẹ́ gbọ́ àwọn fẹ́ gbọ́ àrùn ọ̀rọ̀ àná àbáyọ lórí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù gbogbo ẹ̀ bára ó ti ṣe rokùn tá rọrùn adìyẹ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà làwọn gbọ́ o lẹ́nu ààrẹ Bola Ahmed Tinubu torí pé àwọn ò gbọ́dọ̀ gbọ́ búburú lẹ́nu àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà èyí tó jẹ́ ti Joint National Public Service Negotiating Council àti tó jẹ́ ti NLC ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ṣeéṣe káwọn lọ fún ìyanṣẹ́lódì o òun ìwọ́de alágbádá lọ́jọ́ kejì olùta wàyí tí ìjọba àpapọ̀ bá kùnà láti bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an pàtó bí epo nàìjíríà epo bẹntiróòlù jálá rẹ̀ ti ṣe kúrò ní 500 ó lọ sórí 1000 fọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ NLC mọ̀ wípé 30 oṣù kẹsàn-án tá a wà yìí làwọn ti fún wọn gbèdéke ọjọ́ fún ìjọba àpapọ̀ kí wọ́n wá ojútùú sí ìṣòro náà lórí bí epo rọ̀bì bó ti ṣe gbẹ́rẹ́ o wọ́n wá ní lọ́wọ́ tá a wà yìí ẹgbẹ́ náà wọ́n dìde lánàá lánàá lẹ́yìn ìpàdé pẹ̀lú ìfanilétí ọlọ́jọ́ mẹ́ meta e ti won fun ijoba apapo npe ohun ta won mere ni bi dala epo ti se lo 500 naira ti o ku oni 1000 kan ole iyen la won bi lowo ijoba apapo awon egbe na ti won je egbe ayedade ose won ti won ko ra won papo labe egbe osise MC won ni to won reti lodo are lojo kini ti won ba gbogbo mo Nigeria soro osu kewa ni ki won so ona abajo bi epo ro won bere lowo ijoba awon egbe na ti won je egbe ayedade ose won po ti won ko ra won po labe egbe osise NLC won ni to won ti lodo are lojo kini ti won ba gbogbo mo Nigeria soro osu kewa ki won so ona abajo bi epo ro bi o ti se wale pepepe tomo Nigeria yo ma mudumudu epo ro bi ti o di 500 naira ti omo Nigeria o si mira ni omo gogumo won ni leyin ba wo ba ti gojo keji bayi ise lodi yo bere won wodi nu were Vanguard
0: ninu were New Telegraph to jade laaro toni won ni be yo ba gun yo balu lota bo ba wa sofo se arin oja ala won ore ti e o o ma ise ribiribi ti are Bola Ahmed Tinubu se ti opolopo nko kiki won lori eto eyawo fun awon akeko ti a mo se Nelfund o bákan náà la ṣe ń sùn ọtọ̀ọ̀tọ̀ lórúnkún ni o alàgbà Adébáyò Shitu tí wọ́n jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ìkànsíra ni ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n máa fojú bẹ̀ wòran o wọ́n sọ dímọ̀ pé afúni jẹ́ afúni àwìn jẹ́ àtàwìn a kì í rojọ́ mo tà lọ́pọ̀ o ipe ìjọba àpọ̀ lórí ká máa yá àwọn akẹ́kọ̀ọ́ lówó láti fi kàwé ipe àwọn òfin bẹ̀ wòran o wọ́n ní ojúṣe ìjọba òun náà ni láti rí i pé wọ́n ṣe ètò ẹ̀kọ́ tó yẹ kóóró fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà owó olè ń yá àwọn akẹ́kọ̀ọ́ láti kàwé ṣé Nàìjíríà ẹ̀kọ́ lájọ wà ní kẹ́pẹ́ tó ti jáde látọdún mẹ́wàá sẹ́yìn kò tí ì ríṣẹ́ débi pé yóò máa dá owó nígbà tí ó bá kàwé tán ipe àwọn òfojú bẹ̀wòran wọn ní ìjọba ojúṣe wọn ni iṣẹ́ wọn ni láti rí mú ìdàgbàsókè bá àwọn ọmọ orílẹ̀-èdè èyí tí wọ́n pè ní human capital development wọ́n tún tẹ̀síwájú wọn ní iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìjọba ń ṣe yìí ipe kò tó wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níléeṣẹ́ kan ní ìlẹsẹ̀ ìjẹ̀bú nípínlẹ̀ ti Ògùn alàgbà Adébáyò wọ́n sọ dímọ̀ pé ṣé bí ojúṣe ìjọba ni pé ṣàwọ́ ò lọ wo òfin orílẹ̀-èdè wa Nàìjíríà 1999 constitution ni bí ó sọ wọ́n ní ó yẹ káàkà dáadáa kó sì yá pé ojúṣe ìjọba ni bá wá sọ pé òun yá àwọn èèyàn lówó tí owó iléèwé tí wàá lọ sí ìlọpá ọ̀run pé àwọn òfin ojú bẹ wo rántà wọn wọn ni tá a bá gbàgbé àwọn àárọ̀ wa létí o pé ìgbà ìṣèjọba olóògbé Ọbẹ̀mí Awolowo wọ́n ṣe ètò ẹ̀kọ́ tó kálé káko fún orílẹ̀-èdè wa Nàìjíríà ni pé àwọn ò fẹ́ gbọ́ pé kò sówó pé ẹ ti gbàgbé pé ilẹ̀kùn tó rínú tó ríta làwọn ìpèsè mínísítà rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà pé orílẹ̀-èdè wa a ní ànitún àti àrẹ́kù tí a lè fi jẹ́ kí ètò ẹ̀kọ́ kó yè kooro fún gbogbo àwọn èèyàn kó atúmọ̀ alápẹ̀rẹ̀ wọ́n ní ẹran sí orílẹ̀-èdè Rwanda wọ́n ní ẹ rí bí wọ́n ṣe ń ṣe dáadáa ní orílẹ̀-èdè ọ̀hún nípa ètò ẹ̀kọ́ kooro fún tọmọdé tàgbà àtẹ̀wé tó bá ti fẹ́ kàwé wọ́n ní ẹ̀wò ojúṣe ìjọba ni gẹ́gẹ́ bí àlàálẹ̀ òfin orílẹ̀-èdè wa Nàìjíríà 1999 constitution láti pèsè ètò ẹ̀kọ́ tó yè kooro pé a wá ń yáni ló bí ìgbà tó jẹ́ pé a fúnni lóúnjẹ má fi àyó bí ìgbà tó ń fúnni ní ilé ọ̀pẹ̀rù ni gẹ́ bí ọ̀mọ̀wé Adébáyò Shitu tí wọ́n jẹ́ mínísítà fún ètò ìkànsíra ni tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìṣèjọba Muhammadu Buhari tó dolóògbé bó ṣe sọ dímọ̀ láàárọ̀ tó ni pé ṣé ẹ sọ nípa owó Nelfund fún àwọn akẹ́kọ̀ọ́ pé ó dàbí pé bàbá fẹ́ fúnni ká fúnni o bàbá fẹ́ táwìn wọn rojọ́ mo tà lọ́pọ̀ o.
1: Ọ̀dà nínú ìwé ìròyìn The Nation tó jáde wúrọ̀ tòní wọ́n ti sọ mímọ̀ fún àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ má bẹ̀rù AI àdàmọ̀dé ọgbọ́n àgbékalẹ̀ ẹ má fòyà lórí ẹ̀ kò lè mẹ́fun dání kò sì lè gbaṣẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ní kẹ́ ẹ múnú ẹ̀kọ́ fi kún iṣẹ́ tọ̀dọ̀ tiyín náà òun tó ń sọ mímọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ni kò sí kú tí ó gbàgbà táwọn ní bá polo orí rẹ̀ ẹ̀yin olùkọ́ ní Nàìjíríà ẹ dìde fúyà kẹ́ ẹ fi gagbága pẹ̀lú AI ẹ tó gbaṣẹ́ lọ́wọ́ yín ẹ̀ sì má bẹ̀rù rẹ̀ èyí jẹyọ níbi àpérò tí ó yẹ olùkọ́ tí wọ́n máa ń ṣe lọ́dọọdún ìyẹn NUT tó wáyé nílùú Enugu ti sọ mọ̀ pé nítòótọ́ AI ti dé ó sì ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára àmọ́ kò lè wọnú yàrá àkàwé lọ sọ bí abiri ṣe jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá àkàwé fún ìdí èyí ẹ má bẹ̀rù rẹ̀ ẹ ṣàmúlò rẹ̀ láti gbaradì ń tẹ́ ẹ fẹ́ lọ kó àwọn ọmọ nínú kíláàsì òun ní kẹ́ ẹ ṣàmúlò rẹ̀ fún ìyẹn ni wọ́n sọ dímọ̀ fún àwọn olùkọ́ lórí ẹ̀rọ ayélujára àmọ́ kò lè wọnú yàrá àkàwé lọ sọ bí abiri ṣe jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá àkàwé fún ìdí èyí ẹ má bẹ̀rù rẹ̀ ẹ ṣàmúlò rẹ̀ láti fi gbaradì ń tẹ́ ẹ fẹ́ lọ kó àwọn ọmọ nínú kíláàsì òun ní kẹ́ ẹ ṣàmúlò rẹ̀ fún ìyẹn ni wọ́n sọ dímọ̀ fún àwọn olùkọ́ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wípé àlàfo tó ń bẹ láàrin akẹ́kọ̀ọ́ àti olùkọ́ AI ò lè dọ́gbọ́n sí ko le bo sori inu yara kawe ko mu efun dani ko si ma sise yin fun die yi eyin ni ke

ọgbọ́n tó ń lò láti máa fi palẹ̀ mú ara yín fún tẹ́ ẹ fẹ́ kó àwọn ọmọ nínú kíláàsì wọn sọ dímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ ẹnugun òun jáde tán yányán o peter mba ó sọ dímọ̀ fún àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ ní gbogbo ìpínlẹ̀ tiẹ̀ wípé kọ́ lọ fọkànbalẹ̀ ìdá mẹ́tàlélọ́gbọ̀n nínú ètò ìsúná ní ìpínlẹ̀ tòun lòun máa ń yọọ́lẹ̀ fún ẹ̀ka ètò ẹ̀kọ́ láti mú ìdàgbàsókè bá àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gbogbo ẹ̀ka anúwérò the nation tó jáde láàárọ̀ tó ní tí wọ́n sọ dímọ̀ fún àwọn olùkọ́ ẹ má bẹ̀rù AI ẹ kojú rẹ̀ kò lè gbàṣẹ lọ́wọ́ yín o kó ṣe kí ni ó ń tẹ̀ síwájú

0: Visit Mobolaji Train Station, Yaba Lagos. Esilipuwalori 234-810-009-805. Website www.okherbal.com. Oki Prostate. Lera Prostate Re. And Laugh Family.
1: Fún oríye ìlámòye pẹ̀lú ọba níbà ṣírí fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ṣètò ọlámilékà dé ọlá yaayì àrẹmọ ìlú ìlàrò lábẹ́ royal majesty kẹ́hìndé dádé wọlé olúwàgbémilékè ìlàrò.
2: Fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe ojú ọ̀nà iná àti ìrora láì fi ti ẹ̀yà ṣe ní gbogbo ìgbèríko àti ogun state ǹjẹ́ fún oníṣẹ́ ọwọ́ lọ́kùnrin àti lóbìnrin ẹ ṣeun sà àmọ́lóore.
1: Gbogbo àfọkànsùn yín ní rere, Ọlọ́run yóò mú yín débẹ̀. Ìkíni wá lọ gbogbo olùgbé agbègbè yìí. Pàtàkì jùlọ Prince NK Abuju Olúbùsé. Yẹ́yì níjọ́ ọmọ rẹ̀.
3: Life no dey stand for one place sake of say person ache, backache, muscle ache, menstrual pain or toothache. There are millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for saying they give extra relief or pain way tough. If it no be Panadol, it no fit to be like a Panadol. Make you always dey read the label before you use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor, physician.
4: Abdulrazak Abubakar Toyin University AATU Oke Ogbagamani Pele Kwara ti di latest ile ekọ giga asiti aladani pelu idagbasoke kaman kobo iroyin ayo fun gbogbo akeko obi to atawon ton gbero lati wo ile ekọ giga facility AATU ajo NU mojuto oro university lorilede yi to ti buwalu eka ikeko tutun meedogun bi community science, nursing science, public health science, medical laboratory, intelligence studies, political science, public administration, mass communication, artificial intelligence, microbiology, industrial chemistry, chemistry, medical common law ati common and Islamic law to fi ma gbogbo awon eka ko ti won ti buwalu pelu IJMB lo ti gbina ye ko ni rebutu arin gbogbo ilu lo wa fun eto abo to gumo tete sasanya AAT University ni ayore akoko first choice nibi dambure ko jamfani igbani wole tara ko ekure alaye kan si www.aatu.edu.ng tabi ko pe 0816839 8395 tabi 0901974 12 ile ko adani ti ki se fun ere university to wa orilede agbaye.
5: Ojiji atata kan ti chicken sausage lo loyinbo pe ṣugbọn hot dog la wa mo si ara ni won fi se ko le fun wa ni adun adie pelu awon eroja bi soya beans atawon eroja mi to sara lore ti o si tun ra lafia wa lowo ko le dabi wa gan bi eran gidi lori lenu ti wantiwa ni ile ise malesin enterprise limited lo nse gbogbo eyin te nta shawama eyin caterers bakers eyin te ara tuta ati eyin te fe ra fun jije nu ile yin el chicken sausage yi ni kenya ayo bakan na ni won wa awon ojulowo alagbata jake jade orilede nigeria eyin onile itaja lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́ǹta ohun tẹ́nu ń jẹ shopping malls superstore tí wọ́n nílé iṣẹ́ wọn Emma Lesson Enterprises Limited wọ́n wà ní number 250 Oshodi Apapa Express Road opposite Odo Olowu Warehouse Odo Olowu Bus Stop Lagos State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè wọ́n sórí 0804901960 0064901960 L Chicken Sausage ohun jíjẹ aládùn tó ṣara lóore.
6: Ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó, àkókò ìdìbò gbòótú ti wọlé dé o. Ẹ sì ti mọ̀ pé látọdún 1999, ìwájú lọkọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ Èkó ń lọ lágbo òṣèlú. Torí náà láti ń ké tọ́jọ́ sí gbogbo yín pé ẹ jẹ́ ká tún ṣe ìwà ká jáde ìdìbò fún ìdàgbàsókè, ìlọsíwájú àti ìfọkànbalẹ̀. Ká gbárùkù gbòó òṣèlú APC, bó bá dàsìkò ìdìbò, ká dìbẹ́ gbòó òṣèlú APC ẹgbẹ́ afẹ́nifẹ́re. Ká fìbò wa dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà sípò ààrẹ. Ká dìbò yan Ọmọ̀wé Kádùrọ̀bá àti igbákejì rẹ̀, Arábìnrin Dámilọ́lá Sọláyọ́dé sípò gómìnà ìpínlẹ̀ Èkó. Bá dìbò fáwọn òǹdíje dupò Sẹ́nẹ̀tọ̀, House of Reps, House of Assembly, lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ kan ṣoṣo tó nífẹ̀ẹ́ ìlú, káyílẹ̀ túbọ̀ dìrọ̀ fún gbogbo wa pátápátá. Gbogbo àwọn òǹdíje dupò lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n kúnjú wọn o. APC ṣe APC lọ́nà àbáyọ. Honourable Dr. Abdulrasaq Balogun, RFB, Chief Whip, Lagos State House of Assembly, and former CEO, ES, Lagos State Unity Trust Fund. Lonígbàwọ́ ìkéde yìí, APC Progress.
7: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹ̀ǹkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń ṣèyọrí náà àwọn òrú tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀ fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹ̀. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn tí a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti dé tó wà, pẹ̀lú àwọn ètò mọ̀dàn tó fọwọ́ tó yọrantí, àrùbí dájú wípé àwọn

ojú abiniki ṣàwàdà ọmọ yìí ẹ máa kú oríire ọ̀nẹ́bọ̀ ọláìdẹ́mù tí ọ̀ládé ìbọ̀ ọ̀kadìgbò ní ṣe to the daughter of president chief mrs Fọláṣadé Tinubu Òjó ìyálọ́jà jẹ́ nàìjíríà èmi aláàjì sí àkúnlé ààrẹ bàbá tó sì nu kinyin ọ̀nẹ́bọ̀ ọláìdẹ́ ìbọ̀ ọ̀kadìgbò senior man in empowerment bẹ́ẹ̀ ṣe rú àwọn tẹ́yà pè ní jàlágbára lẹ́ ń du àwọn ìyálájí bàbá lọ́jà nínú orí ọmọdé orí àgbẹ̀rún lágbára yóò jẹ́ kẹ́ ẹ pẹ́ láyè ọdọọdún ní eégún ṣọwọ́ aṣọ wúlewúle ọgbòde lọ́dúnlọ́dún la ó máa rí yín láṣẹ ìdùmọ̀rè olùkíni aláàjì sí àkúnlé ààrẹ bàbá tó sìn.

0: much more goodness now in a new pack.
1: Ẹ̀yin èèyàn wa lórílẹ̀-èdè Nàìjíríà, bí àsìkò ètò ìdìbò ṣe ń kànlẹ̀ kún gbọ̀ngbọ̀n. Ẹ jẹ́ ká dìbò wa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí ipò ààrẹ àti igbákejì wọn. Alàgbà Kashim Shettima, ẹ dìbò fún Kádìrí Ọbáfẹ́mi àti igbákejì wọn. Princess Damilọ́lá Sonayo James. Látẹ̀ka wa fún Sẹ́nẹ̀tọ̀ Adétò wa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí ipò ààrẹ àti igbákejì wọn. Alàgbà Kashim

0: Memesun Tope
1: Tope
0: Ajayi Abiodu Folon Sho loruko mi
1: Ade Olokun Ade Akiwo na Abugafa loruko mi
2: Yàrá ìjà gbogbo ogun láyé fẹ́ nípa sí ìjà kadì ní fún ọmọ ológo. Jákọ́bù fi òru jà. Ó padà Ísírẹ́lì orúkọ ńlá. Àkọ́kọ́ ti ẹ̀nà rè máa bọ̀ lágége stadium. Lẹ́kọ̀ọ́ àkẹ́sí àdúrà ìṣọ́ọ̀rú fún yé. Ìwọ ò ṣe nǹkan rẹ rí. Ọmọ ológo ti ń ṣẹ́rú. Orí adé ti ń ṣagbá. Irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kó rẹ bọ́ pátápátá lọ́sùn. Òru ìjà là kórí ẹ̀. Wòlíì ẹ̀sìn káyọ̀ olúgbóyò ládèjì. CAC Nigeria ló fa sí lọ́lọ́run fi sí ayọ̀ ìran gbogbo ayé ọmọ ológo má jẹ́ kí ohunkóhunkó dí ẹ lọ́wọ́ Thursday first mọ́jú Friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ stadium Lẹ́kọ̀ọ́ K Wonder lọ́lọ́rin ẹ̀mí fún ìtọ́ni 08033932654 gbogbo ènìyàn abọ́lọ́wọ́ èṣù lórúkọ Jésù.
3: Engineer Femi Owolabi JP àti aya wọn Mrs. Abosede Owolabi JP ti won je alase adari Fembosco Engineering Limited ni won se olugbowo ipolongo yi
4: Ìyìn àjò lọ sí Jerusalem àti gbọ́dọ̀ ń yá o. Èyí ní iṣẹ́ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ náà tọ́ọ̀sà. Ìfídà mú gbogbo ń tẹ̀ka nínú bíbélì lè ń fojú gán ní pátá. Ó fa ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ọmọ yìí dé náà.

0: ani bota efe bota re ko wa la odun ija ta ma ba mi sami bi ota re fe bi ota re ko atiwo agore atiwo ataya re atiwo atomo re atebinu ataya atawon mo mi atebi mi ala odun 2026 odun yo ni gbe wa mi o adun lo odun yi to nso lo yi ogbara ete ku ni gbe mi ati e lo lagbara olohun e ma bo sori eto bona o seri apa keji ile ise bond 9 to ba ti dupe lowo olorun dara pon mi lati dupe lowo olorun pe olorun e se emi ati ajo be osu yi bi ere a ma ti ropin September a lo e topo areyin epo areyin opa areyin November areyin December Sọ́rọ̀ máa fi di kíní nínú oṣù kíní ọdún 2027 bó ti gbà ládùúrà ní lẹ́tà kọ́kọ́. Lágbára Ọlọ́run èmi àti àjọ kú oríire ni. Kò ní èyí kọ́kọ́ nu wa onísọnu o. Ọ̀rẹ́ onísọnu. Sọ́rọ̀ máa fi di ọjọ́ kíní oṣù kíní ọdún 2027. Aya onísọnu mọ́ ẹ lọ́wọ́. Ọkọ onísọnu mọ́ ẹ. Ọmọ oníkú mọ́ ẹ lọ́wọ́ o. Ìbànújẹ́ ti jẹ́ kò ní wọlé kankan nínú èmi àti ẹbọ́dún ṣe ń parí lọ yìí. Lorúkọ jẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí ọlọ́run ẹ ṣe o ọ̀fẹ́ àti àánú láti lo oṣù September oṣù kẹsàn tán iléeṣẹ́ bond 92.9 ẹjẹ sáré pé ọ̀gá wọn lára àwọn tí wọ́n bára jẹ́ gidi gan lánàá ní yàrá pàjá mo kàn mẹ́tọ́ ni gbogbo ilé alátijọ́ yanjú ẹ̀ ní kíákíá ètò tòní ẹ dákun ẹ ṣeré o mo fọlọ́run bá bẹ̀ wá ètò tòní ẹ má fi ṣeré o àwọn gbọ́ kan bẹ tá a máa kọ́ ńbẹ àwọn ọ̀nà àbáyọ kan sì wà tá a máa jọ yanjú ẹ káwọ́ ẹ̀gbọ́n gbogbo ọmọ nàìjíríà ń gbọ yín gbogbo ìpínlẹ èkó ń gbọ yín bàbá wa síwájú bọlá mẹ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọn gbọ yín gómìnà ìpínlẹ èkó gómìnà sanwóolu igbákejì wọn dr kadir hamsat wọn ń gbọ yín ọ̀nà tí wọ́n ṣe yànà pàjà ṣe ń gbọ́ mi kí ló ṣẹlẹ̀ lánàá.
1: A dúpẹ́ lọ́wọ́ ìjọba ìlú adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa bọ́lá mẹ́ẹ̀dì aṣíwájú bọ́lá mẹ́ẹ̀dì lógún wọn kú iṣẹ́ ọlọ́màá wà pẹ̀lú wọn. Ibi tí wọ́n ń bá wọn ṣe ọ̀nà fẹ́dọ̀ ròdù ni ṣùgbọ́n pàtàkì rí mẹ́ ni wípé ìdààmú yẹn pọ̀ jù alámẹ́ta àwọn kọ̀ǹtráktọ̀ yẹn bóyá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn àwọn àchẹ́ǹjì ẹ̀ kó lè fi jẹ́ àlàáfíà àwọn ará ìlú nítorí wípé ní àbẹ̀wò látàárọ̀ sílẹ̀ àárín kọ́ ṣiṣẹ́ tó bá bẹ̀rẹ̀ tọ́wọ́ alẹ́ ṣiṣẹ́ tílẹ̀ bá mọ́ tó bá bá wa kó irinṣẹ́ yẹn sí ẹ̀rẹ́ àwọn maṣí wọn tó fi ń ṣiṣẹ́ kí wọ́n tó tiẹ̀ máa gbà bí kọ́ gbogbo mọ́tò bí àbùtì ni wọ́n gbà láti súpà wá tó àbọ̀ wá jẹ́kọ́nà ẹ̀ wà sí lọ́ńsìn tó wàhálà yẹn tó bá bẹ̀rẹ̀ pé láàárọ̀ wà tó bá iṣẹ́ yẹn wọ́n máa gbé maṣí ìṣẹ́gbẹ́ kan wọ́n tó lọ nítorí àwọn tó lọ bí iṣẹ́ tó bá tún nípa fẹ́ ṣiṣẹ́ torí látàárọ̀ sílẹ̀ àwọn orí kí wọ́n ṣiṣẹ́ adẹ̀ ń wà bẹ́ẹ̀ oṣù ibẹ̀ là ń wà nínú gan wàhálà yẹn pọ̀ àtàwọn fúnmà àti rose ìjọba kọjá ga àwọn náà ń dúró bẹ́ẹ̀
0: gbogbo ẹ irú àná sì mo gbọ́ pé àná tuesday bájẹ mọ́lẹ̀ gbogbo ẹ máa lójú pọ̀ bí ọtí ẹ máa dípa ọkọ̀ akérò ọkọ̀ afayàfà ọkọ̀ sìmẹ́ǹtì ọkọ̀ agbépo ọkọ̀ agbágolo.
1: ẹ bá ti rí fọ́nìtì tírélà kan gbé ẹskafétọ̀ àwọn tó bá bí ìjìnlẹ̀ ẹ tó fi ń ṣọ̀nà ó wà lọ takú síbi tì níbi ojú odò dáko bí pẹ́ṣọ̀ yẹn tó wá tó rí ṣe ká tó rí ṣe ó pẹ́ owó àwọn èèyàn wà ní sáàkiri àwà.
0: tí mo gbọdọ lọ rárá.
1: látàkó tó kọjá tó ìjọsọ ọlọ́wà bá bẹ̀ wọ́n.
0: ẹ
1: wọ́n lè ṣe ń jí àtúnṣe àwọn pípù yẹn láti jẹ́ pé bóyá sílẹ̀ bá mọ́ báyìí lọ àṣí ọ̀nà yẹn káwọn mọ́tò máa kọjá tó bá dẹ̀ di ní ọwọ́ ìrọ̀lẹ́ àpálẹ́ lọ́ fẹ́ ṣiṣẹ́ wọ́n á dẹ̀ tún máa bá ṣiṣẹ́ o ó lè bá rọ
0: ará ìlú lọ́rùn ẹ bá ń kí ọ̀gá wa comrade ọmọtọ́lání ìfẹ́ edayo obama aka tọ́lání serious obama worldwide obama gbogbo àgbájá pé wọ́n kú sẹ́yìn.
1: ọ̀gá mi ni ọlálùmọ́ríkà ọ̀gá mi ọlálùmọ́ríkà tó jẹ́ tó fọmọ ìṣe fún gbogbo ará
0: ẹ bá mi kí wọn.
1: lágbára ọlọ́run a máa wà pẹ̀lú wọn.
0: àmì àmì
1: wọn ní ṣubú ara wọn ní ṣubú ẹ̀mí o.
0: àmì àmì
1: gbogbo ìlàkà nínú ayé kò ní já
0: tán
1: sọ́ọ̀ adẹ́wà lórí wọn mo kí wọn
0: tilétilé
1: mo kí wọn pẹ̀lú.

ọ̀nà mi pọ̀ gan mi ò tiẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ayé tẹ̀ ń pe ẹ̀ mọ́bìnú torí ọlọ́run ẹ̀ sì máa láǹfààní àti pè é.

fọ́tọ̀ olúwa ògúnnáìkè lolóòtú ètò adéolúwa adéfọlárìn okùn adé lorúkọ tèmi ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ a máa ṣe dáadáa o gbogbon tá a bá ń ṣe láyè ẹ jẹ́ a bẹ̀rù ọlọ́run ta ló ni àwọn tẹ́lá tó wà ní súpà yìí ó dá o.

0: mo ni emi ti so ire fun wa na ola ko ni mu ibarunje wa fun wa gugu barunje ton be ninu ola ati to seku loni ati to seku lose ati to seku ninu osu yi oni je ti wa lagba olohun ba tori pe kini ni logbo ojo osu keso 2026 lagba olohun ba ire anu yo ma to wa leyin lenu ise wa lenu oko wa lagbara olohun ba e ka ro ma e ka ro eyin ore ile ise bond fm 92.9 to fi kale si gra ni oni gbogbo nilu ikejara tin ki pe e ko ojumo ganiat gbedo ashu loruko temi koko nu wero ile ise bond fm o n tesi waju
1: koko nu wero na lo n tesi waju e ko ojumo le kan si won ni bi kiki na ni omo oluabi ti bere ika weri weri egbon ti eti e adi afu iku to lorun lo so di egba won fe lo pa won lo mo je ika weri weri weri weri egbon ti eti adi fa foro oun lo so de gba o lo fe lo gba won lomo sile o ro lohun lekulo lekulo lekulo o ro lo laun lo laun lo laun lo o lo lokomode lewe lewe lewe o ka gba lewe lewe gbogbo lu wa ndun igba igba igba adun fun alase ti edumare
0: ase
1: koko nu we na lo ntes waju abi odun folorun so loruko temi
0: koko nu we royin tes waju laaro e bond fm la wa 92.9 nu we royin vanguard laaro toni woni wi temi demi onitan wa so teni e ko to lo ni o nje je mo pe agbarijo po egbe kan ti won je egbe awon osise oba lorilede wa nigeria ti won pu won ni National Public Service Negotiating Council o ma tin so ni me pe bale agbe awon ni kan se lorun afi to wo la awon ba pe o on to ba di ojo keji osu kewa odun ta waye won ni awon yo bere ife oni oni yan se lodi lorilede wa nigeria nje lori kini won so di bi me pe awon ti ko letter apile kan si ijoba apapo ti are Bola Ahmed Tinubu ti won ba kuna lati wa woro kan fi sara papa ji loro ti are fe bo wa so lola ode yi to je ayajo ominira orilede wa nigeria oni ti are o ba soro lori bi awon gogo epo bentiro bo se gbode kan won ni pe awon oni gba fi ki awon yan se lodi o won ni yan se lodi ohun o ma je olojo meta ti o si je onikilo won ni ka ba rin gborowo bayi won ni iye ton taja la epo won ni o ni awon osise lara won ni eri jale epo kan laarin egberun kan abo yen 1450 naira ti egberun meji won ni ko ye ko ma ri be rara o won ni awon ti collector apile kan si ijoba apapo ati bola are bola Ahmed Tinubu lati wa woro kan fi sada lori asugba awon wa reti ki are soro lori e lola en to je alukoro egbe won iyen olowo yo gbenga awon no ma so di menu wero in vanguard laaro toni ati gbogbo agba ijopo awon egbe osise ohun to wa labe egbe na won ni pe awon fe ki are da pada bi owo baba ti bi o ki a ma ra jala epo ni 500 naira ni ka ma jala epo tori pe awon gogo epo bentiro yi o se akoba owo ti awon si n gba lowo ijoba owo perete ni won ni ati le se awon eto awon ninu ile bayi won ni onira fun awon ni bi egbe idade awon osise to so ninu epo witemi demi onitan wa so tenu e ko to lo ni o inu owo eroyin vanguard ekurere eroyin won wa nbe laaro yi
1: ninu owo eroyin di guardian to jade laaro toni won ni eni wa fa awon fo ohun lo ma sele si awon olugbe osogbo bayi o won ni ile ise kan ni o o pera ni Global Food Initiative won ni o ma ta onje fawon ni opo ku oyoku nilu osogbo won ni ile ise na to nbe ni Omokarade Shopping Complex ladoju ko ile ise NEPA teleri ni agbe ode olowo nilu osogbo won ni oko polowo rice fun won o won ni rice ti won ta won ni bag rice kan ta mo si 50 kg won ni owo ti won ta 27,000 ni won ni bakan na ororo ti yan lo bi liter mewa won ni ye ti won ta fun won ipe 30,000 ni awon ba bere si ro la kilo sugar ta won won ni apo semo iyen 10 kg won ni 8,000 pere ni won ta o won ni awon eyan ba ro lo pe ah he iya lagbaja ibi bayi ni won ti n ko bayi o ode olowo la wa wa o won na awon alara tuta gan won tun lo sibe won ni awon pere te ton kokko wa won ni won ma gba rice won gbororo koda gan won tun gba semo awon lo wa so onigbo wa iroyin yi ton gbe kakakiri te ro wa po won nigba ti ero wa po ni ile ise ni agbe ode olowo ni lo so wa so fun pe e wa o half yin date ni o a fe be se n po te ma wall right e sanwo ke gba receipt yin date ti eyin te wa ni Monday ojo meje eyin leleyi eyin Tuesday ojo mejo eyin leleyi eyin ojo mewa won ni won o ti e fi be se wahala jina pe ose meji pere o na ni won fi ran nu package yi o won ni awon te pe o se la lawon na awon na lo sowo le repete won nigba ti won fi de agbegbe Omokarade Shopping Complex na doju ko ile ise NEPA tele ni agbe ode olowo nilu osogbo won ni won o ma ba global food initiative mo nbe won ti ka sha won won ti lo o da bi pe won ha ya abeni awon ko lo ko won ni ekun bayi ni lo osogbo gbese owo alaje seku owo olowo awon se si lohun won ni igbe to ngba enu awon eyan kan re igbe opolopo ni awon de gba o oloje kemi de so fun yin o won ni gbogbo awon orisisi bawon eyan se ntewo pebe pebe re igba ti won ta mewa femi loye ki tu ko 100 wa o se ani awon eleyi won ti ruwo won lo eyan are eku en to ba ji si koto o ka yoku logbon o be ba ti ri po bori kan e ma sanwo le o e gba lese kese ke a ma lo leyi ni o ti won fi mu won losogbo re o ohun to nran lowo lowo eni won fa ohun wo fo ni wo di guardian leti ri kala ro toni o
0: inu we iroyin vanguard laare won ni agbajo won la fi so yajeje owo koko gberu do lori ati dekun aisan rabies ni ipinle ohun jeje mo pe ajoko ti won ku won ni Zamfara Livestock Development Agency won wa ti bes ni se ipolongo kaakiri ipinle na lati gbogbo awon eyan won gba abere ajesa lati gbegidi na aisan yo won lori ayajo World Rabies Day todun 2026 e to waye ni iluguso ohun na fi se agbe kale lọ́ṣù fi ṣe àgbékalẹ̀ ètò náà ẹni tó wá jẹ́ àwọn àjọ tó rí sí ètò náà tó yẹ pé ìjọba gbé lé wọn lọ́wọ́ ètò yẹ pé wọ́n rí sí abẹ́rẹ́ àjẹsára láti máa fún àwọn ẹranko káàkiri ẹni tó jẹ́ òdarí àgbà àwọn yẹn dókítà Ismail Gusso ó ń sọ nínú ẹ̀ pé àwọn ti lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ọba alayé àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Zamfara báyìí pé tẹ bá ti ń gbọ́ kokoko àwa lábẹ́ abẹ́rẹ́ àjẹsára dé wọ́n ní kẹ́ ètò máa ṣílẹ̀kùn kan máa fún wọn ní abẹ́rẹ́ àjẹsára àwọn torí pé àwọn abẹ́rẹ́ àjẹsára náà wọ́n ní àìsàn rabies ara ẹranko ló máa ń pọ̀ tó bá sì ti pọ̀ sára ẹranko ó lè bọ́ sí ara èèyàn fún ìdí èyí wọ́n ní ojúlọ lápọ̀ fi ń ṣọrí àwọn tètè ya gbé ìgbésẹ̀ lórí ẹ̀ bákan náà emir elugusu ìyẹn ọ̀mọ̀wé Abdulkadir Bello àwọn náà sọ nínú ẹ̀ pé àwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn lórí ìgbésẹ̀ tó yẹ pé ìjọba gbé ní kóyákóyá báyìí bí wọ́n ṣe pé àìsàn rabies ó fẹ́ máa fẹjú kẹ̀kẹ́ ní ìpínlẹ̀ Zamfara inú ìwé ìròyìn vangard ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ohun wà ń bẹ̀ láàárọ̀ yìí
1: nínú ìwé ìròyìn new telegraph tó jáde láàárọ̀ ọ̀tọ̀ ni wọ́n lè ní bá ṣe ń kákipò ṣe wò ó máa ní ọ̀rọ̀ tí àwọn àgbààgbà ṣàǹkóṣàǹkó nípínlẹ̀ adamawa tó máa ń sọ fún ẹni tí ó jẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu tí orílẹ̀-èdè wa nàìjíríà pé bàbá ẹ ṣe wọn wọ́n ní àwọn àgbààgbà tó jẹ́ ti ẹgbẹ́ ìṣèlú apc pàápàá ní agbègbè àríwá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ń gbósùbà sàdánkẹ́ta fún ààrẹ bọ́lá ahmed tinubu lórí ìgbésẹ̀ tó yakẹ̀ tí ààrẹ gbé láti rí pé wọ́n bá wọn ṣe ọ̀nà wọn kan tó ní ọ̀nà yola tó lọ sí mubi ní ìpínlẹ̀ ti adamawa lọ́hùn wọn ni wọ́n ti parí ọ̀nà náà pátápátá wọn nínú àwọn dò ayọ̀ àwọn kún wọn ní agbáṣẹ́ṣe tí wọ́n gbéṣẹ́ fún pé tá a bá kí ọfà ká kí ọrùn torí pé kò lè gbéra ẹ̀dẹ́ ọ̀dọ̀ ọfà ò ní gbéra ẹ̀dọ́dọ̀ ẹranko wọn ní iléeṣẹ́ ag vision wọn ni wọ́n ṣiṣẹ́ ọ̀hún àwọn sì rí pé wọ́n ṣe dáadáa iṣẹ́ tó dáa ò ní wọ́n ṣe bọ́ ṣe ṣàpèjúwe fúnra wọn as durable world bí wọ́n ṣe sọ lẹ́bùn nìyẹn o nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn àgbààgbà ní agbègbè àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ń kí ààrẹ alàgbà mohammed abubakar òun bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní mubi ní ọjọ́ ajé monday ó ní ṣe rí phase one tí wọ́n ṣe yìí ipe jẹdẹjẹdẹ kì í jẹ̀kan ọmọ o ipe phase two ó wà ń bẹ̀ ààrẹ ẹjọ́ ìbàdà tẹ bá báwọn parí phase two kó tó di pé tún ṣe ìpolongo ìbò lọ́dà wọn pé inú àwọn á dùn ayọ̀ àwọn akú wọn ní ọ̀nà yóò ṣe pàtàkì sí gbogbo olùgbé ìpínlẹ̀ adamawa torí pé ọ̀nà náà ló so wọ́n papọ̀ pẹ̀lú agbègbè cameroon àti agbègbè mubi ibi ibi ìtú ajẹ́ ibi tí kárakáta ti máa ń wáyé ní ìpínlẹ̀ adamawa gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ní ìpínlẹ̀ adamawa bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu fún ọ̀nà adamawa èyí tí wọ́n sọ pé wọ́n ṣe láti yola lọ sí mubi ní ìpínlẹ̀ náà.
0: kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm láwà 92.9 mo ṣì wà nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn olùgbé kọ̀mu ní agbègbè kan ní àdúgbò bàbá ọdẹ ní ìtẹ̀síwájú local government ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọ àti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Ṣèyí Mákindé àti àwọn iléeṣẹ́ apínọ́ká ti ìlú Ìbàdàn wọ́n ní ẹ̀dákun ẹgbà wọn ǹjẹ́ lórí kíni wọ́n sọ nínú ẹ̀pọ̀ ọdún mẹ́fà rèé táwọn ti ṣẹ́gi ilé ìkọ́nà gbẹ̀yìn ní agbègbè náà wọ́n ní kò síná o wọ́n ní ìlọsíwájú ètò ọrọ̀ ajé ibẹ̀ wọ́n ló ti dẹnu kọlẹ̀ báyìí pàápàá jùlọ ní agbègbè kan tó ti lọ já sí agbègbè òkè ògùn wọ́n fẹ́ farajọ àwọn taráṣù tí odò ní ẹlẹ́gàn wọ́n ní àti ọdún tó kọjá náà ti ní nọ́mbẹ̀ yìí oríná mọ̀nàmọ́ná ẹ ṣàánú wọn bẹ̀ o wọ́n ní àwọn iléeṣẹ́ pé ọdún mẹ́fà rèé tó yẹ pé àwọn ti ṣẹ́gi ilé kan náà àwọn òrìnà inú òkùnkùn bírímù bírímù làwọn wà gbogbo ètò ọrọ̀ ajé tó yẹ kó máa wáyé ní agbègbè ọ̀hún wọ́n ní pé àwọn ò rí ìkankan o ọ̀kan lára àwọn olórí agbègbè ọ̀hún tí wọ́n pè ní bàbá ọdẹ ọ̀gbẹ́ni Theophilus Ògúbọ́nà won lo ma n gbe nu won soro won lati odun mefa gomina seyi makinde e dakun e se bebe ni ipinlo ye bo ari se oro ina monomono yi ki won sa anu awon ni agbegbe be inu we iroyin vanguard iroyin won wa nbe laaro yi
2: on fm 92.9. Mustif capsule one ni Chris and Chris Pharmacy Idumota gbogbo pharmacy Boluke Mycosin Pharmacy Sango Felmox Pharmacy Atan Chidex Idumota Roma Pharmacy Ikorodu gbogbo pharmacy Ramsgate ati Juta Pharmacy Isheri Roundabout ile ise ti Metayo Trade Medical Nigeria Limited lo nse Mustif capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434 bi aye pada pa si leyin ojo meji kan si dokita re o
3: Gati bere, si wane shala o mapani lani lako ko akwe joko itako sori la mwenlebi ni. Ati eda, onti gugu oni pesi ni monse. Oni oni amida ni momiti she, Maggi Native Jollof Rice. Itolo e kalasa, aro yi kako osile nye.
4: Maggi starta asala para owa suya, aro yosa ade chini, ati kuhifu.
3: Onji ale ti dele, ema abo jeje, saliki ema warara.
4: Maggi star yu sabi dungo ka asa dungo ala oto. Yosu tu suwa kuko moja kuko mini yabi.

kúdé dé àsìkò yìí gbogbo tẹ bá ti lórí ọfẹ àti àǹfààní àti máa gbọ mi sàlàáfíà ní ṣíṣe ń lo gbogbo kìràkìtà wa kò ní já sófo gẹgẹ mo ma ń sọ ní ọpọlọpọ ìgbà nǹkan ìwúrí tó dáa jù tóbi lè fi ilẹ̀ fọmọ òun ní ilẹ̀ àti inú elevation point ló rán mi sí yín gẹgẹ bí ìṣe wọn wọn ní kí n wá tayín lólobó nípa àǹfààní kan tó tún ṣe sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ elevation point 40% discount ẹ̀dínwó ìdá 40 tí ó wọ́pọ̀ lórí àǹtalẹ̀ pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí owóde ní ìpínlẹ̀ ogun owóde ti dìlú o ayé ìgbà kan ni wọ́n ní owóde oko bá yín mú sáwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí wọ́n fi darúgbó sílé onílé elevation point ti gbé àǹfààní yẹn dé 40% discount ní àǹfààní yẹn àǹfààní tó tẹ̀ wà níbẹ̀ tínú mi dùn fún rè wọ́n tún gba san díẹdíẹ pẹ̀lú pé ẹ̀dínwó 40% wà o wọ́n tún gba san díẹdíẹ ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì ire estate ní owóde ogun state ilẹ̀ yìí ní ìwé deed of assignment lórí ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sanwó wá gbọ́ mi ire estate owóde ogun state ilẹ̀ tó dáa ni àwọn èèyàn tí wọ́n ti bá rà bí oṣù méjì mẹ́ta ní elevation point wọ́n ti ń ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè mọ̀ pé ilẹ̀ tá à ń sọ yìí kìí ṣe pé bóyá ilẹ̀ tuntun rárá o wọ́n ti já ojú ẹ̀ àwọn èèyàn tí ń rà iṣẹ́ ti ń lọ́nbẹ̀ 40% discount yìí gan-an ni àǹfààní tí ó wọ́pọ̀ sí iléeṣẹ́ elevation point tí wọ́n taari síta bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters tá ń tà ní 600,000 naira kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi mo ṣe ń kéde yìí mo gba ohun aláṣẹ àti olùdarí iléeṣẹ́ elevation point sọ̀rọ̀ ni 600,000 ní tẹ́lẹ̀ ní báyìí ó ti di 360,000 naira ẹ pè mí mo sọ bẹ́ẹ̀ èyí tá a tà ní full plot 450 square meters ní full plot wa à ń tà ní 1,000,000 naira tẹ́lẹ̀ ní báyìí ó ti di 600,000 naira ó ti já wá sílẹ̀ ó ti di 600,000 naira bá a ṣe ń sọ̀rọ̀ yìí bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959 wàgbé ìròyìn ayọ̀ ṣáà kú ìròyìn ayọ̀ lórí ilé estate ìjọ jẹ́ mọ́ pé oṣù mẹ́rin gbáko ló tún ní láǹfààní láti sanwó yẹn díẹ̀díẹ̀ ìròyìn ayọ̀ òtútọ́ síbẹ̀ o lórí ilé estate tó o bá wá lè san 150,000 naira sílẹ̀ pé down payment deposit tèmire o wà á tún wá gba apẹ̀rẹ̀ ohun mèremère nínú apẹ̀rẹ̀ yìí ó pọ̀ oríṣiríṣi ní elevation point èyí tó o bá náwó mú tó o náwó gan báyìí tiẹ̀ ó lè bá odidi tí alágo ló ńlá bíi mẹ́fà kò bá mílíkì oríṣiríṣi nǹkan àwọn nǹkan òyìnbó rẹpẹtẹ ni wọn kó sínú apẹrẹ tó pè ní food basket tí òun náà bá tiẹ ti débẹ wàá ti rí yàtọ sí pé ilé estate ó jẹ nǹkan tó ń wúni lórí lásìkò tá a wà yìí torí tó bá ti débẹ táwọn èèyàn ti ń ṣiṣẹ lọ ó wúyàn lórí nǹkan aríáwọ mi náà kì í ṣẹlẹ tí ìjọba gbẹsẹ lé o no government accusation kò sí wàhálà ọmọ onílẹ kò sí dáàní láàmú kankan àwọn èèyàn ń kọ́lé wọn lálàáfíà ọ̀nà wọ bẹ́ẹ̀ ilé estate ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ ni elevation point ló sì ń tà wàá gbẹmí o kò pọ̀ mọ́ o ẹni bá yára lògùn gbé gbogbo mèremère tó ń jẹ́ ohun amáyédẹrùn bá ta ni wọ́n ní lérò láti ṣe síbẹ̀ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ọlọ́run ó sì fún gbogbo àṣẹ mo má gbàgbé ó níwèé ó fi ni lọ́kàn balẹ̀ ire estate elevation point bóyá bó o bá fẹ́ wò ó bó o ṣe rìn rè sátidé yìí wọ́n á lọ fún inspection tó o bá ní ráyè sátidé yìí ìwọ pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ office wọn wà ní number 74 ẹgbẹ́dá ìdímọ̀ road oore lópe bus stop nínú ilé epo nnpc tó wà ní oore lópe bus stop ìyẹn tó bá ti wọlé pé building tó wà ń bẹ̀ office elevation point yìí bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959
0596999959. Ele kosun won lori Instagram ati Facebook Elevation Point NG wa jopo ni tabi website ko wo awon gbogbo aseyori Elevation Point lori website won www.elevationpoint.ng. Elevation Point Ire Estate Owode Ogun State Jela Mutemi Koto.

0: atẹgọtọ yin fẹ jẹ oruko mi la kọwọ ti gbogbo aye mọ si baba gbo ora olotun sara isanu waya re da
1: ose ilera ti lo lowo lofisi wa si tesi waju tori pe ebe po pelu ka fojo pin ṣugbọn ojo pelete na la fi pin
0: eduwo lori awon ogun tin tile ise wa jade odun ni wa nibi ka fi ewe atẹgbo se itoju fawon omo eniyan ti olorun si fun wa se arun sara nikan le mi waju to ati mu kodogun ati bere kodi jagba ka duro ka ma le duro ka bere ka ma le bere gbadun paja paja owo paja paja ese ara kuku tai tai tabi ko dabi pe ko si eje ninu ese tabi ko gba ara mo ka si baba gbo ara laye atijo a baba wa wo ki lara pa be ni wo ilarun ese dudun arin sara ta soro bayi a ma so kun ni be la ma so birin opo lo ti lo kaakiri opo ti lo risi risi ogun to ti fe so lo mi do ni segun be ni ori ona abayo ma so ireti renu to ba de afo na jagun ti o ma je kogun ma sise lara re agbo lo oru to wa nile ti awon baba wa ma fi koju gbogbo ni ti pa je iso isara lese kese to ba ti logbe ni akowo ni wo ma sise ni lagbo ara re opo ko le ri busa meji isara ma fa so ko ma ni won ku won ku ko ma te ko lo baba bi ko ma ri taje taje be ni to fe subu tabi ke lo ri die ko ma wa ibi ti o fi dile awon sara yi o ti se mi ìdí arúgbó ọ̀sán gẹ́gẹ́ ìjọ fúyà báyìí kọ́ ọmọ ọ̀bọ̀ wọ́n ti wá jẹ́ àǹfààní ọ̀sẹ̀ lera ti ń lọ lọ́wọ́lọ́wọ́
1: ní nọmba 13 Akinwale street off Thomas Alakọ ọgbà Boston ọgbà ìṣẹ́jà nílùú Èkó rí
0: láti aago mẹ́jọ àárọ̀ dàgọ́ mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́ ó sì lè fẹ́ pè mí 08037933808 ẹyin dúdún ìbàrá àdírúrọ orúkú ni ti ẹlòmí tàbí ìsara fífà so ìwọ náà máa bọ kọ wá jáfàní àgbà tísan orúkọ oríṣiríṣi ni wọn ń pa àìsàn ìsara wọnyí àwọn mí àpé láwọká ságunságun tàbí làkúrègbè tí àìsàn ìsara yìí bá lágbára tán ó lè fa àtẹlẹsẹ dídùn kíkan tàbí ráṣẹ tàbí àìrí oorun sùn tí ó ti wá fa orí fífà àbàdì fún ẹlòmí tàbí kó máa rẹ èèyàn láti mú ara títa ara jíjá jẹ ìkẹyìn káàkiri agbára ẹlòmíì apá kan ẹsẹ kan ní tẹlòmíì tí a pè ní àrùn rọpárọsẹ tàbí àrùn atẹgùn atẹgùn burúkú kò ní fẹ lùwá o ẹja mójútó ra wa torí díẹdíẹ òun làwọn kinní máa ń bẹrẹ tí ẹ bá dé a ó ṣe àyẹwò fún yín tẹlé ẹrọ àyẹwò gbàlódé tí ó máa sọ ibi táwọn nǹkan wọnyí nígbà sí nínú agbo ara rẹ ara wọn kan tí máa ń fa àrùn sára ni kí ènìyàn máa tọ̀ látọ̀jù tí ó máa tọ̀ séréséré tàbí kó máa tọ̀ títọ̀ ìmọ̀ jáde dáadáa tá a mọ̀ sí ìṣẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ó bá ní àrùn tọ́ ṣúgà a máa ṣàkóbá fún ìsara bẹ́ẹ̀ ni bí ènìyàn bá ní àrùn òkú àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ a máa ṣàkóbá fún ìsara bákan náà ẹni tó ní ìfúnpá gíga a máa ṣàkóbá fún ìsara tí ó máa fà á kí ẹ ti máa pariwo tàbí kí ẹgbẹ́ ara kan máa ró tàbí kó wúwo tí ìsara ìbálágbára tán ó lè kó bá ìríre ènìyàn ọlọ́run kò ní gba òde ọ̀sán lọ́wọ́ wa bí kó máa rí kùrukùru tàbí kó máa rí bíọyẹ tàbí ẹlòmí orin tó súnmọ́ kò ní rí tó jìnà sí tó bá rí tó jìnà sí kò ní rí nǹkan tó súnmọ́ ìsara yìí oní ti ń láàyè tó fi wọ́n lọ kó bá ojú ìsanni wáyà.

0: Ogunde de asiko yi o gbogbo eti to ngbo mi emi omo yin ore yin sola egbe rongbe ti mo je alase atoludari ile ise bex among communication ile ise to nta oju lowo ero bani soro lori shirishin awon bi techno infinix aite samsung ati bebe lo amo iyen kan lo gbe wa wa e je fasiko yi koko dupe lowo gbogbo awon ni bara wa awon to ti ba wa ra orisirisi se phone wa o jaboko fo ni omo na bansi ni abi v40 abi v45 gbogbo awon to ti ba wa ra ese o ese gan e ni mo sare omo e ni nokan to ke tori mi o ehe ati wa gbe tutun kan de o e mo pe ti ba ti daruko mi lekun rere be tutun ti wole wa niyan ati gbe radio solar radio wole solar radio to ni inverter to pe o da fun gbogbo awon baba mama to ni fe si radio o eni keni to ba ti je pe ma gbo radio o wa fe wa gbo radio se pe oni ku ina wa ina o si o solar ni radio yi e ki to so ye ti radio yi je ba mi kero ba ni soro ile 090 23 23 4955 Ero ba ni soro ye e ba mi ko le o e le so pe e ba mi send radio ye o radio to je solar radio television ji phone mi solar radio yi oni ina marun e ma won bulb energy saver yen meta e fi kon si yara e fi kon si parlor e fi kon si kitchen se wa ri ina meji yoku ki to soro lipa e e ba mi tuko ero ba ni soro yi sile 090 23 23 4955 ero bani soro ye wa WhatsApp so ina meji yoku e mo ala ina kolinu ina marun yi ikan je street light e mo street light to ma mole te pe te ba ton si gbogbo ayika yin a okuku parada ni iyen wa nbe ikan tu wa lori e to e pe iyen ma ri bi ta o le ri bi 3 km iyen bi na awon olode baba mi to ma gbe sori yen ara radio ina lo wa ti o pe o tu wa ni solar panel boya no wa ina si o the radio ida fun awon to ba n gbe li igberiko mo lo wa libi ti o si na ko de wa won ju ejo elo la n pe radio ta n so pa yi to le television ji phone toju mo ba ti mo ko kododo ki orunran gidi toju mo ba ti mo television ji phone o to sibe o gbogbo eni ba ti ra solar radio lo ma gba rechargeable table fan lo fe 090 23 23 4955 solar radio ta soro pa 55,000 naira pere ni 55,000 naira ni solar radio ta soro pa yi fun gbogbo eni ti o ba ni fe si a le ba yin mu wa sibi kibi ti e ba wa ogun state ni lagos state ni ofe la ma ba yin mu wa amo na won bi kokan logun state te ma ni lati sanwo to ba je ma ba yin mu wa te o ni fi se ofe but our venture promo le lori lati appreciate our customer wa 463 people to ba kokko ra 50% lo ma ra to je 27,500 63 people to ba kokko order fun solar radio ni oni solar oni inverter oni bulb marun e le fe wo bo se ri e ba so lori ero ba ni soro yi boya e fe wo lori WhatsApp ni 090 23 23 4955 55,000 naira ni pere o si fun sunday die o eyin dani ama funli 50% yi e gbudo ni receipt phone wa o jabo ko fo lowo o o se fun gbogbo eyan o ba so pe wo lo kokko wa wa ni receipt phone wa o jabo ko fo to ba ti ni lowo ama fo eli solar radio yi ni 50% discount to just say pay 27.5 ni one mason instead of 55,000. So ile ise wa wa ni Lukurudu Bex Among Communication to wa ni Lukurudu lanti Kenny bus stop ni Lukurudu te ba nbo lati my 12 Yanoro e ja ni be bole le anti Kenny wa ni te ba koja ogolonto te ba se ja yin bole wo odo wa e ti ri Bex Among Food ile ise to ntero ba ni soro ade tinta solar radio te ba wa si le se wa pe fe wa ra e ma jeun ofe no nje to yin pa nta nje nbe no Bex Among lo ni to ba je ti ka gbo radio ni irorun lo tu ba de
1: e ti ti wa ko lowo Bond FM 92.9 lo se to pe ka polowo aja.
2: Mo ki gbogbo eyin lo ire tin gbo mi ni akoko yi. Adewale omo ba ni oruko mi. Saju eko number yi sile. 08063422699. Ye ko si 08063422699. A o ni wa ya so. Ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò ilé iṣẹ́ Pips Arcade Forex Academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú iṣẹ́ àti òṣì. Pips Arcade Forex Academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà hàn gbogbo ènìyàn láti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu. Pips Arcade Forex Academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni ó kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́nà lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà. Bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún orí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pips Arcade Forex Academy wọ́n ń dáni ẹ̀kọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu. Bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe rere ní ìgbà tó jẹ́ pé ibi tí oyin bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ. Bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé. Lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń gbowó nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fún mi tó rẹ̀ làákọ́wò. Ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba Adéda Ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and Internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa Nàìjíríà abalajọ tí Bill Gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó máa pawó wọlé fún. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí íńtánẹ́ẹ̀tì a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá. Ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó fi ń play géèmù tó fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà. Dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ. Yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá. Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú àǹsẹ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn. Bí oko kò bá jìn ìlàkì kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé lórí forex trading ni. Níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí. bibi idanileko yi ni o ti ma ko yi bi e ti le ma lo phone to wa lowo yi gangan yen lati ma pa wo pelu irorun bi e ti se le se karakata lori internet yin koda ki e je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o onise owo bi iya eleja iya alata iye elepo bikila mechanic organizer koda o wulo fun awon agbe to je pe won sise agbe ti won ma sowo won ma ta ire oko won to ti je pe bi o ma mu owo sabo wole fun won phone ti o wa lowo yin na le ma lo ofe ni idanileko yi ti o sumo si pe ko nilo wi pe en sanwo iwole rara abi en sanwo fun idanileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lo ero ibanisoro re lati ma pawo wole o ti di lowo sabo aniyan o Pips Arcade Forex Academy ki ise Yahoo nitori ero oko elomiran ni pe gbogbo ise lori internet ni jibiti bi oko eni bada ni loju a fi gbari ni iwo na ma bo ni bi idanileko yi ni Friday ose yi gangan bere laago mokan laaro ile ise Pips Arcade Forex Academy yo se idanileko ye seminar yi ni ojo Friday to nbo yi gangan ti yo bere ni aago mokan laaro Nibodi idanileko yi ti ma waye ni 73 Allen Avenue Ikeja lo ti ma waye ni ipinle Eko aago mokanla aro gerege lo si ma bere gbogbo eniyan ni idanileko yi wa fun o yala oni ise miran tabi o ko ni iyawo ile baale ile omo ile iwe onise owo onise osu okunrin obinrin abi iwo ti keko jade ni ile eko to n wa ise ma ti mo ma joko tetere o iwo naa ma bo lodo wa lati se idanileko yi lofe ni o idanileko nla ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe si ni idanileko yi pelu idanileko yi yo waye ni Friday ose yi gangan koda ofe ni pelu o ko ni owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 lekan si 08063422699 bi o ba le wa si bi idanileko yi a o fi ona ho koda wa tun lo si ile pelu ida 30% owo to ma nilo lati bere oko re lese kese oro to ba dani loju ki ko se lenu eni idanileko ofe ti wa tun ri ona abayo lati bere ise lese kese ni Pips Arcade Forex Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni ipinle Eko bi o ba fe kopa ninu idanileko yi ti won na fe ku ninu pokosi kosi send yes latori phone re send text message yes so the number yi 08063422699 lekan si 08063422699 oriire ki debara tetere oro to ba dani loju ki ko se lenu eni lakoto ara Pips Arcade Forex Academy awon ni won ko riwolu ti won ni ka ku ni pe ise ati osi ka wa na do loro ka yi ma se sadankata fun wa na ni gboro iwo na dara pomo wa lebe seminar to ma waye Pips Arcade Forex Academy ten to fun ni number yen lekan si ko ma ba de pe in ba lo ton ko ma dariyan jiyan number yi le ma pe si e send yes si number yi lekan na be ba ti send yes si logon bayi pe o dariyan lohun number na re o 08063422699 08063422699 do ba joko to ba gbiyanju won na o ri pe ona la fun e o ba ti sun o ma so si waju ni sugbon to ba ti sun o sun tetere niyan

0: ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀ tí ẹ̀yìn ti gbọ́ nípa àwọn ìgbìyànjú tó ń jáde láti ilé iṣẹ́ ìtẹ̀mẹ́tayọ̀ tradi medical nigeria limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ nadac sì fọwọ́ sí ọ̀kan lára ìgbìyànjú bẹ́ẹ̀ ni brc capsule tí òkìkí rẹ̀ ń kàn gbìyànjú kárí ayé tó ń bani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara nǹkan tó ń rìn tàbí dunun jẹ káàkiri ara pajápajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ bí àti ẹ̀yìn bá di wàhálà brc capsule náà wọ́n ń dá ìfúnpá tó ń ga padà tàbí káyà máa lu pèpè àti àìrọrùn sùn déédéé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere brc capsule ni gbòógì tó yàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lè mí ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yìí.
1: Ọ̀rẹ́ mi, ó lè nǹkan máa ń lè káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí àrùn. Ara tí máa ń yọ lẹ́yìn ìwẹ̀, ìgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjà fara lè wò.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
1: Ó gbogbogbò, oògùn tẹ́yìn lè lò.

0: tàbí ká kiri ara yóò kóra. Ojú amọ́lẹ̀ kedere àárọ̀ orin sùn. Ewé àti ìbolẹ̀ wa ni wọ́n fi ṣe bí àfikà sùn jáde. Àjọ lọ́dà sì fọwọ́ sí. Tí yóò ṣe tìmítayọ̀ tẹ̀dọ̀ Medical Nigeria Limited ló ṣe bí àfikà sùn jáde. Yóò ti mú fọ́násì tó súnmọ́ yín epe 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
1: Ibogi ní ìní mú fifth capsule. Tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ bí egungun bá ń fún ni tàbí oró ni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń lò ní mú fifth capsule náà ó wà ní àwọn pharmacy. Àti kẹ́mìsì ládùúgbò yìí.
2: A gbé ọfọ pàyájọ́.
3: Àárẹ̀ ò lọ.
4: Àbílú kí tiẹ̀ ní gbà.
5: Ẹni ògbó wá ń di ọ̀rọ̀ ni.
6: Ó ní ara rẹ̀ ní omi rú.
0: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
7: Ẹ gbọ́

láti ní pharmacy tó súnmọ́ yín ẹ pé 08133369434 ẹ̀yin olùgbọ́ mi egbòdo gbéra 3 herbal capsule tí ń jẹ́ kára ọkùnrin kó pọ́kí pọ́kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn gbéra 3 herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò

Adams ina amọ boya opa re mo tori ko ti e ye wa nkan to sele lana e oye oni kaluku ra sugila be se si o ti lo na ni e ka be si ni se kini ka gbe calculator wa ka ma te o ti mo wa lara tori ba nsin ifese won se ku merin ka de ma gba pe ninu group me ninu group wa Guinea Bissau Nigeria Tanzania ati Madagascar Tanzania ohun kan wa faji nbe ni latari pe ara awon host nation lohun na Kenya Uganda ati Tanzania so nkan to bo wa na ni ki Nigeria na Tanzania yen ni mbejeji to back kon na won to ba ti na then Guinea Bissau aba ife se bo je ka na tori ife se won se merin to ti eku agbodo ma na tori ta ba fi le na ife se won se bye bye to AFCON na ni e ka ki ni ba se ma se iyen be eje kuro ni odo Nigeria ta ba ni ka ma so lo ko si mi ko ta be se si o ti lo na je bẹ́ẹ̀ ni ẹjẹ́ sọ fún yín bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe wáyé lánàá ní african nations qualifier yẹn báwo ló ṣe lọ morocco ó lu lesotho ayò méjì sódò south sudan jìyà lọ egypt pẹ̀lú ayò márùn sódò ìyẹn fẹ́ ṣe léṣe báyìí ni gambia ó ṣe kíni ó come back gambia ọkọ̀ na gambia lọ́wọ́ pẹ̀lú ayò méjì sódò ní first half yẹn náà ni gambia ti dá padà 4-2 ló padà yọrí sí ni gambia fi lu ghana bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ivory coast ó fi àjẹ sumar pẹ̀lú ayò méjì sódò benin kọ́ àti mauritania 2-1 ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pọ̀ lọ́pọ̀lọpọ̀ bọ̀ àwọn yẹn náà ni mo ti fún yín guinea bissau yẹn má gbàgbé pé guinea bissau náà nàìjíríà ayò méjì sódò nations league náà spain àwọn ti yami yamal ọ̀nà croatia pẹ̀lú ayò mẹ́rin sí ẹyọ kan switzerland olú scotland ayò mẹ́ta sí odo san marino ó jìyà lọ́wọ́ albania ayò méjì sódò kazakhstan náà ó jìyà lọ́wọ́ slovakia pẹ̀lú ayò méjì sí ẹyọ kan ìlọ england òun náà ó lu czech republic pẹ̀lú ayò méjì sí ẹyọ odo lọ́nbẹ̀ ẹ má gbàgbé pé argentina wọ́n fẹ́ ṣe farewell fún ọmọ lionel messi bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọkọ pé oṣù parí lọ lẹ́ni tó bá ti máa dọ̀la pẹ̀lú agbára ọlọ́run a máa bọnú tuntun oṣù tuntun yìí náà ni messi òun àti máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọkọ tó kù ìyẹn kúrò nbẹ ẹyẹ sọ fún yín pé aya barcelona yẹ kó máa já báyìí ni kí ló fà á kylian mbappe tí wọ́n ti rò pé kò ní bá wọn gbá ẹ clásico bàbá ara ẹ máa pé báyìí tẹ́ pé wọ́n máa bá barcelona wọn bá wọn mú nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bí ẹni ṣe lọ ni. Èrò tó wáá ń jà ràn òun náà ni nípa ti man city látàrí pé àwọn ẹ̀sùn tọ́ka sí wọn lọ́rùn pé ó dàbí pé wọ́n fẹ́ máa gbẹ̀bọ̀jẹ́ wọ́n fẹ́ máa ṣe oríṣiríṣi àwọn pátánì kan látàrí pé iye tó pé wọ́n deliver òun kọ́ náà ń ṣe gbogbo àwọn bíi pé kí ẹgbá bọ́ọ̀lù iye tó bá pa òun ló yẹ kó máa fi ra gbá bọ́ọ̀lù ṣùgbọ́n àwọn tí wọ́n á ṣe kí ni wọ́n jẹ́ kí olówó wọn ó máa fi owó kún owó tó fi ra gbá bọ́ọ̀lù wọ́n ṣe wọ́n fẹ́ máa wáìnì wọ́n fẹ́ máa twist brain àwọn fa àwọn ẹ̀rọ pé àwọn dàbí pé ẹ fẹ́ máa wáìnì wa àbí àwọn gan máa wáìnì padà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ sọ fún yín pé wọ́n ti sọ fún man city pé jẹ̀bi ẹ̀sùn ta fi kàn yín wọ́n láǹfààní láti appeal ṣùgbọ́n tí wọ́n bá ti appeal yẹn ó ṣeé ṣe àti lè sọ nǹkan tó máa bá a yọ torí ọ̀ṣẹ̀ ìdá sọ fún wa nǹkan ìyá tí wọ́n máa fi jẹ man city ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyà tí ṣùgbọ́n oríṣiríṣi àwọn ẹ̀rọ ti ń sọ pé ó ṣeé ṣe kí man city lọ relegation lọ́ba lọ relegation oríṣiríṣi àwọn ikọ̀ pẹ̀lú barcelona tí olówó lọ́wọ́ náà oríṣiríṣi àwọn ikọ̀ bóyá àwọn lè ṣa oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù àwọn kan tẹ̀ ti ń to exile lọ ti ń haaland síwájú lọ ti ń fi enzo fernandez oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù wọn ti ń kó lọ tí man city bá lọ sí relegation báwo ló ṣe fẹ́ jẹ́ ṣùgbọ́n a ti mọ̀ ṣùgbọ́n bó bá yẹ jẹ́ a ní fi jẹyin ní yà a máa fi ti bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ bó ti ẹ pé president la ìyẹn náà ó sọ pé ìyá tó máa fi jẹ́ man city ó gbọ́dọ̀ pọ̀ èkó tó kàn bẹ àwọn tí la liga ó ṣàmà ń láìkì kan máa kàn máa yan àyànjú ọkọ ṣàmà kí iná fẹ ṣe kí ló pọ nǹkan wà ní premier league nǹkan tó wà ní premier league kí lẹ ń kiri tẹ ẹ sọ pé kinní kan sí kinní kan ṣùgbọn bẹẹ nìyẹn ti lọ káyé akí ìyànà àjọna látàrí pé òun náà gba award ní turkey league one tó wà bẹẹ ni best player of round 8 tọ́ṣẹ́ ìgbàtán bẹẹ ni ìyẹn ṣe lọ bẹẹ náà iye ọrẹ fún yìí òun náà ní nípa ti super falcons eguavon ó ṣe kinní ṣe ó ti list àwọn agbábọ́ọ̀lù 28 players fún olympic la olympic 2028 tó ń bọ̀ ẹ̀jẹ̀ sáré fún yín ní orúkọ yẹn kí àsìkò tó lọ ẹ̀jẹ̀ sọ fún yín pé chiamaka nnadozie number 1 wà nìyẹn àwọn ọlọ́wọ́ ẹ̀mú ni mo fẹ́ kà fún yín o chiamaka nnadozie comfort estiana uzoa àwọn ọlọ́wọ́ ẹ̀mú mẹ́ẹ̀ta nìyẹn lọ́wọ́ ẹ̀yìn kọ́ àwọn ta ló wà níbẹ̀ hl alozie shukurat oladipo farida abdulwahab glory ogbona oluwatosin dimeyin glory edet ashley plumsey timininu adesina bẹ́ẹ̀ ni àwọn ọlọ́wọ́ ẹ̀rìn àwọn tó wà lẹ́yìn nìyẹn lọ́wọ́ àárín nǹkan báwo làwọn agbábọ́ọ̀lù yẹn ṣe wà bẹ́ẹ̀ christel uchebe joy igokun favour nwacha fatima solati sulia abidemi

0: 16, applying the amino acids and multivitamins.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o. Tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fàdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gbà ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o. Sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹ pọ́nu lá. Tasty Cube Chicken Flavour. Ó ń fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cube Chicken Flavour. Ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù. Ó tún wà ní ẹ̀fun.
2: Supreme Noodles.

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Àsìkò dé ẹ̀tọ́ gbogbo wa láti dìbò àbí ò sí níbẹ̀ oníbi wọn ṣe pin ọ̀dà ta ni wọ́n máa ń pín ìpín kúkilé lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ni tí ò sí níbẹ̀ ṣebí tí ò ti ń lé lẹran rẹ̀ ń bò ó kọ ọ̀rọ̀ dìbò ń lẹ̀ gbogbo wa lọ́kàn o ẹni bá ń kọrin kò kàn mí tí ò jáde dìbò ìwọ̀nba ìbò tí àwọn tó jáde dìbò ni wọ́n máa ta lẹ́ni tí ò yẹ lóye ọ́ wọlé tí ó sì máa ṣèjọba lẹ́ni tí ó dìbò ní lè gbin nítorí òun ló fààyè sílẹ̀ fẹ́ni tí ò ti wọlé nítorí ẹyọ ìdìbò kan ṣoṣo lè gbólóṣèlú wọlé ẹyọ ìdìbò kan ṣoṣo lè fẹ̀yìn olóṣèlú jẹlẹ ẹ̀tọ́ rẹ ni láti dìbò ipa rẹ ni láti yẹn nítorí ẹni tí ó dìbò ń kóbá ara rẹ̀ ó sì ń kóbá nàìjíríà iléeṣẹ́ 92.9 ló rọ̀ yí pé ẹ jẹ́ jáde lọ dìbò lásìkò torí ọwọ́ ara ẹni la fi ń tún wọ ara ẹni ṣe.

lati le se Bond FM 92.9 gerege ni ago mewa lu e karo iwe yale ta lo nde se ti gbon yin lati le se Bond FM 92.9 ka radio Nigeria ti wa ni onigbongbo nilu Ikeja gani at belo ashiru niroyin Ààrẹ Bọ́lá Tinubu ti sẹ́ lórí ìròyìn òfegè èyí tí wọ́n sọ nípa ètò ìlera ara wọn tí wọ́n sì ń sọ dìmọ́ pé àwọn ti balẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà tí àwọn sì ṣetán láti ṣiṣẹ́ akin fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè lẹ́yìn ìsinmi èyí tó jẹ́ pé ààrẹ lọ ṣe ní ilẹ̀ òkèèrè. Ààrẹ Tinubu sọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn nígbà tí wọ́n balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìsinmi tí wọ́n lọ ṣe ní orílẹ̀-èdè Faransé bákan náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́nà àwọn kọminú lórí ètò ìlera rẹ̀ pé àwọn wò pé ààrẹ ò sí ní látijọ́ ìbò ni ààrẹ wà. Ààrẹ wa jẹ́ kò di mímọ̀ pé àwọn lọ sí orílẹ̀-èdè United Kingdom àti orílẹ̀-èdè Faransé fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà àti pé kò síbi tí ó ń du àwọn ara àwọn le ju ti àná lọ. Pàlú ààrẹ orí ẹ̀pọ̀ balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed International Airport nílùú Ìkẹjà ní àná òde yìí ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́jú 22 àwọn tí wọ́n lọ kí ààrẹ káàbọ̀ láti rí gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin àgbà Tajudeen Abbas igbákejì adarí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Jibrin Barau àti olórí òṣìṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu Alàgbà Fẹ́mi Gbàjàbí Àmílẹ̀ àti olùdámọ̀ràn sí ààrẹ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú pẹ̀lú olùdámọ̀ràn sí ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú ìyẹn Ibrahim Masari. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti jẹ́ kó di mímọ̀ pé kàkàkà dínà mú àgbàrá gbọ́dọ̀ máa lànà fún ni o pàápàá jùlọ lórí ìṣòro tó ń dé bá àwọn àgbẹ̀ aroko bọ́dúdé àti àwọn mọ̀lẹ́bí ní orílẹ̀-èdè pàápàá jùlọ tó jẹ́ pé ìṣòro mi yalé àgbàrá yàgbòrò òun ló fa ìṣòro ọ̀hún. Adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Sínátọ̀ Godswill Akpabio àwọn ni wọ́n sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí wọ́n ń jókòó àpérò lẹ́yìn ìsinmi tó jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ṣe tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí bí àwọn gógó àwọn nǹkan ṣe wọ́n tí ó sì nira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí báyìí. Sínátọ̀ Akpabio wá pé ké sí aráàlú láti wà lójú lákàn sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n múlé ti odò láti ṣe àwọn ètò yìí tí kò ní fa ìṣòro omi yalé àgbàrá yàgbòrò àti pé ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti tu gbogbo àwọn tó yẹ pé jàǹbá ìṣòro omi yalé àgbàrá yàgbòrò bá ṣe àkóbá fún láti pé wọ́n tù wọ́n lára kí ìdáàbòbò lè bá ètò iṣẹ́ àgbẹ̀ àti ètò ààbò fún ọ̀rọ̀ oúnjẹ. Adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ń wá gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n sì ń ra àwọn ìjọba ní ìpele ìpele láti pé ètò ní kóyákóyá ó wà nílẹ̀ fún àwọn tí jàǹbá ìṣòro omi yalé àgbàrá yàgbòrò bá ṣe àkóbá fún. Ìròyìn yálẹ̀ ta tààrọ̀ Èkó ní ju báyìí lọ aago 12 ọ̀sán ní kí a tó pàdé fún àkójọpọ̀ ìròyìn tèmi tọ́pẹ́ Ajayi lólótùú ìròyìn yìí gani yat belo.

0: kukale esiku dede asiku yi e ka bo sori eto yi eto wa eto to ru ilera omo Nigeria ni okukudu e ye meje jasa eto Naftac ati ilera re ni eto yi ni eto to je wi pe e ilera ti ohun la wa yo layo idagbo ilera ti ohun si saju fun wa lori eto yi papa julo nina to je wi pe ohun ba so ni pa re a so ni pa awon ohun ta nje ta mu ta fi sinu ago ara wa o le je ounje ni o le je ninu ni o le je ogun ni o ti le je ohun elo asara lege tabi ohun elo mi to ala be isakoso ajo Naftac e da pin ro yi mo si beyin e ma fi ara yin se ayewo o de gese ani e ma fi ara yin se experiment o nitori pe aye kan ohun lo wa ago ara wa ohun na si ni a fi lo ile aye yi nitori na o se pataki o si se koko ki atoju re bo ti to ati bi ti ye wa ni ohun ni a wa se agbeyewo akitiyan otun miran lati owo ajo Naftac ni ete yi wọ́n ṣe ìwọ́de ìgbéfẹ̀ẹ́ ní ìlú Abuja àti àwọn agbègbè rẹ̀ kí wọ́n sì ṣe èyí fún nítorí àwọn jíjẹ nínú tá a ti fòfin dè tó sì wájọ́ wípé àwọn èyí sì ń gbé wọlé pàápàá jùlọ láti ìlú òkèrè bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ àjọ Naftac láti ẹ̀ka ìwádìí àti ìgbéfẹ̀ẹ́ jáde lọ sí àwọn ilé ìtajà ìgbàlódé wa èyí tí a mọ̀ sí supermarket àti àwọn ilé ìtajà mìíràn ní ìlú Abuja wọ́n sì jáde ṣe ìgbéfẹ̀ẹ́ yìí lórí àwọn jíjẹ nínú tó jẹ́ wípé wọ́n ti lòdì sí ìlànà òfin tí àjọ Naftac gbé kalẹ̀ lórí àwọn oúnjẹ tí ó yẹ ká gbé wọlé. Èyí ni import prohibition list.
1: We want to make it very clear to the public.
2: A fẹ́ kó wọ̀ kí ìbílẹ̀ sí gbogbo aráàlú pé àjọ Naftac pé òfin gbà kókó sùn lórí iṣẹ́ tó ń ṣe o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé nínú àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó bá ń ṣe, a ò kí kó àwọn onímọ̀ ìnáwó ní àkọ́kọ́ kí àwọn tá a fẹ́ mú mọ̀ kó má bàa sá lọ kó tó di pé àdọ́dọ̀ wọn.
0: Olùdarí ẹ̀ka ìwádìí àti ìgbófinró àjọ Naftac ní Abuja àti agbègbè rẹ̀ tí wọ́n jẹ́ ọ̀gbẹ́ni M. Gugushiki Godia ni wọ́n darí akitiyan yìí. Kí ni àwọn òṣìṣẹ́ yìí bá pàdé nígbà tí wọ́n jáde láti ṣe akitiyan yìí? Àwọn ohun èlò wo ni wọ́n ṣe ìkáwọ́ wọn bíi jíjẹ mímu tàbí ohun mìíràn? Àwọn oníṣòwò tàbí àwọn ọlọ́jà wo gan ni ọ̀rọ̀ yìí kàn? Pàápàá jùlọ ẹyin èmi àti gbogbo wa gẹ́gẹ́ bíi oníbàárà tí a ń ra àwọn ohun èlò tàbí àwọn jíjẹ mímu wọ̀nyí, kí ló yẹ ká fura sí? Kí ló yẹ kí àwọn àgbòye fún kó tó di wípé ara òhunkóhun? Ẹ̀rù gbogbo rẹ̀ ni a ó máa tún ní pẹrẹwu bí àṣírí tẹ̀síwájú nínú ètò tòní. Nítorí náà nǹkan ẹgbẹ́ mi kúrò bẹ́ẹ̀ o. Èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ nínú ìlera. Olúwa ṣeun Odùkọ̀yà ọmọ báǹtàmú alágẹmọ mẹ́rìndínlógún ọmọ bá rìn ilẹ̀ ní ìtìtì ọmọ ọba ní ìyànrò ó kí pọ́pọ́ lórí ètò tòní. Ètò náà sì ni ètò yín ètò wa ètò sọ́nà ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò Naftac àti ìlera rẹ̀. Ẹ máa bá wa ká lọ. Ètò Naftac àti ìlera rẹ̀ ètò tó ní ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn náà ni ẹ̀sìn tẹ́tí gbọ́ wáyé àsìkò títọ́ fún ìròyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ wa. Bẹ́ẹ̀ ni ó kí ló ń ṣẹlẹ̀ ọlọ́wọ̀ làwọn èèyàn tún gbé yọ kí ló ohun tí ó yẹ kẹ́ ẹ mọ̀ kí ni ohun ọ̀tún oníròyìn wa Ubaida Adeola Ismail ó ti gbára jù báyìí láti fún wa ní ìròyìn tòní. Ubaida ṣàlàáfíà ni o.
3: Ẹ ṣeun, mo dúpẹ́. Àlàáfíà ni mo wà, ṣé àlàáfíà ni abayé lọ́sẹ̀?
0: Ẹ ṣeun púpọ̀, àlàáfíà yìí náà wà. Ó yà á ti gbára jù fún ìròyìn tòní fún wa. O lè tẹ̀síwájú.
3: Ẹ kú déédé ìròyìn o. Ìròyìn láti àjọ Naftac ni ọmọ ọsẹ ti gbẹ̀yìn lọ́sẹ̀. Ubaida Ismail lorúkọ mi. Ẹ máa bá mi ká lọ. Àjọ Nigerian Security and Civil Defence Corps (NSCDC) ti mú àwọn obìnrin méjì tí wọ́n mú ní àdúgbò Badagry nílùú Èkó níbi tí wọ́n ti ń ṣe àwọn juice fún àjọ Naftac láti tẹ̀síwájú pẹ̀lú ìwádìí. Àwọn ọ̀daràn méjì náà tó jẹ́ bíi ọmọ ọdún 50 ni owó òfin ti bà ní ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn ìwádìí tí àwọn òṣìṣẹ́ àjọ Civil Defence àti tí àjọ ológun agbègbè ṣe fún ọjọ́ márùn-ún. Gẹ́gẹ́ bí aṣojú ẹ̀ka ìròyìn àjọ NSCDC Ọ̀gbẹ́ni Olúwaṣeun Abọ́lúwìn ti rí, iléeṣẹ́ náà ń ṣe ayédèrú àwọn èso onírúurú juice tí wọ́n ń pè ní Barca's juice. Àjọ náà ní omi lásán àti àwọn èlò aládùn oríṣiríṣi nìkan ni wọ́n fi ń ṣe juice wọ̀nyí láì ní èso kankan nínú. Bẹ́ẹ̀ ìwádìí ti fi hàn pé wọ́n ń ta ọjà náà sí ìlú Èkó, ìpínlẹ̀ Bìní àti àwọn ìpínlẹ̀ mìíràn. Tó sì ní àkọsílẹ̀ nọ́mbà NAFDAC wọ lára rẹ̀. Àwọn nǹkan tí wọ́n gbà ní iléeṣẹ́ náà pẹ̀lú ọkọ̀ ńlá tí wọ́n fi ń kó ọjà, pálí àwọn ayédèrú júùsù ọ̀hún, ẹ̀rọ irinṣẹ́ machine, oríṣiríṣi kẹ́míkálì, ẹ̀rọ ìdáná gas. Àti àwọn garawa ńlá ńlá. Ìkan nínú àwọn tí wọ́n mú ní òun gba iléeṣẹ́ náà láti ọwọ́ òbí òun fún bí ogún ọdún sẹ́yìn. Síwájú sí, àjọ NAFDAC ti bẹ̀rẹ̀ ìwọ́de àti ìgbófinró lórí ìfòfinde tuntun lórí ọtí títà pẹlẹbẹ inú ọ̀rá sachet àti tinú kékékèèké tí ìwọ̀n rẹ̀ ju 200 ml lọ ní ìpínlẹ̀ Edo. Ìwọ́de náà bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ní ìlú Benin City tí àwọn òṣìṣẹ́ àjọ náà bẹ̀rẹ̀ sí ní gba ọtí inú ọ̀rá wọ̀nyí ní ọjà agbègbè Mission Road àti New Benin Market. Adarí ẹgbẹ́ tó ṣe ìwọ́de náà, Ọ̀gbẹ́ni Ubuaku, sọ pé ṣáájú àjọ náà ti ṣe ìkìlọ̀ nípa títà àwọn ọtí inú ọ̀rá wípé òfin ti gbẹ́sẹ̀ lé. Gẹ́gẹ́ bó ti rí, àwọn ọtí inú ọ̀rá àti kékékèèké jẹ́ kó rọrùn fún àwọn ọmọdé àti ọ̀dọ́ láti rà àti kí wọ́n fi pamọ́. Ó ní pé ọjọ́ tí wọ́n fi kalẹ̀ láti jẹ́ kí àwọn tó ń ta ọtí kékèké wọ̀n yìí ti kọjá. Pípẹ́ ẹni tó bá sì ń ta ọrùn fún. Ó ní ìwọ́de náà ti bẹ̀rẹ̀ ní ìlú Èkó àti àwọn ìpínlẹ̀ míì. Bẹ́ẹ̀ yóò tẹ̀síwájú nínú ìpínlẹ̀ Edo. Wọ́n sì ti ti iléeṣẹ́ méjì pa títí dìgbà tí wọ́n máa kó àwọn ọjà náà kúrò níbẹ̀ láti parun. Èyí ni ìròyìn tí mo wá sí ti gbọ́ yín lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi. Ó dìgbà.
4: Ó ṣe púpọ̀ oníròyìn wa Ubaida tí ó máa ń fi tó wa létí bí ó ṣe ń gbóná fẹlifẹli. Wàyí ènìyàn wa àjọ NAFDAC ti sọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wípé àwọn kọ àwọn òní dáwọ́ akitiyan dúró láti rí wípé àwọn lẹ́yìn ohun èlò ayédèrú àwọn ti ṣiṣẹ́ wọn òpin ojú òṣùwọ̀n àwọn tó jẹ́ wípé ọjọ́ tí wọ́n wúlò wọn ti kọjá àti àwọn tó jẹ́ wípé wọn ò ṣe ìforúkọsílẹ̀ wọn bó ti tọ́ àti bó ti yẹ yálà jíjẹ nínú ni yálà oògùn ni àti ohun èlò mìíràn wọ́n ní àwọn òní dáwọ́ akitiyan dúró nítorí àǹfààní ìlera àwùjọ wa nítorí àǹfààní ìlera gbogbo ọmọ Nàìjíríà. Ohun tí a ó sì máa jíròrò lé lórí ní orí ètò tòní òun ní ìyẹn o lẹ́nu ètò ìgbófinró tó wáyé ní ìlú Àbújá tí a ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò tó jẹ́ pé a ò ṣe ìforúkọsílẹ̀ wọn bó ti tọ́ ni wọ́n ṣe ìkáwọ́ wọn bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ mìíràn ni wọ́n kọ́kọ́ fi sí ìpamọ́ pé àwọn nílò láti kọ́kọ́ ṣe ìwádìí tó dángájá síwájú sí àti ètò àmójútó bó ti tọ́ àti bó ti yẹ pàápàá. Àmọ́ nínú wọn Yorùbá bọ̀ wọ́n ní owó lẹ́sẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀ òwe tọ́rọ̀ bá sọ ní kọ́ òwe ni àfihàn wa. Ẹ jẹ́ ká wá mú ọ̀rọ̀ yìí wá sí abala ìgbé ayé ojoojúmọ́ wa. Nítorí wípé lọ́pọ̀ ìgbà tá a bá ń sọ̀rọ̀ ká ní àjọ NAFDAC kò wọ́n jáde wọ́n lọ ṣe ètò ìgbófinró. Ní ìgbà dún bíi gbólóhùn ńlá kan ní etí wa ìgbófinró kí ló dá lé lórí. Akitiyan ìgbófinró tá à ń wí yìí báwo ni ó ṣe kan ọmọ Nàìjíríà rere. Ní báyìí ẹ wá jẹ́ ká kàn sí àwọn òṣèré wa nítorí wípé wọ́n ti gbarajì pẹ̀lú eré ìdárayá eré akọ́nilọ́gbọ́n tí wọ́n rí ọ̀nà ná tí ó sì ṣe àlàyé ohun tí à ń sọ̀rọ̀ rẹ̀ lórí ètò náà. Ẹyin òṣèré wa ó yá ọ̀run.
5: Ó ti délẹ̀ o, oúnjẹ mi ti jiná o. Ti gbígbóná ti sọ̀ ọbẹ̀ tó dùn ẹran tó rọ̀ lẹ́nu ṣé wo ẹ jẹ́ kí n sọ fún yín tí oúnjẹ mi kò bá dùn mọ́ lónìí kí ebi mú mi sọ́lẹ̀ lónìí.
6: Ìyàbọ̀
5: kí ni
6: ìyàbọ̀ ń bọ̀
5: ẹnu bí irú ìfọwọ́pù
6: àtàtà owó dùgbẹ́ gbó
5: wọ́n wọ́n ti rọ́ dùn ṣé ẹ jẹ́ rọ̀ lẹ́nu ṣé wo ẹ jẹ́ kí n sọ fún yín tí kò bá dùn mọ́ lónìí kí ebi mú mi sọ́lẹ̀ lónìí.
6: Ìyàbọ̀
5: kí ni
6: ìyàbọ̀ ń bọ̀
5: ẹnu bí irú ìfọwọ́pù
6: àtàtà owó dùgbẹ́ gbó
5: wọ́n wọ́n ti rọ́ dùn ṣé ẹ jà mí sí kí tó fi kún gbèsè rẹ tí ò jẹ sílẹ̀ tẹ́lẹ̀ o.
7: Bídìbò yàbọ̀ kókó fún mi ní omi tútù ó fẹ̀lẹ̀ ijó olúwa rẹ̀ gbẹ. Ojú rẹ̀ yìí máa wà lẹ̀ díẹ̀ ọ̀rẹ́ mi ojútùú rà lánàá ni orí bákan.

0: alamu iwo ogun wo kin ni yen tori
1: ah o gbe ni pe ti mi ti mo ran ni taja to be na ona ni ona garage ni o
0: ah
1: already
0: ah
1: ah o ra o le bo ona e me mu ko ti se ikilo fun o
2: o pe ku mi de ho
1: olowo taku mi olowo taku mi olowo taku mi olowo taku mi to mu awon eniyan fi owo ara won sara won
0: ti toni alamu
1: ah
0: awon ni ogun ti ko ni ami na gbaki lara nitori won fe di eju o ogun marun naira
1: ah ki lo de
2: o fi mi si o
1: eh
2: o gbo go je mo ki gbogbo e ka san o
0: e ka bo ga bo mi ah ba ti wale de o oga na gbaki de o ki o ni kalu ku ko ko aye ni ewe o ti won ba ni pamo ko ko ko le bayi o
2: eh iya bo via wada se ye o
0: aye de wu ogu nkan to buru
2: ki se nkan ta fi se fe
1: oga kede
0: e ba ti se lu mo ra o mo lo ru poku
2: le do no o ti wa se are bayi e se ti wa ri bayi bi opolopo ajale se ma bere ni
1: oga tun bi ko ni o se fe da yi de wu ogu ni ri di o ni
2: ki se nkan to le rara
1: idi yi ti na da ke bi se igbaruku ti sakoso ayewo ati oji to to peye
0: ele oga ti
1: mo gbe pe
2: naga ti yato si ti ateyi wa bayi
1: be ni o ti ati bere eto isodo tun labe idari oga agba ajo nabak ajo gba mo ji sola ayeyeyi opolopo nkan lo ti yato ayewo to muna doko si laabu to muna doko eto pipe oja to muna doko si eto igbofere to pe ati wiwa ni ibamu pelu ilana ofin itewogba ti agbaye
0: oga tiri o tun gbo wi pe won ma se itopepe oja lati ibi ti won ti de ibi ti won ti n ta
1: bee ni oun ni a n pe ni track and trace ni ede oyinbo o je ka mo iru oogun o si tun je ka tete se idamo ayedewu
0: wipe tele awon oogun po ninu oja wa
1: bẹẹni àwọn ayédèrú ògùn míì wọn ní èròjà búburú lára àwọn mi ò tiẹ wá ní kẹkẹ lára
0: rárá
1: bẹẹ sì ni àwọn mìíràn ti kọjá ọdún ìwúlò wọn wọn kàn tó wọn di ìgbani
0: ọlọrun
1: wọn mìíràn pàdánù owó àwọn kan pàdánù ìlera ara
2: bẹẹ sì ni ọpọlọpọ pàdánù ẹmí ni
1: eléyìí náà léwu ó le gan ni o ìdí ẹgbẹ́ kejì ṣe ń ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú wípé ẹ̀sọ́ kí ẹ tó rà á
2: ọ̀gá tóbi ṣùgbọ́n
1: àwọn ayédèrú ó máa fojú jọ ojú lówó o bẹ́ẹ̀ ni ìdí yìí tí a ti gbà
2: wò fún
1: nọ́mbà nafdac kí a tó rajà lọ́wọ́ kí a tó ní ìwé àṣẹ ṣọ́ra fún àwọn ọjà olówó pọ́ọ́kú kí o sì fi ẹjọ́ òǹtajà tí ò ní àṣẹ sùn
0: ọ̀gá tó dé àwọn ènìyàn mú mi pé ṣe nafdac kò ní ta àwọn ìtajà lánàá
1: wọn ń ṣe àkóso ní ojú tó ẹ̀mí àwọn èèyàn mi kí ayédèrú ògùn tí a bá kó kúrò nílẹ̀ ó lè jẹ́ àjálù ńlá ló dènà fún ìdílé kọ̀ọ̀kan
2: òun tán nìyẹn o ó dàbí kí ìyá lọ ra ayédèrú ògùn fún ọmọ rẹ̀ láì mọ̀
0: ẹni bí ìlú ṣe lo kòkòkò kí wọ́n tún máa fi ayédèrú ògùn tó fún wa ó ga o
1: ètò ìṣàkóso nafdac kì í ṣe iṣẹ́ ọ̀fà ìjà fún ìlera àwọn ará ìlú ni
2: ìyẹn ni wípé títí ṣọ́ọ̀bù àti gbígbẹ́sẹ̀ lé àwọn ọjà tí a lórí amóhùnmáwòrán wa àṣé fún ìdáàbòbò ará ìlú ni
1: bẹ́ẹ̀ ni àwọn ará ìlú náà gbọ́dọ̀ fún ìlú wa
2: ìyẹn ni pé ẹnìkan bá mo bó tó kó àwọn ọjà ayédèrú pamọ́ sí
1: torí tó kó fẹjọ́ sùn o
0: lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ti rí pé wọ́n fi orúkọ bo ẹ̀rọ ẹ̀ṣẹ̀lẹ̀
1: completely confidential a ó fi orú ẹni náà láṣìírí
2: ìyàgbé pinnu láti òní lọ
1: kí tún yíyọ ogun lẹ́bọ̀ ọ̀nà mọ́
2: a jẹ́ pé ìrora ti di olùkọ́ rẹ̀
0: ni bẹ́ẹ̀ sì ni ọ̀wọ́ gógó owó ilé ìwé ni o sì san lónìí
2: ẹ̀wọ̀

0: ọkùnrin kan máa yà mí lẹ́nu. Kí ni ẹ? Báwo ni èèyàn ṣe fẹ́ mọ̀ wípé lọ́jọ́ ni mú ìpalára bá orin tó? Ìyẹn ò lè tí wọ́n ṣe ìforúkọsílẹ̀ tó péye tí parí ara rẹ̀ bá mú ìfura dání, owó rẹ̀ bá sì wálẹ̀ jù. Tí òǹtajà náà bá mú ìfura dání, yára bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ o.
1: Nítorí wípé olówó pọ̀ ayédèrú, ó lè fa àárẹ̀ olówó tabua lọ́la.
2: Tàbí ìsìn olówó ń jabura ta.
0: Ìlera ṣe kókó ju ohun tí à ń fi tayò lọ o.
2: Ìlera ló gbọ́.
1: Ká máa ṣe jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni, gbogbo ẹwà gbọ̀n, kí ẹ tó rà, kí ẹ tó lò, ẹ tó fi para, ẹ kọ́kọ́ ṣe àyẹ̀wò rẹ̀. Ẹ wo, ọ̀rọ̀ ògùn ló ń gba alásọ̀ọ́ta o. Táwọn owó oúnjẹ mi, nítorí wọ́n gbà kí kò lè ṣe àkóso gbèsè o. Ẹ jọ o, ẹ jẹ́ bá mi mówó ọjà, ẹ bá mi mówó oúnjẹ mi. Báwo ṣe yẹ wá yìí wọ̀n ní yé pààyàn lẹ́rìn-ín ṣá ìdí nìyẹn tí a fi fẹ́ràn abala eré ìdá. Ṣùgbọ́n kábà wá gbàgbé wípé ó ṣe jẹ́ eré ìdárayá náà ló jẹ́ eré àkànlélọ́gbọ́n. Ọgbọ́n yẹn ọ̀ràn yẹn ó sì wá ṣe pàtàkì nítorí wípé ìmọ̀ràn tí a lè lò fún ìtọ́jú ìlera wa ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé èèyàn nílò ìwáṣù gígùn kò tó dùn ní kókó ọ̀rọ̀ ó lè yéèyàn. Òun àṣẹ máa ń pa ní òwe eré ìdárayá wa. Nítorí náà nǹkan ẹ má gbàgbé láti mú kókó tó wà láti mú lò ó. Ìrọ́bọ̀ òun ní ọ̀tún wa òsì òsìrẹ́ ọ̀tún òun ni ọwọ́ fi ń mọ́. Àwa ń sọ̀rọ̀ ẹ̀yìn gbọ́ wa ó ń wà wá náà láti gbọ́ láti ọ̀dọ́. Ǹjẹ́ ó ti wáyé rí wípé ẹ̀ra oúnjẹ tàbí mímu kan tí ẹ wá rí wípé ohun èlò náà ó kù jẹ́ ẹ̀ka àtòbí tàbí ẹ̀yìn ìbéèrè nípa ọ̀nà tí ẹ lè gbà láti ṣe ìdámọ̀ àwọn ohun èlò tó jẹ́ owó tí a sì ṣe ìforúkọsílẹ̀ wọn bí ó ti tọ́ àti bó ti yẹ. Táwọn lè ní ìrírí kangan tí ẹ fẹ́ fi tó wa létí ẹ má pa mí. Ẹ bá wa sọ̀rọ̀, àwa wà ní fún yín nígbà tí ẹ ti kàn sí wa ní WhatsApp tàbí àtẹ̀jíṣẹ́. Òun náà ni 0809 2 7 8 3 6 1. Tí wọ́n mọ ibikíbi kíkẹ́yìn tí ń ṣe ìṣelọ́pọ̀ tàbí wọ́n ti ń ṣe ní díẹ̀díẹ̀ tàbí tí wọ́n ń ṣe ìpamọ́ àbí tí wọ́n ń ta ohun èlò ayédèrú kankan tàbí ti ṣiṣẹ́ rẹ̀ òpin ojú ìwọ̀n tàbí tí ọjọ́ ìwúlò rẹ̀ ti kọjá. Ẹyin wọn ẹ má pàdákẹ́ o. Kí ẹ kàn sí nọ́mbà 0809 2 7 8 3 6 1.

0: àwọn ayédèrú ọ̀gbìn, ayédèrú àwọn ọjà aṣaralóge, àtàwọn ayédèrú oúnjẹ. Ṣùgbọ́n a dúpẹ́ fún àjọ NAFDAC, ìrètí sì ń bẹ̀rẹ̀. Ètò àpérò ètò NAFDAC àti ilé ààrẹ, ètò ọrọ̀ asọ̀rọ̀mágbèsì lọ́sọ̀ọ̀sẹ̀, tayà sọ́tọ̀ fún ìtọ́nisọ́nà àti fífúnni ní ìmọ̀ràn tó dágájá láti yan ìlànà tó péye. Dàpọ̀ wá bí àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé ṣe máa ṣàlàyé lẹ́kọ̀ọ́ ti dá àwọn ayédèrú ọ̀gbìn mọ̀. Ìdí tí nọ́mbà NAFDAC ṣe pàtàkì àti bí ó ṣe jáàbò àwọn ọjà afurasí nítòsí rẹ̀. Nítorí nǹkan tó bá ti jẹ mọ́ ààrẹ, àìmọ̀kan kò ṣe tó yẹ rárá. Ilé ààrẹ, ẹ̀tọ́ rẹ, òdì rẹ̀ sọ pé yára fún àwọn ọjà rọ àtayédèrú, kò sọ pé bẹ́ẹ̀ ni fún ìmọ̀ya tó péye. Ìkéde yìí wáyé látàjọ NAFDAC, ààbò àti ìlera tó péye bá wà rárá. Láti ṣe iṣẹ́ náà, àwọn olùtajà ńlá, àwọn olùtajà ìgbàlódé, ìyẹn supermarket, àti àwọn òpin ọ̀kà kiri, ìyẹn distributor, àwọn náà sì lè jẹ́rìí sí ìbẹ̀wò sí àwọn ilé ìtajà wọn. À ń ṣe àkànṣe iṣẹ́ ìwọ́de náà láti rí àwọn ọjà oúnjẹ tíjọba ti fòfin mú kò sí ní àwọn ọjà wa. Àrà àti àrídájú pé a kó gbogbo irúfẹ́ ọjà bẹ́ẹ̀ kúrò ní ilé ìtajà wa pátápátá.
1: Àti ṣe bí ètò ìtanijí tàbí ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọlọ́jà àti àwọn oníṣòwò yìí lórí ìkọsílẹ̀ lórí ohun tí àjọ NAFDAC ti fòfin dè wípé àgbẹ̀ sí orílẹ̀-èdè yìí àti pàápàá àwọn nǹkan jíjẹ ẹ̀tí àti fòfin dè.
0: Àjọ NAFDAC ti ṣe ìpolongo ìrọ̀rùn fún àwọn aráàlú ọdún yìí. Ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ẹ̀ka NAFDAC ń bójú tó ìkó ọjà lẹ́yìn tí ọjà náà bá ti wọ àwọn ilé ìtajà. Ìyẹn tá a pè ní post marketing surveillance. Wọ́n lọ sí àwọn ilé iṣẹ́ àtàwọn ilé ìtajà àti àwọn tó wà ní agbègbè rẹ̀ tá a ṣàbẹ̀wò sí. Wọ́n wọ́n ní ìmọ̀ nípa àwọn ọjà tí ìjọba ti fi òfin mú pé kọ́ máa kò wọ orílẹ̀-èdè wa mọ́. Nípa ṣíṣe bẹ́ẹ̀ à ń fún wọn ní àkójọ ìyẹn list àwọn ọjà náà. Pọ̀ sí lè sọ a ò sọ fún wọn tó. Ẹ jẹ́ kí wọ́n sọ nípa ìbáṣiṣẹ́pọ̀ wa pẹ̀lú àwọn àgbà.

0: àwọn òṣìṣẹ́ àtàwọn tó lówó. Lóòótọ́ mo mọ̀ pé ní Iraq à ń pèsè ọ̀nà kan tí a ń pè ní global listing, èyí tí a máa ń jẹ́ kí wọ́n lè ṣe ìforúkọsílẹ̀ àwọn ọjà bá fẹ́ kó wọlé láti òkè òkun. Ṣùgbọ́n ìṣàkóso àjọ yìí ti rí pé wọ́n ti ń lo ọ̀nà náà ní ọ̀nà tí ò bá òfin mu. À ń ṣe àtúnyẹ̀wò àtàtúnṣe pàtàkì lórí ìlànà náà la ìdarí ọ̀gá àgbà àjọ NADAC náà. Ẹ̀yìn síbẹ̀ mo fẹ́ kí n mọ̀ pé ọ̀pọ̀ àwọn ọjà tí à ń gbà lónìí ó jẹ́ ọjà tí ìjọba ti fòfin dè. A kò lè fowó sí ọjà tí ìjọba ti fòfin dè fún onílé ìtajà kankan. Bí ọjà kan bá sì ti jẹ́ ọtí ẹlòmíràn ju forúkọ rẹ̀ sílẹ̀, ẹ ò kí lè kó ọjà náà wọlé lábẹ́ ìlànà kan náà. Nítorí náà àwọn ọ̀nà wọ̀nyí ó lè pa ọkọ̀ jí láti wá kó àwọn ọjà wọ̀nyí àti bá wọn sọ lórí àwọn ọjà tí ìjọba ti fòfin dè fún ìgbà pípẹ́.
1: Ní àjọ NADAC ń ṣe láti túbọ̀ fi agbára kún agbára fún ìgbéfẹ̀ẹ́ ní àwọn ibodè wa àti oríṣiríṣi àbáwọlé sí orílẹ̀-èdè Nàìjíríà.
0: Nínú ọ̀pọ̀lọpọ̀ ìpàdé àti ìbáṣepọ̀ pẹ̀lú olùdarí àgbà àjọ NADAC tí a ní, a máa ń gbọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa mímú ìmúṣẹ òfin kó pọ̀ sí ní àwọn ìgbà tí ó wọ orílẹ̀-èdè wa pẹ̀lú iṣẹ́ ìṣọ́ra àti ètò. Kìí ṣe pé a kàn yọ àwọn ọjà wọ̀nyí kúrò ní àwọn ilé ìtajà wa nìkan. A tún gbé àwọn ìlànà kalẹ̀ ní àwọn ibi tí ọjà náà ti ń wọ orílẹ̀-èdè wa kí a lè rí dájú pé kò sí ẹni tó kó àwọn ọjà wọ̀nyí wọlé mọ́. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn ibodè wa ní orílẹ̀-èdè wa tí kò ní ààbò tó péye tó. Èyí sì àwọn ọkọ̀ lè lo ọ̀nà wọ̀nyí láti kó àwọn ọjà tí ìjọba ti fòfin dè wọlé ní ọ̀nà tí kò tọ́ nípasẹ̀ àwọn ìwé àyè ìyẹn invoice ọjà tí a rí níbi tí wọ́n ti pé àwọn ọjà wọ̀nyí. A lè tọpinpin àwọn tó kó àwọn ọjà wọ̀nyí wọlé pàápàá àwọn tó kó ọ wọlé ní ọ̀nà ìlú. À ń gba ìròyìn àti ìmọ̀ pàtàkì nípasẹ̀ iṣẹ́ ìmúṣẹ òfin tí a rí láwọn ibi tí àwọn ataja náà ti pé ọjà. Mọ ibi tí wọ́n ti ń ra àwọn ọjà náà àti ẹni tó ń kó wọn.
1: Síwájú sí ètò ìwọ́de tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó dá lórí ohun jí tàbí nínú pàápàá. Ṣùgbọ́n àwọn ohun èlò tó wà lábẹ́ ìṣàkóso àjọ NADAC ju jíjẹ nínú lọ́run lọ́pọ̀lọpọ̀. Oògùn kọ́ ohun èlò aṣaralóge ńkọ́ àwọn ohun èlò mìíràn lọ́pọ̀lọpọ̀ ńkọ́ túbẹ̀rẹ̀ wípé ètò ìgbófinró yìí ṣé yóò tún tàn kálẹ̀ ohun jíjẹ nìkan.
0: Bẹ́ẹ̀ni lábẹ́ ètò ìlànà ìmúṣẹ òfin ṣe ká tó bẹ̀rẹ̀ ìpele ìfòfin de àwọn ọjà oúnjẹ wọlé láti òkè òkun. A ti kọ́kọ́ ṣiṣẹ́ lórí àwọn ọjà ọtí tí ariwo rẹ̀ ti ń pọ̀ sí báyìí. A tún ti ṣiṣẹ́ lórí àwọn ohun èlò ìtọ́jú ara àti ẹwà ìrìnà genetics. Báyìí a ṣiṣẹ́ lórí àwọn ọjà oúnjẹ láìsí àìní. Oògùn náà jẹ́ ọ̀kan lára àwọn ọjà pàtàkì tí àjọ NADAC ń. A ó sì máa lọ láti ọjà kan sí ọjà mìíràn títí tá a fi gbogbo ìwọ ìpèsè ọjà di mímọ̀ àti bó ṣe.
1: Bí èlò ni gbogbo ohun tí wọ́n ṣe ìka wọn bí èlò ni yóò tó wọ́n sì dá wa lóhùn.
0: Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ òun nìkan. Iṣẹ́ yìí ti ń lọ káàkiri ó sì ti ju oṣù méjì lọ tí a ti ń ṣe. Yàtọ̀ sí àwọn ọjà tàbí pé àìsí ohun èlò tó péye nínú rẹ̀ a ti dá àwọn ọjà dúró sílẹ̀ fún ìwádìí. Iye ọjà tàbí dá dúró wọ̀nyí ó ti tó mílíọ̀nù irínwó ọ̀ọ́dúnrún àádọ́ta náírà ìyẹn 350 million naira ní ìlú Àbújá.
1: A bèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni Gòdíá pé ǹjẹ́ wọ́n lè fún wa ní orúkọ àwọn ẹ̀yà bíi mélòó kan nínú àwọn ohun èlò tí wọ́n ṣe ìkáwọ́ wọn nígbà tí wọ́n ń ṣe ètò ìgbófinró yìí.
0: Nípa àwọn ọjà oúnjẹ tí ìjọba fòfin dè láti kó wọlé àní àwọn ọjà bíi noodles àti spaghetti tí wọ́n kó àwọn ọjà òróró àti ṣúgà tí wọ́n kó wọlé tí kò sì ní èròjà vitamin A tó péye nínú. A ti pa àwọn ọjà mìíràn ẹni rí ẹ̀ lára wọn níbí. Gbogbo àwọn ọjà wọ̀nyí ó wà nínú ìyẹn líìsì àwọn ọjà tí ìjọba Nàìjíríà fòfin dè kí wọ́n máa bá a kó wọ orílẹ̀-èdè wa. A tún àwọn ọdún ọlọ́rin ìdòdò tí wọ́n kó wọlé. Nígbà tí a bá rí irú àwọn ọjà yìí ó yẹ kí ẹ mọ̀ pé wọ́n wà lára àwọn ọjà tí ìjọba ti fòfin dè. Nígbà tí a bá wo àtòjọ ọjà tí àjọ custom náà ti fòfin dè custom import prohibition list ẹ ó rí irú àwọn ọjà wọ̀nyí. Ní pàtàkì fún àjọ NADAC wá àgbà ó ti pàṣẹ o pé kí gbogbo àwọn ọjà oúnjẹ tí a ti ṣètò sínú àtòjọ náà tí ó sì wà nílé ìtajà wa kó jẹ́ pa wọn rí ká sì kó wọn kúrò láwọn ilé ìtajà wa lẹ́sẹ̀kẹsẹ̀.

0: ọ̀pọ̀rọ̀ kí kú agbọ̀n àti wípé a ò rí ọjọ́ ń so lókùn ní àìní áfíríkà lẹ̀ sí lórí ètò NAFDAC àti ìlera rẹ̀ tòní. Mú ìròyìn wá fún lórí akitiyan ìgbófinró tó wáyé ní ìlú orílẹ̀-èdè wa ìyẹn Abuja àti àwọn agbègbè rẹ̀ lórí ohun èlò tí ṣíṣe òkun ojú òṣùwọ̀n tí a ò ṣe ìforúkọsílẹ̀ fún àti àwọn tí ọjọ́ tí wọ́n wúlò mú tí wọ́n ti kọjá àti àwọn mìíràn tó jẹ́ wípé agbé wọn wọlé lẹ́yìn tí wọ́n ti wà ní orí ìwé magbéwọlé nítorí àti fòfin dè wọ́n. Fún ìwà ẹ̀kọ́ sí àjọ NAFDAC lórí òǹkà 08096 7065 tó jẹ́ kájíjọ sọ kájíjọ rán ara wọn létí. Òun náà sì ni wípé rí àrídájú kò tó rà. Ìtòyí jẹ́ Àgbẹ̀gádó Agency Limited tí àjọ National Agency for Food and Drug Cushion and Control NAFDAC jẹ́ onígbọ̀wọ́ rẹ̀. Adúgbò púpọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni Mike Pipong fún akitiyan lórí ètò yìí. Fún àwọn òṣèré tí agbọ́n nínú eré ìdárayá wa, àwọn náà ni Elizabeth Pupiola, Kọ́lá Aleja, Fẹ́mi Ojoyinlu àti Victoria Alade. Gọ́dọ̀ ìdájọ́ ni jẹun olú ètò ètò tí Ọlọ́run Kúyè àti Olúwa Ṣẹ́gun Ṣíṣàbí sì ṣe àtìlẹyìn. Ìlú ọ̀nà ìgbọ́n ọ̀rọ̀ nínú ìlera Olúwa Ṣe Odúkọ̀yà ọmọọba ìtàmọ́ alágẹmọ mẹ́rìndínlógún ọmọọba ìrìtìtì ọmọọba nínú ìrò. Ẹ jẹ́ ká fìpàdé sí ọ̀tún ètò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ títí dìgbà náà nǹkan àlàáfíà Oluduwa yóò máa jẹ́ fún gbogbo wa. Ire o.
1: Tọ́bẹ̀ ìtàdìbò kí lè rèjò ká òjò bá Bọ́ńkẹ́ FM ní máa dìbò fún.
2: FM
3: 92.9
2: Band FM
3: 92.9
4: Ọmọ ṣe wúwa ìbà jẹ́ mọ́ o.
5: Ìtọ́jú àyíká wa ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrálù àti lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí a bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá mọ̀ ẹgbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká, ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké, ká yé da ìdọ̀tí wa síbi tó. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àwọ̀ sísí inú ìgbìlà wá, iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 90.9 FM ló mú kéde sétí ìgbọ̀yìn.

0: ọjọ́ tó lápẹrẹ lọ́jọ́ òní o torí ọmọ lọ sí ẹ sẹ́ńtà láti lọ ṣàyẹ̀wò lónìí máa tẹ̀lé ọ.
1: wá tẹ̀lé mi lọ abúlé yóò gbọ́ ọ dáadáa ni àbí oní nǹkan ìfẹ́.
0: òun kúkú sì ní gbọ́ mi ò sì fẹ́ ìkankan báyìí wọ́n ní tí bàbá àti ìyá bá fi owó sanwó pọ̀ ìyá àtọmọ yóò wà lálàáfíà kòkòrò àmọ́ le.
1: kúnlẹ̀ ó ti yí padà o àmọ́ àyípadà rẹ̀ dùn mọ́ mi nínú.
2: bísí ìwọ nìkan kọ́ sí health center wa lónìí o èyí ìdùnmọ́ mi nínú o.
0: ti ìyàwó ọ̀dẹ́yìn láti forúkọ sílẹ̀ kó sì bímọ sí health center tó wà ní àdúgbò rẹ̀.
3: kí ló ṣe bí ìkúnlẹ̀ ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkòrò health center súnmọ́ ìlú ti lérò náà ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ sílẹ̀ yàjọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkòrò tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ sílẹ̀.
0: ìkéde yìí wá láti owó àjọ tó ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ national primary health care development agency (NHCDA).
4: There is a new recipe to delicious meals.
5: Really?
4: Oh yes, it's Tasty Cubes chicken flavor. It's made from best ingredients to give every meal that finger-licking taste.
5: Oh yeah.
4: Tasty Cubes chicken flavor brings out a fantastic taste in every day.
5: Wow.
4: I love this Tasty Cubes chicken flavor already. It's surely my appetite.
5: Eh?
4: In that case, what are you waiting for? Hurry now and buy your own Tasty Cubes chicken flavor to keep that finger-licking taste in your cooking. Tasty Cubes chicken flavor brings out the even flavor in your meal. Tasty Cubes chicken flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in form.
6: Gbogbo náà kò tó ra multivitamin yẹn bí ìrànwọ́ ara rẹ̀ ó fún àwọn ọmọ rẹ̀ ní aṣara lóore tó pé pé.

bọ̀ọ̀gá olúfìdé 2020 kákíyáyá kákíyáyá síbi ayẹyẹ ìbúpẹ̀ tọgbó yìí tó tún bá wa láyé ẹdáwọ̀ ọgbọ̀n olúgbàgbé olúfìdé 2026 tí ó wáyé ní sátidé ọjọ́ kẹrin oṣù kọkànlá ọgbó yìí ní St. Patrick Grammar School Adénígà Ayédáde lókun gbọ̀ngbọ̀ sótéèdì àbúmẹ́rọ òwúrọ̀ ni ètò bẹ̀rẹ̀ ní pẹ́ẹ́rẹ́wọ̀ àlejò pàdé his excellency Ọlálẹ́jìlọ Nurudu Jackson Adémọlá Adélékè náà sọ sótéèdì àwọn ọbaládé balẹ̀ ìjòyè àtàwọn ọ̀tọ̀run ni ó wà ń kalẹ̀ ẹ̀mẹ́ gbàgbé o pé november 14 ní gbọ̀ngbọ̀ olúfìdé 2026 ìsọyà majesty ọba dr adépẹ́yẹ sọyẹ ní yìí gbẹ̀mí first olúfẹ́ of gangan lórúgbàlejò àgbà gbọ̀ngbọ̀ olúfìdé àrọ̀kọ̀dẹ̀já.

tẹ́tí sí ìpàtàkì yìí fún ẹnikẹ́ni tó bá jẹ́ awakọ̀ márúwá tí ó ń gbé ní agbègbè ìkọ̀tún àbí ọbadore tí ó sì nílò márúwá láti ṣiṣẹ́ òòjọ́ ẹ jẹ́ kí ó pe nọ́mbà yìí 0903-880721 lẹ́ẹ̀kan sí 0903-858-0721

ètò ìdìbò dé ọdún wa láti dìbò àbí o sì níbẹ̀ oníbi wọn ṣe pin ọ̀dà ta ni wọn máa pín ìpín kúkúlé lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ni tí ò sí níbẹ̀ ṣe bí ẹni tí ò sí ń lé lọ́wọ́ kan ọ̀rọ̀ ìdìbò ń lẹ̀ gbogbo wa lọ́kàn o

Ẹ jẹ́ ká mọ̀ pé ìròyìn òfegè ń dà lóru.

0: iṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárẹ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan aago mọ́kànlá ku ìṣẹ́jú kan kí ó lù tó bá ti rọmọ oníkan gó báyìí a lọ pàdé ìyá wa ọ̀rọ̀ olúwa Ògúnnáìkè lórí ètò àlàáfíà tayọ̀ láàárọ̀ pẹ̀lú dókítà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n máa ṣàlàyé fún wa àwọn ètò ìlera ara wa báwo la ṣe lè mójútó báwo la ṣe lè ṣètọ́jú ẹ̀ àwọn ọ̀nà àbáyọ sí ètò ìlera ara wa ẹ jẹ́ ká fìkàlẹ̀ ẹ̀tọ́ owó ká fìkàlẹ̀ ẹ̀tọ́ ọmọ ká lọ bá wọn pàdé lórí àkọ́tún ètò náà láàárọ̀ tòní.
1: ìdùn máa fi kẹrin lọ́rọ̀ mi o aláfẹ́ àlọ́ṣàgbà o.
2: ìdùn máa fi kẹrin lọ́rọ̀ mi aláfẹ́.

0: Alafia Tayo leto eto ni Alafia Tayo to nde si eti igbo yin lati le se Bond FM 92.9 nibo la nlo nibo ni anre laaro toni lori eto Alafia Tayo ati lo kaakiri iwo nla o na ni eja nla ni iwo wa gbe alagba badejo Isaiah ati je pe ile se ti ipile Eko o na lo je pe baba iwa ti won tin da gudugudu to tin da bi edun ton ro bi we nipa idanileko ilera yen alagba badejo Isaiah on ta de masoro le lori ohun na ni prostate cancer ile to je pe o man da awon okunrin laamu baba wa badejo Isaiah won ti wa ninu ile agbara e je ki baba kiyin ki won soruko won ati ko ti won dimu ni ile ise ijoba ipinle Eko e ku ojumo
1: ese o atokun kujo meji kujo meta gbogbo ara Eko se alafia ni mo ba yin oruko mi ni Isaiah Olusegun Badejo mo je oludanileko agba tele ri lori eto ilera fun ipinle Eko
0: eseun baba eseun won ni baba ri taya sugbon baba o taya rara nitori pe aimoye igba ni ma nguro won lawon bi ti won ba ti lo se idanileko lori eto ilera baba won ti a ma soro le lori laro e ni prostate cancer ile eto ye pe jejere to ma nda okunrin laamu ije kini prostate cancer yi kini gun na
1: se atokun arun ta npe ni ati prostate ele ja isan to ma nda awon okunrin laamu o de je arun to lagbara lopolopo to je pe o de ma n se pupa opolopo okunrin mostly bata ba wa hospital o la won yi la opolopo ma n pe ni arun iseto o te je pe arun jejere ti prostate o lagbara ju arun iseto lo o kan je pe iseto o kan je kan ninu awon ami idanimo yo wi pe okunrin e o ni aisan ti a pe ni arun jeje ti prostate now a se awon iwadi bi meji ni orile ede Nigeria so iwadi akoko a lo si gboro a wa lo wadi a fe mo oye okunrin to ni arun yen a wa ri pe ninu ogorun lona egberun okunrin ni igboro a ri pe 1070 egberun ati adorin okunrin lo ni aisan yen leyin ta se iwadi nipa ayewo ta se ekeji a wa lo so hospital nga ta de hospital ani ka wadi ka wo awon ti won wa lati wa complain pe awon ni aisan yen a wa ri ni hospital wi pe ikan ninu okunrin meta to wa si hospital to wa salaye pe ohun ni aisan yen pe ohun o le to dede ohun ri eje ninu ito ohun la ri pe o ni aisan cancer arun jejere yen then a tun wa wi pe laarin awon odo langba to je okunrin a di pe age ojo ori 44 lo si 55 o common gan laarin awon odo langba to je okunrin a tun wa ri pe laarin 55, 6, 67 o tun po nbe na so o wa po gidi gan papa laarin awon agbalagba ti 60 to 70 plus and above so eri pe aisan yi and the funniest thing ni pe anytime ti tawon yen ba ni aisan especially awa okunrin problem ta ma ni ni wipe a n tete wa si hospital so iyen de je ki iyen je ku lewu tori opolopo gba ta irun yen ba ti mu won mole
0: lo se se ma wa fi hospital
1: fun itoju
0: e seun baba wa e seun ki wa ni o n fa aisan prostate yi ki lo n fa jejere prostate ki lo n fa laarin awon okunrin
1: ẹ ṣe atokun ṣe rí àìsàn yìí àkọ́kọ́ a máa ń jogúnba so tó bá ti wà ní fámìlì kan tí gbogbo àwọn ọkùnrin mùsọ̀fù àwọn ọkùnrin tó wà ní bàbá ti ń rí wọn tí wọ́n ní àìsàn yẹn àbí méjì mẹ́ta nú wọn so ó pọ́sibù kó jẹ́ pé gbogbo ọkùnrin tó bá jáde láti láìnìjì yẹn láti inú fámìlì yẹn ló máa ní àìsàn yẹn ẹnì kejì àìsàn yẹn ó kọ́mọ̀ pàápàá láàrin àwọn ọkùnrin tó ti wọ àádọ́ta ọdún lọ sókè. Dẹnikẹ́ta ni pé àrùn yẹn kọ́mọ̀ láàrin àwa ènìyàn dúdú black african men ju àwọn aláwọ̀ lọ. Eléyìí tó tún ń dàbí ẹ ni pé a tún ri pé àwọn ọkùnrin tí wọ́n sanra gan torí pé ara sísọ pẹ̀lú ara wọn kan tí ó máa ń fà tí èèyàn máa fi ní àrùn jẹjẹrẹ ti prostate. Then àwọn ọkùnrin tó jẹ́ pé aláìkè láti máa jẹ àwọn ẹran ẹlẹ́jẹ̀ tó lọ́ra kò bí wá ń sìn jẹ́ ni àwọn ẹran ẹlẹ́jẹ̀ tó lọ́ra bí àgùntàn bí ewúrẹ́. So àwọn ẹran tó lọ́ra yẹn ó máa ń ṣe àkóbá because tí ọ̀rá bá pọ̀ jù lára ara máa save àwa store ẹ̀ sí ara. So àwa rí pé àwa àgọ́ ara á bẹ̀ sí tóbi a máa tóbi beyond nǹkan tí a nílò. Irú àwọn kan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń sábà fà á. Bẹ́ẹ̀ àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n sábà máa ń ṣeré ìdárayá wọ́n máa ń jókòó sójú kan òye wá ń sìn because àwọn fat tó kún ara yẹn ọ̀rá yẹn a nílò láti burn rẹ̀ kó yọ nípa eré ìdárayá. Tá a bá ń ṣeré ìdárayá rí pé ara máa mú uru ara gbóná. Tá a bá rí àwọn ọ̀rá tó fẹ́ lọ kóra jọ síbì kan a ṣe kí ni orí a jẹ́ kó yọ a dẹ̀ kúrò ń bẹ̀.
0: Ẹ ṣeun bàbá wa Bádéjọ nítorí ìjọba àkókò ẹ jẹ́ kí a máa mú lọ́mú ní pápápá. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yìí pé ó máa ń pọ̀ láàrin àwa èèyàn dúdú kí nìdí eléyìí.
1: Nǹkan tó ń tẹ̀rí ìyẹn kò àyẹ̀wò ló fi hàn.
0: Òkè àyẹ̀wò ló fi hàn.
1: Láàrin àwa ènìyàn dúdú.
0: Kí wá ni àwọn àmì tá a máa fi dámọ̀ yìí pé ẹni yìí ó ti ní prostate cancer jẹjẹrẹ prostate?
1: Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Ṣẹ́rí atọ́kùn àwọn àmì tá a lè fi mọ̀ lélẹ̀. Ṣẹ́rí ta bá ti ń rí ọkùnrin tó yé sìn bóyá tó jẹ́ áfíríkà tó ti pé ọmọ àádọ́ta ọdún àbí tó kú dẹ̀ kó tó àádọ́ta ọdún kò yé sìn tí a dẹ̀ ti rí pé nínú fámìlì wọn ní àrùn yẹn. Àmì àkọ́kọ́ ni pé wọn ò ní lè tọ̀ dáadáa. Kò yé sìn tán bá dẹ̀ lọ tọ̀ a máa rí ọyún tàbí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ wọn. Ìbàdí a máa ro wọn gógógógógó tán bá fẹ́ tọ̀. Ìgbà míì gan tán bá lọ tọ́lẹ̀ tán rò páwọn ti tọ̀ tán wọ́n á ṣe pé ìtọ̀ sì kù nínú àgbètọ̀ wọn tá à ń pè ní bladder. Ó ti yé wa sìn. Ẹ̀yẹ tán bá ń tọ̀ a rí pé ìtọ̀ yẹn a máa jó wọn nítì bí ìgbà tán bá ń dáná sunyàn lábẹ́. So eléyìí tó ń dàbẹ́ ni pé tí ẹni ẹ bá ní ìbálòpọ̀ kò yé sìn láti rìlíìsì nǹkan ọmọkùnrin ó máa léwu gan torí pé ara máa kán gógógógó bí ìgbà tán bá ń fi ọ̀bẹ tán fi ń gbìn lẹ́ni ìtọ̀yẹn ò tún ní wá. Ó lè lọ sí tọ́ìlẹ́ẹ̀tì bí ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ ẹ̀mẹ́je ìtọ̀yẹn ò tún ní wá ìmí akọ́màkan tó torí kí ni torí pé ọ̀nà ibi tí ó yẹ kí ìtọ̀ gbà kí ni prostate yẹn gland yẹn torí pé ọrùn nǹkan ọmọkùnrin ló wà ó máa fún pa a wá dí ọ̀nà tó yẹ kí ìtọ̀ máa bá jáde bá ní pé èèyàn bá lè tọ̀ yẹn ló máa ń gbé wọn parí pé sọ̀rọ̀ síta tó máa wá sí hospital.
0: Ẹ ṣeun bàbá wa Bádéjọ. Àlàáfíà Táyọ̀ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 ohun tí a ń gbé yẹ̀wò lónìí òun náà ni jẹjẹrẹ prostate tó sọ pé àárín àwọn ọkùnrin òun náà ni ó ti ń jà rìnrìn. Bàbá wa ti sọ ohun tó jẹ́ fún wa wọ́n ti sọ ohun tó ń fà á wọ́n ti sọ àwọn àmì ìdámọ̀. Ní báyìí a bèrè lọ́wọ́ bàbá wa irú àyẹ̀wò wo gan làwọn ọkùnrin ni wọ́n lè máa lọ ṣe láti mọ̀ bóyá àwọn ti ní o àbí àwọn ò tíì ní ìkótẹ tó ṣe di pé ó ṣẹlẹ̀ sí wọn rárá. Bí bàbá wa ṣe máa dáhùn ìbéèrè yìí fún ẹni tí ẹ bá fẹ́ pe bàbá wa lórí ètò 07063161916 òun náà ni ẹ fi pe bàbá wa Bádéjọ tẹ́ ò máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Oya bàbá wa ẹ bá wa dáhùn.
1: Ṣe rí tí ọmọkùnrin bá ti pé 40 ọdún ó gbọ́dọ̀ lọ máa ṣe àyẹ̀wò kan tá a máa ń pè ní prostate specific antigen. Prostate specific antigen. Cherry prostate antigen ta daruko yen in chemical by in the prostate man release sinu eje. So aye we de lo ma lo se won wa wo pe je ka wo eje yi se prostate yi se chemical yi po kan ti chemical yen ba ti po oye sin to ba ti le to ba ti le ju 0.5 lo or 0.4 then iye fi o pe onito mu yen o ma ni asan jejere ti ti prostate yi okunrin then ikeji ta tun le se ni pe eyan a le lo hospital oye sin doctor ma se kini kan ma pe ni digital rectal examination ati ni irinse kan ti doctor ma lo to ma fi wo won kan pass si ara okunrin yen lati bi ti o ti mgbon se to ti ya pe so won de se kini a kan prostate yen ni bi ti o wa won wa fi examine be ba o lo se ri so to ma de ti examine won mo pe to ba di to bi ju normal do then omi do ni to yen se kini o likely ko ni arun yen then again what man she buy cherry prostate yen that organ that gland yes. Doctor le se kini won ra fi abere kekere won fi ha abere yen won mu lara tissue yen lara iron ara ti prostate yen won mu lo si laboratory won lo se nkan tan pe ni histopathology so histopathology won ni aye wo jile lati mo boya ninu tissue ton yo lara okunrin yen cancer cell wa nbe so awon test yi ni abode so awon okunrin de godo ma se test any every year once in every year ni yo ba ti pe omo ogoji odun lo soke once every year o godo ma se test yen so that to ba ti yato a ni mo then again ni pe awon result yen o tun yato iru omo okunrin to ba je pe o fall si ojo ori 40 to 49 ti won ba du won le de 0 to 2.5 lati age 50 to 59 balu ti won to normal o je 0 to 3.5 then balu age 60 to 69 o je 0 to 4.5 and balu PSA balu fun omo adorin odun 70 to 79 is 0 to 5.5 so baba se ri be yen ton ba ti wo to ba tin yato si ti any essence ton ba se ti ba bi e ba ti yato sawo ti mo tu le de oni to yen o ma ni a jejere ti prostate
0: e seun alagba badejo e ku ohun lataro alafia sayo lo nlo lati le se bond fm 92.9 ohun ti a n gbe yewo ohun na ni jejere prostate ni aro ohun ni a n gbe yewo eyin ti e n pe ejo e ma pe sori ero agbe kami alagbe kami ori pa awon kan ti gbeyin pile wole ti won fi message ti won fi sowo a ma so fun doctor ni asiko ti o ba ti ya ti won ma dahun awon ibere ti e fi ranse eyi ti a ni ke pe o na ni 0706316 1916 doctor ibere kan to ti gbeyin pile wole o bere pe ti eyan ba ni jejere yi pe o so se se ki won toju e ko de lo patapata
1: yes cheri mo ma so kokan lori radio wi pe bi eyan ba tete pariwo ara e sita ko ye sin ko sai so ti o gugu won to ba de pe ojo ti wa kori ti oro ti bo seyin o le ma gugu cheri gugu arun jejere we want to ba si wa ni stage 1 to 3 stage 1 to 3
0: yes
1: o se toju ara won urologist won ma toju won sumo to ba tin bo si stage 4 ti cancer se yen ti wonu eje ko gba e ko si toju mo o ko si ko ngbogun de level yen so the best thing is ko to di pe o de ipele ti agbara oni ka
0: hello
1: baba ti be si ri awon ami
0: danimo hello e ka ro
1: e ba ti ri awon ami danimo e ja se kini ka won okunrin titi lo si hospital life akoko sofo
0: so ori eto alafia tayo o na ni awa ani ke peke na si eto to lo lowo ni apolowo ogun lori eleyi o enikan tun ti bere bere lara awon ara nkule o bere pe aisan yi ti won ba toju e to ba lo oni se o se se ko tun pada wa
1: se atokun se re aisan yi ton ba ti toju e to ba lo se n gbo mi o se se ko ma pada wa mo sugbon e ma gba bi pe a ni nkan ta npe ni awon risk factors nkan to nfa ti mo ka le lekan yen
0: be ni
1: so bon ba tin toju onitohun to ti mu gbadun awon ona ti a le gba dena e ta ti mo ma salaye nipa yen ki won ma gbe igbese lati pe won to
0: awon ona wo wa ni a se le dena prostate
1: exactly
0: awon ona wo la fi le dena e
1: okay fine e se atokun awon ona ta le gba lati dena arun prostate re
0: hello
1: akoko akoko ni bi pe
0: hello enikan ti wa loju opo dokita hello ki loruko yin sir ibo le tin pe wa lati jaye kini ibere te fe bi ojogbon okay e ma teti si wa won aso do won ti so akan ni kan se lere fi ni
1: okay. So awon ona ta le gba da dena arun jeje ti prostate awon okunrin ni bi pe akoko ki gbogbo okunrin to ba ti wo ogoji odun ko lo se ayewo prostate specific antigen test ti mo so yen so ton ba de ti se ko mo lo se hospital ki doctor ko se kini ki doctor ko ba won wo then ikeje ni wi pe awon okunrin e gbogbo ma se test yen ni ododun ododun ododun lati le mo ipo wo ni won wa then iketa seri awon ona ta gbagbe ibi aye wa our lifestyles agbodo check akoko agbodo ri pe a nse ayewo awon weight wa ni igba gbogbo to ba tin koja aye to ba di pe an average age of 70 omokunrin 70 kg to ba tin ri pe o tin lo si 1900 ko tete bi bise life akoko sofo then ikeji ara soju agbodo ri pe ora jije adiku
0: baba wa
1: iketa ni pe gbogbo
0: okunrin
1: to ba gbogbo
0: okunrin patapata dokita eni suru enikan ti wa lori opo hello hello e ko juwo ki loruko yi bole tin pe wa
2: o ko ti mi ni ogbeni yusuf olami le pare de o
0: kini bere yin
2: ati awon doctor wa lati alakoko
0: e seun
2: ati awon doctor wa o ku ilani loye ibere ti se lori ni pe se awon no
1: kuyi wa nsin agbagbo ni pa but ohun ti mo fe so fun wa ni pe se ri ogun ti nafdac o bai ti se ayewo e kuyi si ko so pe ogun yi a le lo to je ti ibile
0: e se adawo e se ni so fi
1: ele to se pataki ni pe e je agba ti ona ti oyinbo orthodox medicine o ma ran wa lowo o de ma ya pupo ju ti ibile lo thank you
0: laarin 30 seconds baba wa bi okunrin ba ti ni aisan yi to te ti salaye pupo nbe ki lo kan laarin ise ogbon iseju aya 30 seconds
1: ti okunrin ba ti ni aisan yi ko lo hospital less sekese
0: ko ri doctor eseun se adupe gan lowo alagba badejo aisaya ti je pe won ti ba soro lori prostate cancer lati aro baba wa mo lero pe ti a ba tun pe yin o tun da wa lohun
1: olotu
0: The other fellow showed a little to me. All your Lua, good night, Luru Cotini. Alafia, I'm a tie of one in the baby Tabawa.

0: sẹ́ni ọlọ́run bá pé nírí sẹ́ àjà tí umrah sẹ́.
1: bọ́lọ́run bá pé èèyàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfred hajj and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó ní ìrìn àjò ló ti gbogbo pa.
0: ẹ má bàa kó oyin sí gbàtú láti sọ pé alfred hajj and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
1: àwọn tí wọ́n ti bá wọn ṣe hajj àti umrah rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfred hajj lárọ̀rọ̀ tán.
0: ẹ kú ti mọ iléeṣẹ́ alfred hajj and umrah services pẹ̀lú àkàmẹ́yà àṣeyọrí níbi kẹ́kọ̀ọ́ ni sìnrìn àjò hajj àti umrah. àwọn àfa àtọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní ìrìn àjò nílé iṣẹ́ alfred hajj wà sí ìgbàdé dọ̀ gbẹ́yìn.
1: bákan náà oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé aṣọ àràbí lọ́fẹ̀ẹ́ ilé ìgbélé tí bèbè aram ní maka àti mọ̀dínà bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe síára dé gbogbo àwọn àyàmì tó ṣe pàtàkì.
0: àyẹ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù hajj àti umrah báyìí nílé iṣẹ́ alfred hajj and umrah services.
1: àwọn tí ó lọ sí umrah ramadan
0: wọ́n mọ̀ gbéra ní february 25 wọ́n sì mọ̀ padà ní march 10 2027. àwọn alálẹ́jọ́ mọ̀ gbéra ní may 12 wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà ní may 22 2027. masha allah iléeṣẹ́ alfred hajj wà ní number 92 ìkòròdú road fàdé bus stop nílùú èkó 7080 3410 5710 tàbí 08024717601 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kidis hospital ọlọ́sọ̀gbọ 7080 3247 9451. ẹ̀yin ti saki àti gbogbo òkè ògùn ẹ máa pe ìlàdí ọ̀nà lápọ̀ sórí 08038 3078 24. alfred hajj and umrah services limited àwọn ni wọ́n ń kọ́ni lọ sí hajj àti umrah pẹ̀lú rọrùn.
2: Church Nigeria, Lona Territory, Deep and Black Bayano, do at one shallow shoe. Irede, a Korito Shuini, Ibuku Latis in law. I get 2:19. First Friday of the month, Luman Waye, or Jacket Joshua Wadui, Agumewa, Shalele Tuma Bere, Ninubagale Josi, the Apostolic Church Lona International Convention Grand, Owurosuki Expressway, or Lonaka to Leku, Onua Sua Jonah, Pastor M.A., okay, National Evangelist, Pastor M.O., Oguibe, Lona Territory Chairman. Àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn wọ́n gba ìtúsílẹ̀ ìdáǹdè àti àṣeyọrí tí ò lẹ́lẹ́gbẹ́. Gbogbo àwọn tó wá lóṣù tó kọjá ṣe tẹsítímọ́nì lára ọ̀tọ̀ máa bọ̀ tẹ̀bi tara wá pàdé Jésù oníṣẹ́ ìyanu. Ẹ tún lè darapọ̀ lórí ẹ̀rọ ayélujára Facebook, Instagram, YouTube @PastorMA_Ọ̀kẹ́ Olùkéde Pastor Dr. E.O. Abe akọ̀wé ìṣàkóso àyíká lọ́nà Jésù retí rẹ̀.
3: Ilé ìfowópamọ́ Tajbank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027. Yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o, pẹ̀lú àníyàn tí ó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere. Bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́, ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà. Bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹmú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú. Sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tajbank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.tajbank.com tàbí kókò wa ní 070-08-25-22-65 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tajbank, ìwọ nìkan làyàn fẹ́ wa o.
4: Ẹ̀gbọ́n, ẹran ti dé, ṣé kí n gbé sínú freezer ńlá?
5: Mo gbé síbẹ̀ màjẹ́.
4: Ó dáa, DJ náà ti dé, ṣé ká tan irinṣẹ́ wọn?
5: Ẹ tán.
4: Ẹ̀gbọ́n, àwọn oníbàárà ti ń wọlé, ṣé kí n tan àwọn amóhùnmáwòrán ńlá?
5: Màjẹ́, kò sí ìbéèrè kankan mọ́. Nígbà tá a ti ní ohun ẹ̀rọ amúnáwá tó tóbi, ìyún Sun King Power Up Pro Solar Inverter. Eléyìí tó kájú òṣùwọ̀n, o lè gbé freezer, o lè gbé sound system, bẹ́ẹ̀ ló tún lè gbé móhùnmáwòrán. Kódà, bàbá fẹ́ lò fún gbogbo inú ilé yìí.
4: Yé, kò sí ìfòyàmọ́ lórí ọ̀rọ̀ iná.
5: Kò sí ìfòyàmọ́ nígbà tá a ti ní Sun King Power Up Pro Solar Inverter. Eléyìí tó jẹ́ wípé ó tóbi. Ayé kò dúró débi tí iná ẹ̀rọ rẹ yóò dúró. Yípadà sí iná tó lágbára pẹ̀lú Power Up Pro láti 5kVA sí 30kVA. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0800 786 54.

0: With 20 essential vitamins, minerals, and nutrients, one Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tán bí sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,300,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Àyẹ̀tò fún àwọn obìnrin abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: I'm no big machine. That's why you need Aleve. Rise above pain with Aleve. If symptoms persist after 2 days, consult your doctor.
1: Báwo ni àtàwọn bá kí orí kan lè tán níbi ayẹyẹ akẹ́kọ̀ọ́ jáde ọmọ kan ṣoṣo lẹ́ máa ń gbọ̀ ṣùgbọ́n bí ọba fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òbí tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà ìbílẹ̀ bàbá àti àwọn ìlú aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápapọ̀ fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe

0: Sanlam Alliance, àwọn àkókò ìmúrí báyìí kì í ṣe àtìlọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí pẹ̀lú iṣẹ́ takuntakun, ìfọkànsìn ìtẹ̀lé àti ìlọsíwájú. A kì í wo àwọn àtìlọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mọ́dàndúfò wa tó yọrantí, a rí dájú wípé àwọn àkókò ìmúrí rẹ kò yí fún ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti ẹ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá 70 àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o le fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O le fa prostate enlargement fun okunrin abi erectile dysfunction, hormonal imbalance abi infection. Be ni o le fa iromo bi fun obirin na gege bi tubal blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O le tun fa high blood pressure. Ki lo wa nfa ki eje ma jagere? Akoko, ti eyan ba duro pe abojoko pe, o le fa ki eyan overstress ara. Igbesi aye ti a ngbe fun apere, ki eyan ma je processed food, ki eyan ma pe jeun ale, I ma mu siga, oti, amupara, won le sokunfa e. Ti kan ninu awon aisan ti mo daruko sile yi ba wa nse yin, e lo fokan bale tori mo ni iroyin ayo fun yin. Ona meje to yato ni a ngba lati fi toju oniruru aisan ni ile iwosan wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà yìí ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. They are non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára. Àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣerú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí a ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumani Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
3: Sẹ́ni Ọlọ́run bá pè ní ìrìnsẹ̀ àjà tí Umrah ṣe.
4: Ọlọ́run bá pè èèyàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ Alfredas Hajj and Umrah Services Limited. Nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ìrìnàjò ló ti gbogbo pa.
3: Ẹ má ba kó yín sí gbàtù láfi sọ pé Alfredas Hajj and Umrah Services Limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
4: Àwọn tí wọ́n ti bá wọn ṣe Hajj àti Umrah rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ Alfredas lárọ́rùn tán.
3: Ẹ kú ti mọ iléeṣẹ́ Alfredas Hajj and Umrah Services pẹ̀lú àkàmọ́yé àṣeyọrí níbi kápọ̀ ní ìrìn àjò àjà àti Umrah. Àwọn àbá àtọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní ìrìn àjò níléeṣẹ́ Alfredas. Wọ́n àṣe ìdàdé dọ̀ gbẹ́yìn.
4: Bákan náà, oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé. Aṣọ Arabi lọ́fẹ̀ẹ́. Ilé ìgbélé ti bèbè Aram ní Maka àti Madina. Bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe síárà dé gbogbo àwọn àyè àmì tó ṣe pàtàkì.
3: Àjẹ́ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù àjà tí wọ́n báyìí níléeṣẹ́ Alfredas Hajj and Umrah Services.
4: Àwọn tí ó lọ sí Umrah Ramadan.
3: Wọ́n mọ̀ gbéra ní February 25, wọ́n sì mọ̀ padà ní March 10, 2027. Àwọn alálàjọ mọ̀ gbéra ní May 12, wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè Nàìjíríà ní May 22, 2027. Masha Allah. Iléeṣẹ́ Alfredas wà ní number 92 Ìkòròdú Road, Fadeyi Bus Stop nílùú Èkó, 7080-3410-5710 tàbí 08024-71-7601. Nílùú Ìlọrin wọ́n wà ní Dojúkọ Kiddis Hospital, Ọlọ́sogbó, 7080-3247-9451. Ẹ̀yin ti Saki àti gbogbo òkè Ògùn, ẹ máa pe Ìlàdíọ̀nà lápọ̀ sórí 08038-3078-24. Alfredas Hajj and Umrah Services Limited. Àwọn ni wọ́n ń kọ́ni lọ sí àjà tí ń múra pẹ̀lú rọrùn.

lat le se bond fm 92.9 gere ge ni ago meji la osan lu e kasan iroyin apapo le wa londe se ti gbo yin lat le se bond fm 92.9 ka radio nigeria ti wa ni onigbongbo nilu ikeja saju egbo awon koko to jeyo ninu iroyin na awe bola tinubu pada so ilede nigeria leyin abewo sile europe ijoba ipinle eko tari iwe eri sawon ajo mejile logota ti won ti tele ase eka eto ilera ni ipinle eko ile igbimo asofin agba kom ni lori akoba ti isoro mi yale agbara yagboro se fawon apa abikan ni orilede yi orilede morocco yan arabirin fatima zahara almasom lati je prime minister tuntun to si je akoko ru e lorilede na waye oroyan re lekunrere latenu ganiat belo ashiru awe bola tinubu ti se lori iroyin pe boya ara awon ole lori abewu ti awon lo se si ile riro ti won si so dimi pe kokoko lara otan le oku si nkan ti o se awon are tinubu soro edi mimo fun awon oniroyin nipa ti won de lati orilede faranse leyin abewu ti won lo se si orilede ohun opopolopo awon orilede wa nigeria ni won kominu lori eto ilera are pe boya nitori e ni won se ri are bola tinubu ni orilede yi are wa je kodi mimo pe kosi bi to ndu awon ara awon le dada awon lo se abewo so orilede united kingdom ati orilede france ki tesiwaju le ba orilede wa nigeria balu are lo bale se papako ofurufu muritala muhammed airport ni ikeja lanode ni nkan bi ago mefa koja iseju 22 ni irole ana awon ti won lo ki are kaabo lati ri gomina ipinle eko gomina bajide sanwoolu agbẹnusọ ilegbimọ asoju sofin alagba tajudeen abbas igbakeji adarí ilegbimọ asofin agba jubrin barau olori osise si ara alagba femi gbajabi amila ati idamọran si ara lori ọrọ oselu yen ibrahim masari awọn olugbe ipinle eko ni wọn ti rọ lati pe wọn se ojuse wọn ki wọn ma wo eto ilera wọn daada paapaa julọ yiye ifupa wọn wo deede ki wọn si ma je ounje ti yoo ma se ara wọn lori awọn ti wọn si ti n lo ogun ki wọn ri pe wọn lo ogun wọn deede ọrọ yi lo je onile iwosan lagos island maternity nibi ti wọn ti se eto 2026 world heart day program eyi ti wọn pe akori rẹ ni don't miss a beat ti wọn si n sọ di mimọ lori pe awọn gbe eto naa kalẹ lati ma se ipolongo loorekoore fun awọn araalu pataki ki wọn ma yẹ ifupa wọn wo deede ki wọn ma se ayẹwo lori eto ilera ara wọn lojuna ati le ni ẹmi gigun ọrọ yi jeyo lati n to je oludari eto naa nile iwosan yen dokita olabisi akintoye won si n sọ di mimọ pe o se pataki fun awọn araalu lati lọ ma lọ si ile iwosan ki wọn ma yẹ ifupa wọn wo deede ki wọn si mọ bi ara wọn se n sise si wọn rọ awọn to jẹ pe wọn ti ni aisan naa lara lati pe gbogbo oogun ti wọn ba fun wọn ki wọn ri pe wọn lo loorekoore bakan naa ni ẹnikan sọrọ lori ounjẹ to da lori fun eto ilera arabirin fun mi lola ejiwola ti yẹn naa sọ di mimọ pe gbogbo awọn ounjẹ ti awọn eyan n jẹ òun ló yẹ kí wọn máa ṣe àyẹ̀wò lórí ẹ̀ dáadáa kó tó di pé wọn mú lọ sẹ́nu wọn jẹ́ kó di mímọ̀ pé ètò ìdárayá eré ìdárayá lóòrèkóòrè fún ìṣẹ́jú 15 lójoojúmọ́ òun náà tún ṣe pàtàkì ó ṣe kókó fún àgọ́ ìlera ara wa lójú náà sì lè jẹ́ kí àwọn àjọ lájọlẹ́ka iléeṣẹ́ ìjọba pàápàá jùlọ lẹ́ka ètò ìlera kí àwọn náà máa kópa níbi ètò mádàndófò ètò ìpè ìjọba ìpínlẹ̀ èkó gbé kalẹ̀ lábẹ́ lagos state health management agency lashma ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni ọlábọ̀dé àgùrò ni wọ́n ti taari ìwé ẹ̀rí sí àwọn àjọ tó lọ síbi 62 lójú náà àti wípé lẹ́yìn tí wọ́n ti tẹ̀lé àṣà àwọn náà láǹfààní láti kópa níbi ètò náà ètò ọ̀hún wáyé ní gbọ̀ngàn lagos chamber of commerce and industry ní ìkẹjà lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti tẹ́ pẹpẹ

ìtùnú nígbà tí ó ń sọ̀rọ̀. Ọgbẹ́ni Àgùrò sọ di mímọ̀ pé àwọn tari ìwé ẹ̀rí sí àwọn àjọ ọ̀hún látàrí bí wọ́n ti ṣe kópa àti ìdarí tí wọ́n ti tẹ̀lé lórí ètò náà. Bákan náà ní Gómìnà Abájíjẹ́ Sanwó-Olú ni wọ́n bọwọ́ lu ètò náà ní ọjọ́ 16 oṣù keje ọdún 2024 lójú náà àti lè jẹ́ kí àwọn àjọ tí ọ̀rọ̀ kàn náà lè máa kópa níbi ètò ìlera mádàndófò ọ̀hún. Wọ́n ní nígbà tí wọ́n sì ti taari àwọn lẹ́tà àpilẹ̀kọ káàkiri tí wọ́n sì ti tẹ̀lé òfin tó rọ̀ mọ́ fún láǹfààní láti gba ìwé ẹ̀rí. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ LASHMA Dókítà Emmanuel Azamba. Àwọn náà jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ tí àwọn ti kọ́ níṣẹ́ lórí ètò náà lọ síbi 215 tí wọ́n ní òṣìṣẹ́ tí wọ́n sì ń ṣe ètò náà bó ṣe tọ́ àti ibi ó ṣe yẹ. Dókítà Azamba rọ àwọn tí wọ́n ṣẹ̀ fún ní ìwé ẹ̀rí ọ̀hún láti pe gbogbo àwọn àlàálẹ̀ tí wọ́n ti fún wọn. Ó ní kí wọ́n ní pé wọ́n mú àbá èsì lórí ẹ̀wà tó bá máa fi di 30 oṣù kọkànlá ọdún tá a wà yìí kí àjọṣepọ̀ tó dánmọ́ lè wà láàrin wọn àti àjọ LASHMA tó ń rí sí ètò ìlera mádàndófò fún aráàlú. Àwọn ẹgbẹ́ Lagos State Truck and Cargo Operation Committee àwọn ìgbìmọ̀ wọn wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe òfintótó lórí gbogbo àwọn ibi tó jẹ́ pé wọ́n ti máa ń gba àwọn owó kòtọ́ lọ́dọ̀ àwọn ọkọ̀ akẹ́rù pàápàá jùlọ ní àwọn ẹnu alábodà àti bèbè omi. Alága àjọ ọ̀hún nípínlẹ̀ Èkó Alhaji Lukman Shitu Shangalo. Àwọn ni wọ́n sọ̀rọ̀ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìfisùn ni àwọn awakọ̀ wọn ni wọ́n máa wá fisùn fún àwọn ọmọ ẹgbẹ́ lórí bí àwọn kan ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn lọ́nà tí kò tọ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó ẹ̀ṣọ́ aláàbò ló jẹ́ pé bí wọ́n ṣe ń dá àwọn ọmọ àwọn dúró báyìí ni wọ́n ń gba owó kò tọ́ lọ́wọ́ wọn. Alhaji Shitu wá sọ di mímọ̀ pé àwọn awakọ̀ ọ̀hún ó ti fẹ́ sún wọn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ́pìn tó pọ̀ káàkiri tó sì jẹ́ pé owó tí ò tọ́ ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn awakọ̀ náà. Wọ́n ní báyìí ẹgbẹ́ náà ti gbé ìgbìmọ̀ kalẹ̀ láti máa ṣe àyẹ̀wò lórí bí wọ́n ṣe ń gba owó ọ̀hún àti bí àwọn ọmọ gànfẹ́ ṣe máa ń dà wọ́n láàmú nínú súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. Alhaji Shitu ó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ àti àwọn tó ní ọkọ̀ ọ̀hún láti rí pé gbogbo àwọn òfin tí ẹgbẹ́ kò bá faramọ́ kí wọ́n rí pé wọ́n yàgò fún kí wọ́n sì máa ṣe ìfisùn lóòrèkóòrè lórí nǹkan tó bá ń dà wọ́n láàmú àti pé àwọn nǹkan tó lè dá tó lè fa ìnira sí àwọn bèbè omi àti ibùdókọ̀ tí wọ́n wà kí wọ́n rí pé wọ́n yàgò fún. Ròyìn àpapọ̀ ilé wa lè ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ wa Bond FM 92.9.

0: FM 92.9 náà láṣìwà níbi tí a ti ń tẹ́wọ́ gbà á bùfúnmi-bùfún ẹ̀ làkèrè wá ń ké lálẹ̀ odò. Àwọn èdè Hausa wa Inakuana Inagidia náà ni wọ́n parí ètò tọ̀wọ̀n lákòókò tá a wà yìí. Dàbí ni bí Yorùbá náà ní ń tẹ́wọ́ gbà á bá ti ṣe mú rèé lẹ́sẹẹsẹ láwẹ́láwẹ́. Bí àgbàdo ṣe tọmọ tiẹ̀ lórí ebè títí di ago méjìlá ságo kan òru. Ibi ọmọ abínibí tó jẹ́ ti èdè Yorùbá wa náà ló ń gorí afẹ́fẹ́ o. Nọmba 1A Adékúnlé Fájú ìwé GRA ìkẹjà ńlá kalẹ̀ sí tá à ń dábí ẹdun tá à ń rọ̀ bí òwe. Àgbẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ iléeṣẹ́ wa. Adélébárí abala rẹ̀ la wà yìí tá ti máa mú àwọn orin wá lọ́kan òjọ̀kan fún gbogbo àwa tá à ń rìnrìn àjò. Láti bá a sìn wá délé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ti ṣe fi kókó inú ìwé ìròyìn àti bọ́nà ṣe rí sìn wá débiṣẹ́. Náà la máa fi àdélébárí àrìnà kórè wọ̀nyí la máa fi sìn ìwọnú ọ̀dẹ̀dẹ̀ ẹ̀yìn padà. Lórúkọ àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ wa DLO Princess Adenike Adigoke Wura Ola. Ìwà iléeṣẹ́ Bond FM alàgbà Gbenga Fatile Mr. Headmaster. Tó fi dórí adarí ẹ̀ka yàrá ìròyìn wa Ọ̀túnba Abiodun Ilúgbajú. Náà la fi ń kiyin pé ẹ kú ẹ̀lẹ́ ẹ kú àtàárọ̀ ẹ kú àfọmọ ènìyàn ṣe. Láì gbàgbé Alhaji Latifatu Ọrẹ Olúwa Ogun Nike adarí àwọn ètò ẹ̀ka ètò wa nìyẹn wọn kò ṣe takuntakun. Adarí ẹ̀ka marketing àkàwọn náà àti gbogbo àwọn department wa àwọn onímọ̀ ẹ̀rọ wa kò ṣe takuntakun iná ò ní gbé yín o. Ẹni fi wáyà sẹ́nu èdè àgbákòmàdé. Kò ní kọ̀yìn láṣẹ Ìdùmàrè lágbára ti Ọlọ́run. Wọ́n ní kú omi ní pòmùwẹ̀ ikú náà ò ní pẹ̀yìn ẹnjíníà wa o. Kò ní pa yín lágbára ti Ọlọ́run aṣeyè lálákan ìṣepò ẹ fẹ̀yìntì pẹ̀lú ìfàyàbalẹ̀. Kódà a máa mú àwọn orin lọ́kùn òjọ̀kan wá sétí ìwọ̀yìn Abdul Fattah Abdul Gaffar ló kọ́ tèmi mò ń délé fún tèmi tọ́pẹ́ àgòrò àti Babatunde Hòsínì bẹ́ẹ̀ ni. Ìjọ Ọlálékan náà àwọn ọ̀gá wa ni a dúpẹ́ lọ́wọ́ wọn gba àwọn controller ẹ máa rí control lágbára ti Ọlọ́run.
1: Àti ó máa ṣe bá mi dà kò ṣe fi sára kó.
0: Ìṣèwà náà ni ẹ máa ikú mẹ́ Bond 92.9 tó bá di ago márùn-ún gbẹ̀rẹ́ a lọ sórí ètò ojúṣe tani alálejò tá a máa gbà ń bẹ̀ a sọ̀rọ̀ nípa òmìnira independent Nigeria. Wẹ́rẹ́wẹ́rẹ́ bó bá ti ń da ago mẹ́fà a máa ṣe bẹ́ẹ̀ lọ sórí ètò Èkó ilé. Lórí ètò Èkó ilé a máa sọ̀rọ̀ nípa iṣẹ́ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olu. Bẹ́ẹ̀ la máa tò ó lọ títí tá fi mú ìròyìn àgbáyé wá sétí ìgbọ́yìn. Láti bẹ̀ẹ̀ lọ àkàìmọye àwọn ètò láti làálẹ̀ tó fi mọ́ ẹmọ́ òwú ọmọ ọlọ́fin ẹmọ́ òwú ọmọ olú ẹhùn yẹn náà tó máa gorí afẹ́fẹ́. Àti bẹ́ẹ̀ lọ làwọn ètò wa ẹjẹ́ ń ju ilẹ̀ fún pàṣọ Adéwálé Àyùbá ń lẹ́gbọ́n yẹn ẹ jẹ́ kí bá wà sí ó ṣíṣọ wọlé kó kólù wọlé ẹ kó bẹ́ẹ̀ ná pàṣọ plé bẹ́ẹ̀ mọ́ ẹgbàá báyìí náà.

0: I need that magic.
1: I did.

ẹ̀tú káàbọ̀ padà sórí ètò gbà bọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú live and direct láti iléeṣẹ́ bọ́ọ̀lù fm 92.9 oh my god bó sọ fún ilé ẹ̀kan pé ikọ̀ south africa ní abala àkọ́kọ́ ó ti ń fi àjẹ ẹni tó gbìn lọ bá ń lé o ní méjì sí òdòta mọ̀ sí 2-0 orílẹ̀-èdè nàìjíríà níbo ni ká sọ pé a ti kó okùn pàápàá jùlọ nípa ọ̀rọ̀ eré bọ́ọ̀lù ẹ̀yin ìjọba ó máa dákẹ́ mú àtúnṣe tó dákẹ́ mú lókùnkúndùn o torí pé ọ̀rọ̀ eré bọ́ọ̀lù ti ń ju àjò rẹ̀yìn báyìí ikọ̀ tó yẹ kó lù wá ti ń lù wá tó yẹ kó rí bẹ́ẹ̀ a sì pera wa ní giant of africa kí ló dé tó rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá àtúnṣe lábala bẹ̀rẹ̀ náà nígbà kan tó dé pé máa kó lórí ayẹyẹ fẹ́ lẹ́ni ní ti uefa women champions league ó ń tẹ̀síwájú báyìí o ikọ̀ barcelona wọ́n jẹ́ àlejò nílé roma láwọn obìnrin wọn wọ́n sì wà ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀mì òdó náà ni wọ́n ta bákan náà arsenal àwọn mọ́tamọ́tabọ́n láwọn obìnrin wọn wọ́n gbà ìfẹsọ̀sẹ̀ lọ́ba yìí ní ti uefa champions league láwọn obìnrin wọn pẹ̀lú ikọ̀ paris fc bákan náà juventus bk akin láwọn obìnrin wọn ọ̀mì òdó ni wọ́n sì wà tó wá di àṣálẹ́ láago mẹ́jọ gérégé ikọ̀ benfica máa gba àlejò bayern munich láwọn obìnrin wọn bákan náà chelsea the blues àwọn aláró fc ọlọ́kadà fc ariwo pọ̀ fc orúkọ pọ̀ fún ikọ̀ chelsea àwọn obìnrin wọn lélẹ́yìn wọ́n nífẹ̀ẹ́ sọ̀sẹ̀ lálẹ́ tó ń tẹ́pẹ́ ti champions league láwọn obìnrin náà ni o wọ́n máa gba àlejò wọ́n máa jẹ́ àlejò nílé lyon láti lọ dágọ̀jọ̀ ọjọ́ tó dé pé sáà ta wàyí ọ̀nbìtì ni chelsea sì ń gbá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ìfẹsọ̀tàn gbá ṣùgbọ́n báyìí kí ló máa ṣẹlẹ̀ lálẹ́ yìí nígbà tó bá kojú ikọ̀ lyon láwọn obìnrin wọn láago mẹ́jọ àṣálẹ̀ yìí náà ló máa wáyé ẹ láǹfààní kẹ lọ fojú lóúnjẹ kẹ wo bó ṣe ń lọ ní abala bẹ̀rẹ̀ náà ikọ̀ yimba orílẹ̀-èdè nàìjíríà league one b ní ti npfl torí pé tẹnitẹni tẹkí sáà ń tààtàn ó ti di 4-2 mẹ́rin sí méjì náà ni ikọ̀ yimba fi ń lu sporting lagos bẹ́ẹ̀ sì rèé 90 minutes pé o àfikún àsìkò náà ni wọ́n ń gbá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà ìkòròdú ọ̀gá pẹ̀lú sporting lagos wọ́n ti ń gbá tiwọn náà wọ́n tẹ̀ wọ́n ti gbá parí ọ̀mì òdó ló padà yọrí sí 0-0 náà ní lábala bẹ̀yẹn rivers united awọ́rúurú pẹ̀lú kassana united wọ́n ń ta ọ̀mì kankan pẹ̀lú àfikún àsìkò tó ń gbá lọ́wọ́ ní 90 minutes ó ṣiṣẹ́ náà ní lábala bẹ̀yẹn kí wọ́n fẹ́ lè ṣe lọ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ bs media tó wà number 6 laboratory aláṣẹ abọ́sọ̀ ládìpọ̀ lẹ́kọ̀ọ́ òkè òkè náà lẹ́mọ̀ọ́ lọ́bìjà ayé lọ́sọ̀ lọ́láì èmi tí ń tọ́tọ́ nùrí sọlá odin legit ni gẹ́gẹ́ bí àṣà mi ẹ̀dá àpẹjẹ máa ṣiṣẹ́ jẹ́ torí pé ó léwu bẹ́ẹ̀ ni àsìkò tá a wà yìí sùúrù náà ló lè ṣe gbogbo bye for now.

kò sí bá a ṣe máa pàtàn òmìnira orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 1960 tá a jàjàbọ̀ lọ́wọ́ ìjọba múnisìn tí ètò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà di tàwa-arawa tí ìṣàkóso ọrọ̀ ajé wa bọ́ sọ́wọ́ wa fúnra wa tá à ń mójútó fúnra wa ìtàn wo la fẹ́ paná ọ̀rọ̀ wo la fẹ́ sọ tá a máa yọ ìpínlẹ̀ èkó kúrò nínú òmìnira independent orílẹ̀-èdè nàìjíríà ṣẹ́ gbàgbé pé lọ́dún náà ìpínlẹ̀ èkó ó jẹ́ ọ̀pákù tẹ̀lé ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí nígbà náà ìpínlẹ̀ èkó jẹ́ ọ̀pákù tẹ̀lé ìdàgbàsókè tá a bá ń sọ̀rọ̀ nípa political administrative ìpínlẹ̀ èkó gangan lòmìnira náà ti bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 when the nation gained independence tí ẹ gbàgbé pé ìpínlẹ̀ èkó remains the national capital of the federation of nigeria ìpínlẹ̀ èkó ló gbàlejò àwọn kọrin ọ̀gàngàn lájà olóṣèlú nínú àwọn aláwọ̀ funfun tó ṣì dúró tó bá wa ṣòmìnira náà nínú àwọn aláwọ̀ dúdú nílẹ̀ adúláwọ̀ tó ń bẹ lórílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ lórílẹ̀-èdè nàìjíríà nígbà náà lọ́hùn ìpínlẹ̀ èkó ló gbàlejò wọn ìpínlẹ̀ èkó ni capital orílẹ̀-èdè nàìjíríà lọ́dún náà lọ́hùn ibẹ̀ gan la fi ṣe governor general resident lẹ́kọ̀ọ́ ní láyé abubakar tafawa balewa àti the president nnamdi azikiwe gẹ́gẹ́ bí ìtàn ti ṣe gbé kalẹ̀ kódà the independent ceremony wẹ̀jẹ̀wẹ̀mú tó wáyé náà nígbà náà lọ́hùn tafawa balewa square ló ti wà independent square là ń pè é nígbà náà kó tó di pé ó di tbs lónìí ìlú èkó láti kọrin ìlú èkó láti lùlù ìlú èkó láti ṣe gbogbo nǹkan gbà náà when lagos was the breeding ground for anti-colonial resistance tá a bá ń sọ̀rọ̀ nípa ìpẹ̀rẹ̀pẹ̀pẹ̀ òtò òṣèlú lórílẹ̀-èdè wa nàìjíríà the youth movement agitation for self-governance ibi tó ti bẹ̀rẹ̀ gan nígbà náà lọ́hùn èkó ló kọ́kọ́ lùlú rẹ̀ tí gbogbo ìpínlẹ̀ tó kù fi gbà á tí wọ́n sọ ọ́ dorin tẹ bá ń wá commercial capital commercial hub of the federation ìpínlẹ̀ èkó ni ṣe ti premier coastal port ni èkó ti ń fi omi ìlú èkó pètò ọrọ̀ ajé fórílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ tó ti pẹ́ the import and export trade láti transmit independence of economy nígbà náà lọ́hùn èkó ni ọ̀pákù tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí wọ́n fẹ́ kàn sí wa orí omi ìlú èkó ni wọ́n gbà ń kọ̀ sórílẹ̀-èdè nàìjíríà tí n bá sọ̀rọ̀ ibodè láti rìnrìn àjò ń gbà náà láti kọ̀nẹ́ẹ̀tì àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè míì èkó ni wọ́n ń gbà rìnrìn àjò náà àkàìmọye ogun abẹ́lẹ̀ ló wá ṣẹlẹ̀ ń gbà náà síbẹ̀síbẹ̀ bí ogun náà ti ṣe pọ̀ tó bí wàhálà náà ti ṣe pọ̀ tó orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ èkó ò gba orúkọ burúkú bẹ́ẹ̀ náà ni nàìjíríà ò gba orúkọ burúkú látara ìpínlẹ̀ èkó ta lẹ́kọ̀ọ́ ti wá bí lágbo òṣèlú látìgbà tá a ti gbòmìnira ẹ wo ṣàkọ̀tún ẹ wo ṣàkọ̀tún.

Zazu,

Hello, I want. This is trouble. My yahoo.

Who is it, Trevor?

Yeah.

bẹ́ kí wa bẹ́ẹ̀ kí wa ẹ̀yin lẹ mọ ohun tó ṣe yín ẹ̀yin lẹ mọ̀ bó sì jẹ́ bó kírun ìwọ ló mọ̀ wọ́n ní kò sẹ́ni tó méde àyàn bẹ́ni tó mú gọ̀gọ̀ dání.

0: fe li omi yara isokan loku fu wa lile awori o ija oye wa o eyin ra mi hun gbogbo ma dodo li ngbo mi gbogbo omo igbesa gbogbo omo ota agbara lusada eyi omi wa lohun ese ofin isagira egan eti le yomi le yomi lohun ete yi li wa risere olofin ete yi li wa isale iko lohun ija oye wa o inu mi ma ndu pipo bi n ba ri bolofin ba mi se nawo oniru a wa libe elegusi a wa libe eti gbogbo de jo mejejo okan wa wa libe ikula n fe riwe ki ale ye loba loba ki ale ye ranra wori e ma ja aja o e ma ja pin yele yele eto e mo wo omo olu eun le mi gbo ile se bond fm la gbe wa 92.9 oru agba to se yi rewi o ka se nse teli teli e me binu owo la o owo egberun lo na ogbon ni mama na lori eto yi lose ose owo la owo yi la ye o ye ki wa riwe eduru awori li wa liko yi bari je pe pati la mama fowo se ogbo kuli ye ka ko le lori akole o e ma je nlo be sugbon e ti pa e si pa aduro ba awori li wa liko yi odowo gbogbo yi oro agba to se yi rewi o won o je bi le ti gba lejo laaye pe kan ma dako lori ile ba wa awon lo jo dale akori oro mi rewe oro agba to se yi rewe o ba do se li mbo ato mu mu e wa a ma soro yi lo se lu ma fi de la gbogbo omo awori li me gbe gba abo li mbo lona yi oro wa lori e o omo awori li wa lagbo oselu oro wa lori e oro bo libe o si dale we pa sabado won o je bi le ti gba lejo laaye pe ki ma da ko lori ile ba wa awon la gboko fu lo joda le niyan alaye e riwi ko si lu na ti gba lejo laaye pe kan ma da ko kan ma je kan ma mu be de lu abe okuta won gba lejo laaye libe e lo se pe alejo wa libe ikorodu ninu utan alejo wa libe li ndako agbadarigi alejo wa libe li ndako eti wewe lo amo awa lo faye jale awon e ba wa o je bi be ba fa alejo laaye pe sare le okan rewi e ma sagbaro libe e ma salagbaro e ma sarota e ma saroje e ma rokota e ma sogbin kan ma jeu ko si kuli iburu libe alejo lo dale boro ba ti wari we e ma yide la o kada bobo le yi e da bobo le yi o be ba tale ton katale ton itan ibile taye itan yen ti kure we o be ba gbele yita ka gbe dukiya yita itan agbegbe yen ti ton re we e ti gbe ta folo mu e ti paruko titi yeda e ti paruko street yeda e ti gbe fe lo mu e akori oro mi re we e ba wa oje bi o e ti gba lejo lai ibila wa lo lo se yi oro li jeyo li lu osodi e ja gboju tu si di pe yohun te si leto le ti joba li lu osodi loli ko si ja o sugbon e ja ta kan se nta ka to kan se to ko ma ba deru li di te ti to so ba li lu osodi se bi arota ebi ebi ade olu olu si oligbesa ebi ebi osodi tapa eyi e ba wa ilu li sopo li fidi li li pala pelu lu osodi e ka ye ma ro lokan osolo ilu solo ewu ti lu ewu shogule mushi awise oligbongbo awon ilu le pala pelu osodi rewe o abule melo lo wa ni ilu osodi e je kin doki lo hun ka gbo won oro yen die die bi n ba de ma fa de le lori ka gba won alaye won yi e me yi ko libe pond fm la gbe wa e mo wu omo lu ehun
1: emi si ero besa ile ke ile besa okodo ti a n pe ni ronu osodi station emi si ero besa jo ode ati o gbera lati ile ife àmọ́ ó kọ́kọ́ gbé sí ìlànà ní ìgbésà èyí tí ifá sọ fún pé kí ó tẹ̀síwájú títí ó máa fi gbé ibi tí ìra ti ní ẹ̀fọn lórí tí wọ́n pè ní apákun lónìí. Abúlé tó wà lábẹ́ ìlú ìgbésà yìí ti ń lọ báyìí abúlé ìjàtó abúlé àfìjàlọ abúlé ìṣòjì abúlé aláṣíyá abúlé dàkọ́stà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agbolé mélòó ló wà ní ìlú ìṣòjì agbolé àti olórí ilé agbolé agbẹrẹgbùdù ṣáfìjì agbẹrẹgbùdù agbolé gúsàrí gúsàrí agbẹrẹgbùdù agbolé dáúdà dáúdà agbẹrẹgbùdù agbolé imam haruna imam haruna ìdẹ́sì ọlọ́ta gbèsè ní ọlọ́ta alákùnrin akíntúndé ṣókàn bákàrí ọlọ́mọ mọ́ráìnà bákàrí pàrọ̀lákú akínyẹmí ọ̀bọ̀rọ̀ sànúsí ajẹ́rìfújà sọ́ọ́nì ajẹ́rìfújà akínsọ́dẹ fatih akínsọ́dẹ alọ́rùf alọ́rùf ẹ̀wà arógọbẹ musa kùsírù èyí fún mi baálẹ̀ tó kọ́kọ́ jẹ àwọn baálẹ̀ tó jẹ lọ báyìí olùjì àbí ogúndánijà ìdùnnú agẹrẹgbùdù òsèré agẹrẹgbùdù dáúdà agẹrẹgbùdù musari agẹrẹgbùdù yẹkúnrin ajẹ́rìfújà yusuf olóṣèlú musa kùsírù èyí fún mi àmọ́ lọ́wọ́ báyìí kò sí baálẹ̀ nígbà oṣù ẹbí àrúta báyìí ni wọ́n ṣe jẹ́ nígbà oṣù ẹbí àrúta èyí jẹ́ àparapọ̀ ẹbí lóríṣiríṣi ètí ó lọ báyìí ẹbí àmọ́rò tí ó wá láti ìfẹ̀wàrà ẹbí adéròfújà wá láti ìjàyè ẹbí yps olóṣèlú wá láti ẹ̀pẹ́ ẹbí ìránṣà wá láti ọ̀yọ́ ẹbí kúkúrúyì wá láti ondo èyí tí àwọn wọ̀nyí jẹ́ alágbàro tí wọ́n ń wọ́pọ̀ jẹun.
0: ẹyin náà mi ń àlàyé káwọn ẹbí òun ṣe jẹ́ balẹ̀ lè kọ́kọ́ jẹ́ ẹ̀tàwọn agbolélì wà nílùú ọ̀ṣọ́dì lẹ́gbọ́ yìí olórí ẹbí adéọlá olúṣí onígbẹ̀sà wọ́n sọ díẹ̀ lọ̀rọ̀ ẹjẹ́ adọ́dọ́ alàgbà ààrẹ mọ̀nsúrù ó sọ àwọn ọ̀rọ̀ ọ̀kàn líláńlá ọ̀kan ẹjẹ́ agbọ́kùnà wí bá a bá dé màá fadé lé lórí ọ̀rọ̀ yìí ò tọ́ lọ̀sẹ̀ yìí ó a máa tẹ̀síwájú lọ̀sẹ̀ lè ń bọ̀ torí ọ̀ṣọ́dì ó kọ gbogbo àwórí o àwórí èkó àwórí ogun ó kàn yí gbọ̀ngbọ̀ngbọ̀n ogun ò gbọ́dọ̀ bẹ́ẹ̀lẹ̀ nílùú ọ̀ṣọ́dì torí a máa jọba o nítorí a máa jọba àgbọ́dọ̀ rí ìjà nílùú ọ̀ṣọ́dì mò ń bọ̀.
1: èmi ṣe ìlú ìgbésà ilé tẹ ìlú ìgbésà òkú dé tí à ń pè ní ìlú ọ̀ṣọ́dì station èmi ṣe ìlú ìgbésà jẹ́.
2: orúkọ mi ni alhaji mansur ààrẹ akínyòsí olórí ẹbí adéọlá olúṣí onígbèsà lápapọ̀ láti sọ lọ́ọ̀dí ọ̀ṣọ́dì lọ́wọ́ máa torí olótú aláwọ̀kọ́ mi wọ́n kí n dúpọ̀ ẹ ṣe mi dúpẹ́ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọlámùkù ẹ̀rù ọwọ́ olùkílẹ̀ ẹ̀wù ẹ̀rù ìsàlẹ̀ ọ̀rọ̀ yìí ti wọ́n láti lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba elétò á bá wa tó nkún mo mọ̀ nbẹ̀ ni wípé gbogbo tí ò bá ń ṣe tẹni tí ò ń ṣe tèèyàn tó bá ń nàgà sí elédùnmọ̀ rẹ̀ wà nbẹ̀ ọ̀dẹ̀ ń tẹ́ ẹ bá dá láyé bẹ́ẹ̀ bá dá dáadáa ìmọ̀lọ́wọ́ á tún dá ọ̀rọ̀ mú máa jọ bí àdàbí tó ń tún máa sọ̀rọ̀ yẹn lọ gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí lẹ́yìn tóun bá lọ gbogbo tóun fi sílẹ̀ fọ́mọ ohun kó má gbà lọ́wọ́ ẹ̀ kó má fagbára gbà kó má sọ̀pọ́tì nǹkan tó fẹ́ gbé dání ọ̀ṣọ́dì ọ̀pọ̀ ni ọ̀rọ̀ mi nìyẹn torí tó bá yéèyàn yẹn láti mọ egungun sáàrin ẹ̀ta ó lè burú jù gbogbo ń kúmà ní a ládùn wàhálà tá a ti ṣe lọ́ṣọ́dì ládùn ìdààmú tá a ti pe àwọn bàbá ńlá wa ló fún ló fún àwọn àrótà nílẹ̀ ilẹ̀ 206 péré ná fún wọn 206 ilẹ̀ wa fẹ́dọ̀ wà lọ́ṣọ́dì kì í ṣe 1000 acres àdẹ̀wà lẹ́nu ẹ̀ ti pẹ́ àti mọ́mọye wa ẹ fún wa náà challenge wa lọ sí tribunal o táwọn ni wọn o àwọn pẹ̀lú lagos state yìí tó wá ń kọ̀wé fún wọn yìí wọ́n jọ gbé lọ sí kóòtù àjọ pàápọ̀ wọn ni wọn ni o judgment wa o lọ dé supreme court láti wí ni wọn o àwọn pẹ̀lú lagos state náà jọ pé lẹ́jọ́ yẹn ló ṣe yà mí lẹ́nu bóyá state mi náà fi gbèrò yìí wọlé ni kò yé ni but mo rí àkọlé ẹ lagos state government mo rí lórí ẹ ọkùnrin tí lagos state ń ṣe náà yé ni iná rẹ fi ń bàlú yìí jẹ ọrọ òṣèlú ni o bá ti ń ṣòṣèlú ọdẹ náà ń dalẹ náà sọ to ba si be ni se bi oni ke o wa di ngogo ko to se nkokon ni eni bo lo gbe wa ni o ti e gbori ko si di ko se o nkokon to trace oni traces lo so di ko si o nkokon to traces lo so di se bo already oni wa jo se club ri now to ti esi lati odun ti wa so inde ti ki omo omo le fe ife no bi ki record wa so inde po to jo ki wa papo omo le fe lo nki o gbe lowo mesi agbo bo ba ga lagbo ile omo kini kan gbogbo lo fi ki o de sin toko lo ko si problem yi fun gbogbo won oriluwa nukula kabesi alailuwa ohun lo o lo sin duwe o pe lo sin bi ona joba yin to ba mesi ni gbogbo yin to ba mesi ni yin e de lo si ori orun yin e lo joba nbe oriluwa nukula o se so pe tori pe orun je ngolo champions le ko bi ko lo ese kan ko joba sibe pelu orun to ni o pe lo de pe lo si lu won ni o de ma salafi ambe sample de ti wa leko iri o so ti nsin sample probability ti wa leko iri to lo joba si mi ti si ile ti ibi ti o to si won odun ko kon lo me
0: eh
2: odun ko po won lo ko ju ko pe meji le po ina ni o gbogbo won lori o gbogbo ti won se yi won ko fe ma mo wa da nuru ni to ma ma so lo so bo wa no ba collection lato ja won ba o collection lato do asuaju asuaju oro yi lo ba asuaju yi lo ba yi lo ba I don't get 36 states, sorry. Yeah, or a man at your valley should look on. What about that old boy, Lumi? What for she do? I see our bear, I wish she don't show nothing down. I'm not a very category, pay or she do. Only lie, madam, no. I'm not going to almost a lucid by Jen, don't sonny pay, oh, my blue by Jen, don't sonny. Who went about one of the pay, almost a lucid go, I shall do, and don't sonny pay, oh, my blue go. Ewo tun ni bi ko ran se television se television society lady abi whatever ke tun ma se abusinbe awon baba to se lana o sabusinbe o o de ni bo yo leda e tin yo leda o ogbeni to gba social di ko da social mo o be fit me yin lo we lo social ko mo eh awon idile to lo tomo yi to lo attach awon yi ati ni ni won lo de supreme court before na si olotu nla ta gbori pe won fe lu eni yi I can say I do not see court to allow your call. Oh, who are caught? I will not see court to buy you. No, but I need judgment, law, Tallacy, Alamsa, Tallacy, Stacy, if I love by you. Or no color to court to nothing to Amoleo. Oh, let's see, resort to court. At now, resort to court to call Loyal. It means that you pay, it means that you see. Oh, tell me, I put when you see, but I'm going to go. I'm going to go. Oh, look, am I about the money? Mi o ba so pe buba baje a to se e ma je baje o so ti esi nle baba mi lo won pa lowo o ni buba ya lowo o gba ri ran o koni fe to kise be to tetele ni o o mo ba ya libu o gba ri ran o koni gun to kise wa tetele ni o o wa pari owe o ni e ba je ya jugujugu e ba pe won lo o gudi ko ma je ya jugujugu ati mu omo oye ni osoji ìjọba náà ló ní ká lọ mú àdẹ tí mo fún un wọn dẹ ti báṣẹ ìdídì kan bí wàá dà nínú ìtànṣe ìyòyò wa tí ó ti ń sìn prince di àyà òsè ní agẹdẹ gúdù òun ní gbogbo ẹbí adéwọlé ń ṣe olùgbẹsà àti akẹwọ tí wọn jọ jẹ ọba kan ni wọn ti fọwọ sí pé òun kó jọba kí ló wá dé tó wá dọ̀sán gan tẹwàá gbọ́rọ̀ owó wọ tẹ gbọ́rọ̀ òṣèlú wọ tẹ gbọ́rọ̀ society wọ ẹyẹ kan ẹ bá bẹ̀ wọ́n ní o ìmọ̀ràn tí ń fẹ́ fún wa nǹkan méjì náà lásọ ni níyàwó ríta ti ní problem nǹkan méjì péré ni òpè mẹ́ta a sọ ìfẹ́ nù ni àti ìgbara ẹni gbọ́ àgbara wa gbọ́ nǹkan méjì yẹn náà ló sọ nù bí méjì yẹn bá rẹ̀ ti sọnù ní tó máa sọnù pẹ̀lú ẹ̀ alẹ́lẹ́gbẹ̀rún mo máa rọ̀ wá ní ẹjẹ́ ká fi mú tanra wa ká gbara wa gbọ́ a dẹ̀ fẹ́ràn ara wa ìfẹ́ ó ṣe pàtàkì nínú gbogbo tá à ń ṣe olóòtú kò ní yà yín lẹ́nu pé nǹkan à ń sọ yìí àwọn ọmọ tó jẹ́ ọmọ adéọlá olúṣú olúgbẹ̀sà tó ń sọpọ́tì rọ́bìṣì yíwà ó ti ń sìn ní látàrí wípé bí ò bá jẹ́ mi kò ní jẹ̀wọ́ ilé ọ̀dẹ dá inú lélẹ̀ yẹn ti lè jagun ara ẹ o ó máa ràn wá ní ẹjẹ́ ká fẹ́ràn ara wa bá a bá ṣe ara wa ẹjẹ́ àpè ká béèrè ẹnu ní àìmọye ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀ pé òun ṣẹ̀ ẹgbẹ́ rẹ̀ tọ́jú ẹ̀ ẹ má gbàgbé ṣá o wọn ní bọ́lá ń bàlújẹ́ máa pẹ̀lú wọn o bó pẹ́ bóyá onílù á béèrè o onílù máa béèrè o nǹkan òfin sọpamọ́ sí mi pẹ̀lú ẹ̀ lọ́wọ́ hàn níbèrè lọ́wọ́ wa o mo máa rọ̀ wá ní ẹjẹ́ ká fẹ́ràn ara wa àtàwórí ilé àtàwórí oko atiti raju e je ka so lawa de yo ko a de ma se de wa ye be olo tuta in talking about ko ba wa ju to je isin ti ma fi kun ye imo ta re ni go ko ta ba ti wa n bi ko owo lo ri o de le ma ta fa ara soke imo to wa loke ma pada wa si le legbe yin oni bo de du iku a de du bi joba o de du aro a de du bo de du ogbu a de du
0: olori ebi ade ola olusi onigbesa ilu osuriwe ati yanyan gbogbo bi lomo ade ola olusi igbesa wa oro oselu le so ye bo si nbo libe amo lo osodi e ma je ya jugbujugbu ni li osodi o eyin ra mi hun eyide eji agbaruku ti a wa ni lu osodi tarawo ebe sa won alase loro kan oluwa mi kabiyesi alailuwa oba engineer isa bi odun se ko ni alagbeji osolo lu solo e ba mi eyide oba elewu ti lu ewu oba shakirudin adesina kuti eru fa the first elewu e ba mi o gbowo yi e mejo e mede yi oba oluwa segun ade emi ajasa awise oligbongbo o dowo e ka yi okan yi gbogbogbo oba oni tire itire oforan oba tajudin isola odubi yi eye oba odi olowo oba sikiru laya inde williams osuru ape ina odowo yi o eye eja tambakila ka ba wa da soro yi e ba ke san won alase ijoba ipinle eko ijoba ibile osodi solo pe ko ye ko sere ko gbe ori sibilo ile je kori wa ka gbese sibili ye kese wa ka gberu sibili ye kiru wa kuda o aso bo lori egun ni kodi ebi ni gbangba le sa kuda o aso bo lori egun li ta gbangba ewola o dowo yi eyin ba mi ilu osodi ilu lailaila lomo awori wa libe eyi e ba wa tan ikule mi wa se ambassador of peace le mi wa e pe awon li ba wa le bi arota ebi osodi tapa ete bi olusi oli gbesa ye oliyan li gbogbo wa mi salujonu ko de si ko kokan ikuli kaluku mi je lomi gbo ki lu ale etuba ki lu ale etusela e foro jomi toru oro e bo sori tabili e yanju eli tubi nubi amo kan wa gba elili lilu li isasidi ilu ka o gba se gbe okan ikuli o da la o tori gbogbo document okan li wa lowo mi non sendi non sendi olusi ti ku oli beto yanyan e bi olusi oli gbesa o si ni nuku na gbe fun joba ipinle eko ko si ri we lona e ga yanju eyin alade loro yi kan gbogbogbo o ba dose bi nbo mo mo pe mo si ma gba call ma de to tesu waju ise wadi awon li ye ki to foro wa le ruwo e bi arota ke I invite won ka ba won soro ebi e osodi tapo ka wa so teru won ka fori kokoso duru ka yanju eri to bi nubi gugu olorun ni ja rogun o gugu ma bele losodi a kan so lo a ko ewu awon ilu ni sure mi le gbe legbe musi a kan won o a gboro rogun ni pinle ko gomina babajide so wo olu eye eye e pon won loro ba kan commissioner ni riso ye jije ati joba ibile e kesan won loro ba kan o ka yanju eri to bi nubi gbogbo ya jugujugbu lilu osodi abifata abgafar le mi je lorupo lowo bi odun fo lohun so e ja to pade lo se bi nbo e ma je keto yi ku ero bani soro mi rewi 08022198404 08022198404 ebi 09066216137 09066216137 e so ni gbowo eto yo fu dabasoke ilẹ awori abi fata abgabar le mi je e ja pade lo se li nbo o se li nbo yan asifonu le omo osori li ba gbo mi omo osoro li ba gbo mi e ka ya so soro yi ka lafia le ijoba e ja pade lo se li mi bo ire lo de kaluku wa o abi fata abgabar rewi omo oluba ekun omo ni kosi aton omo abinu pagun ire kabiti.

ènìyàn lọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti yé o. Ibi àgbà ìyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbàpọ̀tọ́ lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ń dẹ́kalẹ̀. Àkòrí ìsọjí ìbá visitation ìbẹ̀wò látọ̀.

0: 07036917505 àbí 08055 Jésù Kristi ni Olúwa àgbà.
1: Ọ̀rọ̀ márùn ún babaláwo orí ló dá fún orí níjọ́ tí orí ìṣàwó lọ sílùú gbàǹjà. Ìṣẹ̀ṣẹ̀ làgbà lótìtọ́ ẹgbẹ́ oníṣẹ̀ṣẹ̀ atre lábẹ́ ààrẹ olóyè Fáṣẹ́gun Elégúsì ọpẹ́mọlú ẹ̀kàtì ukí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà Babájídé Sanwó-Olu àti ìgbìmọ̀ ìṣàkóso wọn aláìlú ọba Rilwanu Babatunde Oshola ní Akíọ́lù the first ọba of Lagos gbogbo lọ́balọ́ba àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀ kú àyájọ́ òmìnira ilẹ̀ wa 66th Independence Anniversary. Ṣé ìwé máa wáyé lọ́jọ́bọ̀

0: Baba, ẹ̀yin náà ti sọ̀pá àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àjẹ́.
1: Baba àgbà tẹni bẹ́gi lójú ṣe o, mo lo egbògi baba àgbàdúrà mi gbà. Ọ̀pánu.
2: Tó jẹ́ bọ́lọ̀ ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dàfi sẹ́yìn. Ewo ni kẹ́yàn máa tagé ìkẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn fi ni pamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi. Ojú tó gba fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgún wà lọ́dọ̀ baba àgbà. Baba àgbà wà ní number 2, Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ̀rù, Ìkọ̀tún, Lagos State. Sọ̀rọ̀ wọn 08068216855 lẹ́ẹ̀kan sí 08068216855. Èròǹkẹ́ ò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ baba àgbà kó náà lè sọ̀pánù.
3: Orúkọ mi ni baba àgbà tẹni bẹ́gi lójú ìlú Maka oníṣègùn ìbílẹ̀ tó ń fi wé àti gbo ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn baba mama àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
4: A wà ní nọmba ti Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ̀rù Role. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
3: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn nù tàbí wọ́n tó ní àwọn káàbí aromọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Pẹ́lòmí ò máa tó máa ń fà á bó ṣe ń rìn táti rìn dógún. O ní pé ọ̀pọ̀lọpọ̀ mi ti ṣubú rí. Abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ni tó ti ṣiṣẹ́ bóda tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà ìfà pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó rọrùn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apariwo ẹ̀kí kan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbátan ó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ̀ nìyẹn. Àti rìn dogun ìbàdí kó máa bù ọ́ so ní gbogbo ìgbà ká ti rìn ó dogun kí

kojú ẹ̀ ń bẹ̀. Ara gbogbo àjọ tí ó ní ṣe pẹ̀lú sẹ́mù tó máa ń gbé àwọn tó bá ti kú ẹjọ́ ẹ bá lọ sí ibi àti sọ̀kalẹ̀ sí afárá tẹ̀dọ́lá bridge lójú márosẹ̀ Èkó sí Ìbàdàn ẹjọ́ ẹ lọ bá wa palẹ̀mọ́ ẹni yẹn ìyẹn ni pé ìyẹn bẹ́ẹ̀ mímì ṣùgbọ́n àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tí wọ́n ṣe ń sáré bọ̀ láti ọ̀nà wọn ò fẹ́ tẹ̀ wọn ò sì fẹ́ tẹ̀ slow bí wọ́n ṣe ń débẹ̀ tí wọ́n wá ń ṣẹ́ ojú tó ń pa pẹ́wọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí ó ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní agbègbè ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹni tó dẹ̀ wà ní Ládépọ̀ ìyẹn ò tí ì kú ní bí a ṣe ń gbé sétí gbọ́yìn báyìí ẹ̀yin àjọ Lazarus ẹ̀sìn bá wa ní ibi bẹ̀ ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ àmín.

0: sí gbogbo ayé ṣe lè le tó agbára àdúkà kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an ni àṣírí tó ń tú ogun ayé tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ kó máa gbà fún títí láéláé a ní mọ̀káyé bàbá tápà ọgbòógì nínú àfàdúrà jago láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ níyàn ni bàbá tápà jẹ́ síwájú kòhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà ìsílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a ní mọ̀káyé bàbá tápà wà 08073 5570 033 73 55 70 nígbà anímọ̀káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojú kọ ló fẹ́ mú ayé sùn ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún ní ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti lórù lé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà nímọ̀ náà lèyẹn gbúdọ̀ kàn sí i torí wípé ọwọ́ ti bá ń dunni èyí rí kìbọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyẹn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 03 73 55 00 03 73 55 70 anímọ̀káyé bàbá tápà tó ń fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Anímọ̀káyé bàbá tẹ́lẹ̀bí ni ó ní tuntun nígbà tó lè kọ́ ìṣẹ́ rẹ̀.
2: Bí ìbọn ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Ó lọ́wọ́ àjẹkìnbẹ́ni tó wá ayé wà lára ṣe.
2: Bí ti bá

0: bẹ̀rẹ̀ tó ń bẹ̀ lọ́ọ̀fọ̀ ọkọ̀. ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. ò wáṣẹwáṣẹ ò iṣẹ́. jẹ́ kẹ́lúmọ̀ lóhùn fún ẹ. gbogbo ayé bá sọ rẹ̀ lọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn olóṣòwò bàbá. ewé tó ń tẹ̀gbà tẹ̀gbà àdúrà lánìmọ̀ká yóò fi jẹ́ dànù. number 61 avenue abúlé ẹ̀dá lánìmọ̀ká yẹ bàbá tá
1: jọ̀dún ìkórè èyí ni láti pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ìkórè tí ìjọ st anglican cathedral church ìlú èsì ẹ̀ tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ èkó àjọ̀dún 93rd anniversary tí a pe àkọlé rẹ̀ ní ìkórè iyì house of honor proverbs 3:9 ọjọ́ sunday 29th 2026 ló máa wáyé ní gbọ̀ngàn g kapa number 102 Benue opposite home science center èbúté mẹ́ta ìpínlẹ̀ èkó ètò ìsìn yẹ ní déédé aago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ right reverend bishop adéolúwa adéko bishop ìgbómìnà diocese àǹkárá ìkórè ti wà nílẹ̀ fún títà lọ mr délé ọyáwọyè 00593220 mr stephen adeyemi 00384-9475 mr lẹ́kẹ̀ ìbíyẹyẹ 00232475-08 àti mr kúnlé ayélagbé 00228380 tàbí 09484-4515 olú ìkórè yìí a bì fún gbogbo wa o ìgbìmọ̀ ìkórè lọ́lù dédé. Àlọ̀kúnlẹ̀ o àlọ̀ àlọ̀kúnlẹ̀ o àlọ̀ṣoríire àlọ̀kúnlẹ̀ o àlọ̀jẹ̀ bẹ́ẹ̀ lẹ́rọ̀ àlọ̀.

0: ẹni July Awori igbákejì alága apèdè Wasif Salaudeen ọmọ tó mọ́kọ́lọ̀ àti cousin Fafunmi Mutiu Abdullah ni wọ́n máa túkọ̀ ètò láì gbàgbé apèdè Araba Elérò eléré àsùnjálá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ojú òpó ṣe pàtàkì fún àwọn àlejò tó bá ń bọ̀ síbi ayẹyẹ ogún ọdún ẹgbẹ́ ẹlẹ́rọ ìgọdọ̀ ìkọ̀tún LCDA 00371330 àlọ̀kúnlọ́ àlọ̀lálù bàríkà.
1: Ẹ mọ̀ ká lẹ́gbogbo olólùfẹ́ ètò wa ìtorí àgbàwá búra tí ilé iṣẹ́ bẹ́ẹ̀ fm ọ̀rẹ́ aráàlú ta ti ń gbogbo àwọn ètò wa tégbètégbè ta kalẹ̀ sí onígbòǹgbò lábẹ́ ilé ìjọba ní ìkẹjà lẹ́kọ̀ọ́ níwáyé lábẹ́ kábíyèsí ọba adéyẹlẹ olúwaṣẹ́gun àjàṣe lásìkò ìgbà hàn lábẹ́kọjá lọ sí ẹ̀bẹ́ aláàjì jìbẹ́dùn jamiu àdìsá tá a bá ń sọ nípa ẹ̀rọ lóríṣiríṣi pàápàá jẹ́ ní ìgbàdo ìkọ̀tún ọ̀gálọ́gbọ́n ọmọ ẹjẹ́ lọ́jọ́ kọjọ ọ̀hún ni alága fúnbi àwọn ẹlẹ́rọ àlọ̀kúnná ní ìgbàdo ìkọ̀tún wọ́n wà kálẹ̀ lálẹ́ ètò ní kíni kọ́ ilé ẹsẹsẹ bàbá wa.
2: orúkọ mi aláàjì ṣe jamiu àdìsá jìbẹ́dùn.
1: ìmọ̀ bíbí ìlú bó lọ ṣe.
2: ọmọ bíbí ìlú abẹ́òkúta ní ètò ìlú àti ìbọ̀rẹ̀.
1: ìwé ńkọ́ bàbá.
2: lórí tí mo lọ mímọ primary school ní lápòló nítòsí olóde lọ́nà ìjọra. àwọn àti ọmọ ọdún mẹ́fà àwọn ọmọ ọgbà ìṣe pé kódà ọlọ́mọ àkọ́tì wa kájọ́ lè bẹ̀rẹ̀ lórí láti kò tí wá tí mo kó ìlera alákọ̀ọ́bẹ̀ rẹ̀. so mo wá lọ kọ́ iṣẹ́ iṣẹ́ tí mo ṣe lọ́bẹ̀ mo kọ́ iṣẹ́ ìjẹ́ ní mo ń tó ẹ̀rọ mo ń tà mo ń tó ṣe mo ń lò ṣe gbogbo ọ̀hún mi ń ṣe pọ̀.
1: ọdún mẹ́rin lọ́dún ń bẹ̀ yẹn.
2: ọdún márùn-ún mo fi kọ́ṣẹ́ yẹn.
1: èyí kọ́ṣẹ́ yẹn nígbà yẹn. tó ilé àwọn ọ̀rọ̀ wọn jẹ́ pé ọmọ nípa rẹ̀.
2: gbogbo ọ̀rọ̀ tí mo mọ̀ pa ẹ̀ sí ẹ̀rọ tó ń lọ ta èyí tó ń lò gì èyí tó ń wò lùbọ̀ èyí tó ń lọ lùbọ̀ èyí tó ń ṣe fùfú gbogbo ẹ̀ ni mo ṣe. Lọ́dọ̀ mi ń rí ìjà.
1: Ẹ ń tò.
2: Mo ń tò.
1: Ẹ ṣàbùkalẹ̀ wa.
2: Ẹyin bí díẹ̀. Má lọ ra LG tuntun ní Chefia. So màá ti máa ṣe tọ́ màá fi tún ní ọjọ́ àgbẹ̀rẹ̀ kọ̀mpléètì. Ìgbìkíbi ni ọjọ́ wa ń gbà lọ́wọ́ wa. Ọjọ́ wa jọ látàjà. Bí ẹ̀rọ nǹkan tó fún mi ní fún àwọn ọmọ àwọn ọkọ̀.
1: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ̀ náà lọ gbọ̀.
3: Bàbá
1: ìyàwó kọ́
2: lónìí nínú ìjọ ṣẹlí dín ẹni islam ìjọ kò ṣèjọgbọ kò ṣe oògùn.
1: ìwé bàbá wa ṣá
2: máṣá.
1: nọmba tí a lè rí ìgbà èdè tí mo sá sí ìwé wa láti ìpè bàbá láti ìpè bàbá.
2: nọmba 30 ọmọ tayo six nílùú ìkọtù lẹnu abáyọjọ ẹgbẹjọ abáyọjọ ẹgbẹjọ wa ẹgbẹjọ àwọn ọdún ọdún wa tó bẹ ló já.
1: sí ìkọtù olúwa
2: bẹẹni
1: tó ìlú owó kan bẹ lọnà sátidé lọ fún àjọ̀dún ogun ọdún fún àwọn ẹlẹ́rọ ẹlẹ́yìnkù ní àlọ̀kúnná tí ọ̀rọ̀ ní òòjọ́ sáté àwọn pé àwọn mc gan náà ti wà kálẹ̀ ọmọ tó mọ kọ́lọ̀ láì gbàgbé kọ́sìn ìfàfúnni láì gbàgbé ní tí abdullahi àwọn àgbà pèdèpèdè ara àbá náà yẹn wà kálẹ̀ ní àwọn àgbà pèdèpèdè tó jẹ́ pé ní olúwo rẹ̀ wọ́n wà kálẹ̀ wàhálà wàhálà àlàdé akọ́ṣílẹ̀ nígbàgbà ìdòwò gbígbé bóyá ní ìṣẹlẹ ní ẹsẹẹsẹ torí àtọkùnrin àti obìnrin náà rẹ pé ó wà ní ẹgbẹ ọlọrọ bẹẹ ni ó ti lọ bí ogun ọdún abẹ ẹkọ
2: ẹgbẹ ẹni o
1: tó bóyá ní ìṣẹlẹ ní ẹsẹẹsẹ ní ìjọ sátidé.
2: ní ìjọ sátidé
1: ẹni
2: ogun ọdún yóò dùn yóò láàrin ni torí ẹsẹ gbogbo alẹ́ náà pé ṣámṣám sí ègò ọdún nínú ta ti fẹ́ ṣe yẹn.
1: ta ni gbákejì alága fún ẹgbẹ́
2: aláàjì ọmọ nǹkan mi tó dún lórúkọ mi jù náà.
1: ìjọba ẹ ẹ àwòrán lọ́wọ́
2: àwòrán
1: ni ọmọ wa nǹka rẹ àti bí àwọn obìnrin àti bẹ̀rẹ̀ lórí ìwé nìkan ọjọ́ kan ìwé kan wà nǹka rẹ níjọ́ náà ìgbẹ́ ẹ̀kọ́
2: bẹ́ẹ̀ni
1: ìdí ẹni mẹ̀rọ fún wọn nígbà àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́rọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ alága.
2: ìmọ̀ mi sí gbogbo ẹlẹ́rọ mi ni pé kí gbogbo wa ká máa ṣòótọ́ ká dúró déédéé ká máa wá pàdé déédéé ká fẹ́ràn ara wa tó ní pé ìfẹ́ gbogbo ní àkójọ òfin ọlọ́run bọ́ sọ pé ká fẹ́ràn ara wa kí ló bá fẹ́ràn ara wa ká má jẹ ti ara wa kó lóun kó máa ra gbogbo ara wa.
4: bisimilahi rahman rahim.
5: fa ila qudiyati ṣalatu fa.

0: lẹ́yìn tá a ti gbàwẹ̀ tán iṣẹ́ olóore ò lọ síbì kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ahmed muhammad tó sọ wípé afdalul amal as-salatu fi awwal waqtiha èyí tó fi ń lóore jù nínú iṣẹ́ olóore nìrún tá a kí lákọ́kọ́ àkókò ẹ̀ ni alàgbà bá gbọ́n fi ń sọ pé ká má fi run títí sílẹ̀ lẹ́yìn oṣù ramadan torí wípé iṣẹ́ ọ̀ràn ọ̀yàn ni bọ́lá ń ṣe wí inú ọ̀sọ̀láta kánà ti alalmọ́mi nínú ti tọ́ ọba mọ òkúta ẹjẹ́ aṣàmójútó kíkí lásìkò ẹ má jẹ́ àfiráre ẹ má jẹ́ àfirálẹ̀ torójúṣe gbogbo mùsùlùmí aláàwẹ̀ ni kò jẹni tó tún ń kírun lákọ̀ọ́kọ́ àkókò ẹ̀ ọlọ́run kò gbà á nìbàdà fún wa ẹni tó ràn wá létí ni alhaji muzaudeen ogunbọ̀nà baobab.
1: bàbá àdínì aisha ọlálọ́pẹ́ mosque
0: egbe nípínlẹ̀ èkó má sàlà.
2: ọmọ tó ń tẹ̀ lẹ́yìn lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ owó a sì lọ gbèrò iléeṣẹ́ kọ́ọ̀sì ìdámúlò kan bàbá pápá wọ́ọ̀dù àdámọ̀ gbèrò ohun tó bá àdúrà ni tó kù bẹ́ẹ̀ ká tó àdúrà ni kò sí nǹkan tó pé olè tó pé ó ju àdúrà lọ ẹgbẹ́ àgbà afá nìyẹn tó pé tó ní àṣírí àdúrà tó pé ó ní lọ́dọ̀ 08037355700 bákan náà gbàgbọ́ iléeṣẹ́ bíńdẹ́ limited tó dúró fún ti ń jáde wá tó pé wọn ni wọn bàbá òkú yìí kọ̀ tó ń lábẹ́ ọ̀nà òun bẹ́rẹ̀ àjí adé báyọ̀ ẹ̀pẹ̀rẹ̀ náà ṣojú èpè ìyẹn bá wọn gbogbo papọ̀ kọ́ra àbẹ́ ọ̀dá tí ẹni gbogbo owó tó tẹ́lẹ̀ rẹ ti sọ díẹ̀ díẹ̀ 0032304309 ojú èpè pábánbàrì náà ni alhaji tafid ajimoro dabo keho

bá bá lọ́rọ̀ gbé pé ọmọ ẹlẹ́rù ara rẹ̀ tàbí ètò olóògbé gbogbo gbogbo ẹgbẹ́ ẹ̀bí kẹ̀kọ́ sí olóògbé kò sí lóṣù 944-7143. Ẹlẹ́gbẹ́ àgbàgbé kò gbé bí fáwọ́bí ẹ̀rọ̀kú aráfẹ́ra kù bàbá wa. Alhaji olóòkà yóò fáwọ́bí alágbé tẹ́lùkẹ̀fọ́ rẹ̀ tẹ́lùkẹ́ rẹ̀ gbogbo bí lágbẹ̀jì tí alámọ sọ́dọ̀ gbogbo sátidé tó kọjá. Ẹgbẹ́ òfin báyìí kọ́lá bá kó fi jí ìkí òkú wájú tó gbé kọ́kọ́rọ́ bẹ̀rẹ̀ tí a fi sílẹ̀ kọ́lá bá bẹ́ẹ̀ bàjẹ́. Níyì aláwọ̀ ìjẹsà òní ọ̀nà ìṣàgbẹ́dẹ̀ lẹ́yìn fáwọ́dé aláàbò láti bó pé ara tẹ́ ìkọ́dé rẹ̀ ọ̀gá dáadáa ní fáwọ́dé aláàbò. Lágbègbè ọmọdé lọ́wọ́ báńkì tó fi ọ̀kẹ́dẹ́ alága ìjọba ìbílẹ̀ mi sá tẹ́lẹ̀ ibi túbọ̀ sí ayé alága ìjọba ìbílẹ̀ mi sí tọ́kadù

0: orojú koko báyìí.
1: Ojú mo ṣì rí. Ṣé àwọn tí máa bọ̀ jẹ́?
0: Ah, ohun mo ṣe.
1: Ẹni bá rí ọgbọ́n ṣe ní fùrù kọ̀kọ̀ bí ẹni pé ilé ìsọ̀kì ìdílé ká tó wọ̀bù sùn. Yóò rò pé iléeṣẹ́ ti di ló ń pé lọ sí ìdí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ sàdédàjì ọ̀nà. Ṣé ti kárí wọ níbi èkó ló tó fẹnu kan
0: yìí? Wọ́n lè sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa láyé tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìbò jẹ. Ọ̀pẹ́ yìí tó rere gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyí. Nígbà tí wọ́n máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn. Kẹ́lẹ́ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó gbu so. Bàbá òkè ò lélẹ́ kò já tura. Lórí èyíkéyìí àìsàn Bàbá òkè o, elébògì dẹ̀bẹ̀ dẹ̀ bẹ̀.
2: Adé bí a ṣe ń dé o, ẹ̀dàkùn ẹ̀yà ìwà gbọ́ wa, adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi kí gbogbo ẹ̀yọ olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Ni mo fi kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
3: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Àwọn ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Àmì bàbá òkè o, ẹ jọ ẹ má bínú o. Ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó yẹ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé ìṣàn ni wáyà. Ìwọ́n wò pé ìṣàn wáyà. Báwo ni ìṣàn tó wà nù ara? Ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
3: ọ̀hún. Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ̀ ní ìṣàn ní wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ wípé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fa tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ní wáyà nínú ara. Nítorí pé wáyà rè kásù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́ la fi ń pè ní iṣan ní wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ ìdílé kọ gbọ́n tá à ń sọ kọ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kọ́ sí ìjọjú sí wa pẹ̀lú àgbẹ̀ ọlọ́run yóò kú mẹ́.
2: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yìí. Òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o. Fẹ́ni tí ò bá mọ̀ iṣan ní wáyà nínú ara. Ẹjọ́ náà bí àìsàn iṣan ara yìí, kí ni àwọn nǹkan tíyẹn máa máa rí bí ìpèníjà tí yóò fi mọ̀ wípé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara.
3: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí. Torí pé kì í dédé wá sínú ara, ó láwọn kankan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe aládàá rẹ̀ lọ́wọ́. Abẹni tó jẹ́ sí pé a máa ṣèyọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abẹni tó jẹ́ pé ẹ̀yọ ti ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré. Abíntà pápàdé látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara. Tí nǹkan yẹn bá wà wọlé sínú ara àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fantánpé ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ̀ tára rẹ̀ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Abíwọ̀tọ́ ọ̀tí ẹ̀ nílé bá obìnrin rẹ̀ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abíwọ̀tọ́ ọ̀tí ẹ̀ rí pé ní ara ti ò ti ẹ̀ ní gbére rada dépò pé ọ lè ṣe ojúṣe rẹ̀. Mo ní tọ́ bá ti mọ̀ pé ọ ti ní ìpèníjà ń tá ń pè ní ìdákọ́lẹ̀. Mo ní kọ́ dìde lẹ́kọ́ ọmọ bọ̀wá bàbá òkè o ní chop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ́rò ibẹ̀ ní bàbá òkè wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143 àbí 08022613 0244-2-0-0-2-6-1-3-4-4-2 ọmọ ọdún mélòó ni ọ ọ tí ìjọ ọmọ 40 years ọ tí ìjọ ọmọ 50 years ọ tí ìjọ ọmọ 70 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti parí sẹ́ni wọn ní tọ́ bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà mọ ìpè ní ọlọ́run bẹlẹ́dìí bàbókè o tó sì ń bá wa ṣe láti dọ́gba lórí ìdákọ́lẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó jẹ́ nǹkan tó ti ṣe èmi gan-an fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi lórí iṣan ara tí máa sọ ọmọkùnrin ìdọ̀lẹ́ yìí bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi òun ló fi jásí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbá òkè o àwọn náà gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o ó sì ń bá wa ṣe láti yọrí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kúrò níbẹ̀ mo nígbà wọ pé tiẹ̀ náà ní sòro ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 080-944-7114 080-944-7114 080-22-61-3442 pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run títí ẹ náà ní sòro ṣe tí iṣẹ́ ara yìí tó bá wá pẹ́ lára a máa dààmú ọkùnrin bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin ìwọ tó jásí pé ní ọ lè rìn dáadáa ó rìn láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ adúkọ́ máa rìn gẹ́gẹ́ bí ẹni tí bàtà fẹ́ bọyọ̀ sílẹ̀ṣẹ̀ rẹ̀ kí iṣẹ́ ẹsẹ̀ kó máa fani so táwọn èèyàn mọ̀lẹ́ ara gbá gbé ká mọ̀ rẹ̀ṣẹ̀ gbé dáadáa àbí kódà fìgbà ta tẹ̀gùn mọ́lẹ̀ ká tẹ̀lẹ̀ṣẹ̀ kó máa gbọ́n ni gógó kó máa dàbí ìgbà téèyàn tẹ̀gùn mọ́lẹ̀ ẹlòmíì ń bẹ ọwọ́ ò máa gbọ̀n ni ẹsẹ̀ ó máa gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pá ẹ̀yìn ni ó máa fà so ẹlòmíì ń bẹ orí ó máa fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sú orí fífọ́ ẹlòmíì ò ní rọrùn sùn dáadáa kó sùn láàrin wákàtí méjì mẹ́ta kó ti lajú kalẹ̀ lẹ̀ nǹkan yóò da mo ní tó bá dọ́dọ̀ bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bàbá mu kú níbẹ̀ kò sì ní bá kan náà mọ́ mo ní kó ọmọ bòrò ẹ̀ mọ́lé ẹ má bòrò ayín pa ẹ dìde lẹ̀ máa bọ̀ wá bá bàbá òkè o ní sub nọmba 10A òye kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọlọ ní èkó ibẹ̀ ni bàbá òkè wíwà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹ náà ní sọ̀rọ̀ ṣe.
4: ọlọ́run jẹ́ kí ni iṣẹ́ gbogbo àwọn ọkùnrin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run jẹ́ lana ọkùnrin yìí wà tó yẹ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde yóò ti dàbí pé dẹ́ lọ tó bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ pe eléyìí.
3: ẹ ṣeun atọkùn tẹ rí àwọn nǹkan tẹ ẹ dárúkọ ohun à ń pè kan ní ìdákọlẹ ọ̀tọ̀ ní tẹ̀sán ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà náà máa dà láàmú ìdákọ̀lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́niyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbá òkè o a ní ẹ̀rọ ọ̀gbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o wàá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o.
4: ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yọ sàn àìwọ́ náà má máa ronú pé máa fè ní dọ́là má máa fọ̀lá dọ́túnla torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí ní ìsìn àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmù mi lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ni òun ti lọ gbà òun ti lọ awó òun ti lọ kòkó bábà sásùn ọkọ náà ló ń já sí wọn ò gbà gbọdọ bàbá òkè o ọlọrun ti gbàdúrà gẹgẹ bí wọn ṣe máa ń sọ ọpọlọpọ àwọn tí wọn lọ ni wọn fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọlọ ń bá bí ya rẹ yóò ti wá dúpẹ pẹlú àwọn ẹbùn ńláńlá mo ní lọ sọdọ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ náà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkó bábà sásùn kọ náà ni kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan ẹ̀kọ́ ṣẹlẹ̀.
3: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbọ́ tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ bàbá òkè o púpọ̀ ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. Ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. Nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ wípé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun ni kò gbé ajẹ́gùn yìí lọ́wọ́. Òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe. Ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí òun ti sọ wípé ní ọlọ́run ò gbàdúrà òun.
5: Ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá wa ṣàlàyé.
3: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn. Oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọmọ ara ọgọ́ta àti márùn-ún ni tá ń pè ní 65. Wọ́n làá máa fi ṣe ìwòsàn fún ara. Ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o, èmi olóògùn ẹyọ kan tó máa rogbo àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òwọ́kè o, a sọ fún dèdè bá ṣe fẹ́ fún oògùn. Ìgbà tó fi gbà á láṣẹ lọ́dọ̀ Ọlọ́run tí wọn náà bá lò ó, wàá gbà pé Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o, tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe jẹ́ kó ṣe.
5: Ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní. Bàbá òkè o, wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣanra tó ń da ọlọ́mọkùnrin láàmú. Kò wá pin lórí ọlọ́mọkùnrin nìkan, ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládàá rẹ̀ gan tí wá dédé. Má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. Mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ní ibẹ̀ ni shop number 10A wà. Ìwọ ṣáà ti bèrè bàbá òkè o, ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà. Bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mú taliyín lẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tí ọlọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọbẹ̀. Bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀ kù wá àbí nǹkan kan.
3: Gbogbo abá kan náà jẹ ni wá nítorí pé tọba dé mẹ́ka yàtọ̀ síra wa bí èèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilò fáwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀. Ìwọ náà tọba fẹ́ wá tètè dìndínlẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wà mẹ́lẹ̀ látàgọ́ mẹ́jọ àárọ̀ dàgọ́ mẹ́fà rọ̀lẹ́.
5: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
3: Bẹ́ẹ̀ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà níbẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ níbẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ ara ẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bá lọ́dọ̀ bàbá òkè o tó sì ń bá wa sí.
5: Àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbá òkè o bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè o náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọ̀ ni wọ́n padà da yín lóhùn finally. So má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè o gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn. Gba ojú òpó bàbá òkè o kó máa pè wọ́n lẹ́sẹ̀ kẹsẹ̀ 08094471143 tàbí 08022613442 08022613442. A ò ní ṣàìsàn táìsàn fi tánlẹ̀ láṣẹ ọlọ́run ọba Ẹ̀dùmarè. Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun là mí ẹ̀. Ó dìgbà kan ná.
6: Àrítẹ́rítẹ́. Ìgbà tó tó rojú kókó báyìí.
1: Ojú mo ṣì yí tí àwọn tí màá bọ̀ jẹ.
6: Ohun ló ṣe.
1: Ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọ̀kọ̀ kọ̀kọ̀ bí ẹni pé lè sòkìdí lẹ̀ ká tọwọ́ bùsùn. Yóò pé iṣẹ́ kìdí ló ń pẹ́ lọ sí ìdíyẹrẹ lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkété yẹn ò ní ti tọ́ sàdé ìdajì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan o?
6: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìwọ wa ni ti ṣe báyìí lólùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣàlẹ̀ sọ fún i pé
0: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́mọ aráyé tó gbé jalè rẹ fún gbèjẹ ọ̀pọ̀

Ilé dá fún orí níjọ́ tí orí ṣàwọ́ lọ sílùú gbàǹjá. Ìṣẹ̀ṣẹ̀ làgbà lótìtọ́. Ẹ̀gbẹ́ oníṣẹ̀ṣẹ̀ Atre lábẹ́ ààrẹ Olóyè Fáṣẹ́gun Elégúsì. Ọpẹ́mọlú Ẹ̀kàtì ń kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gómìnà Babájẹ́ Sanwó-Olu àti ìgbìmọ̀ ìṣàkóso wọn. Àlàyé ọba Rilwan Babatunde Oshọ́lá ní Akíọ́lù the first Ọba of Lagos gbogbo lọ́balọ́ba àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀ kú àyájọ́ òmìnira ilẹ̀ wa 66th Independence Anniversary. A kú oríire o. Àkànṣe ìwé máa wáyé lọ́jọ́.

0: kìí kí báni tọ́rọ̀ lálẹ́ fọ̀rọ̀rọ̀ ẹlẹ́mẹ̀wẹ̀ kálẹ́ o àròkànrè. ẹ mọ̀ wípé iléeṣẹ́ bàbá yíṣẹ́. ààfin international alias bàbá yíṣẹ́ àwọn ní èsì onípò tọdúnmọdún tá a ti ń bá bọ̀ bí wọn bá ní sí ó kù dẹ̀dẹ̀ kó pé ogun ọdún tá a ti ń bá ètò yìí bọ̀ tí ọlọ́run ò sì pé kí ọ̀fọ́ ò fún. àdúpẹ́ o àdúpẹ́ gbogbo ẹ̀yin ó ń bàárà wa pa akínyìn o àtúntidé lónìí o àròkànrè o.
1: tunilé táwọn adé.
0: mo kí gbogbo lọ́gàá lọ́gàá pátápátá ké dórí olóòtú mi ajé abalikis ayépọlẹ ẹgbẹ mo kí yóò àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò ní sú a kò ní rẹ̀wá àtìgbà tá a ti rò ìbò jẹun ọlọ́run pẹ́ fọ́mọ ẹ lọ bàbá yíṣá lọ́tún bàbá yíṣá lórí gbogbo àwọn tí ẹ ti débẹ̀ wọn ọ̀jẹ́ máa tún jẹ́ pé ká tún sẹ̀tẹ̀ máa tónú kankan mọ́ wọn ti mọ̀ pé débẹ̀débẹ̀ ni ọlọ́run ló sì ní orí bẹ́ẹ̀ a ti ṣe ọdún òtúnu ààwẹ̀ ó ti kọjá a ti ṣe ìsà ó ti kọ kò sí ní tó kù mọ́jú pé bóò ló ṣe jẹ́ èèyàn bóò ló ṣe mójútó ra rẹ̀ gbìyànjú o bá ọba ń gbọ́ gbègbè gbè wọ náà tètè bá wọn gbé mẹ́jọ kòkojú kan ètí mi tún mú bàbá yíṣá wá lónìí wípé kí bàbá wá ṣàlàyé nǹkan àgbọ́ létí lé nǹkan ń ṣàwọn èèyàn bóò lọ̀nà àbáyọ ẹjẹ́ afárá bàbá yíṣá náà ti wà nítòsí mi fẹ́mi ògúnyẹmí rèé o ẹni tí gbogbo ayé ń pè ní olókùú bàbá tí mẹ lélẹ́rú ẹ kú kalẹ̀ bàbá yíṣá ẹ máa bọ̀.
2: Déo, o ti tí ọmọ mi lútìtì. Bàbá yíṣá lóko nǹkan lójú ọlọ́rọ̀. Nígbà tó fún wọ̀tẹ́rù, ìwọ̀n tí ó fi tẹná lọ́mù. Kájẹ ọkáwàgò, màá gún màá lọ. Ló bẹ́ẹ̀ níbẹ̀, ọlọ́run ló fún wọn ṣe o. Ilé tó wọ̀ làátún kọ̀, ọ̀nà tó dínà àtún là. Bí mọ́tò bá bàjẹ́, ọ̀dọ̀ mẹkáníìkì lọ̀rọ̀ kan. Bọ́ọ̀rọ̀ ẹ̀dá bá polúkúmuṣu. Àdúrà ló nílò. Ogun kò lè yápa ọlọ́run ká o. Ká bá ni bẹ́ẹ̀ náà lórí ọ̀rọ̀ gbèsè ayé ẹni pẹ̀lú agbára.

0: abayisa yelo bewe yelo bebo o kewo ketuna kede popolopo asiri lati fi so mara ye lore abajo to pa won tolorun ti lo won fun fi wa dupe abayisa wa ni number 41 ogunrombi street idimu lati din egun kada tabi keke maruwa e so bolo kada podo abayisa le lo tabi ke pe won si 08054261 37 08054261 37 at 08148256082 08148256082 Fili International Alia Aisa Olorun ni fun won se
1: Moke omode moke araba ore ki gbe ti tin gbe mi lasiko pe ajinja ni o ma je gbogbo wa ile ise Fili International Limited ti gbogbo wa mo si baba Aisa awa ni a ki gbogbo ni pe ohun ni wa o leyin Olorun oba ti o se da gbogbo aye ko ni je kan ohun ti o ti se le ni agba la aye na Àwọn ọmọ apẹ̀tù sí nǹkan ló wà apẹ̀tù sí. Ogun tí wọ́n ń ja oníkàdùwá náà lábẹ́lẹ̀ ìtọ́wé pé a lè sọ fún èèyàn kankan. Ògùn náà òróró ìdúnú Ọlọ́run yóò gbà sí. Akíndé bí a sì máa ń dé nípa ọ̀rọ̀ ìlera ara wa. Ṣùgbọ́n ká tó rìn dìnà, ẹ jẹ́ kí a pe nọ́mbà ilé-iṣẹ́ wa bí a sì máa ń pè kó wá ní àǹfààní àti láti pé kí a lè pè fún ìbéèrè. Àti àwọn ìrírí kan tí ọba ń wà lórí kó lè jẹ atọ́nà fún wa. Nọ́mbà wa náà ni 08054 27 61 37 08054 27 61 37 081 31 68 24 31 081 81 71 33 50 081 81 71 33 50 at 081 48 25 00 3 081 48 25 6 32 àwọn nọmbà tẹfi ni kàn sí ilé iṣẹ́ wa lápẹ̀ yìí ohun tí mo wá lè ní ọba lórí stroke èyí tí a mọ̀ sí àìsàn rọpárọsẹ̀. Àìsàn rọpárọsẹ̀ ó jẹ́ àìsàn kan tó ṣe pé a máa ṣàdédé kọ́ gbìyàn lójijì ìyẹn lè tiẹ̀ sùn kápá àtẹsẹ̀ kọ́nà sí gbóná olùkọ́wọ́ sí ẹ̀gbẹ́ kan. Àmọ́ kó tó pé ó dàbá yìí àwọn symptoms kan wà tí ẹ gbọ́dọ̀ tí wọ́n rí tó sì gbọ́dọ̀ fura sí pé nǹkan ìyá ṣàdédé kọ́ gbìyàn. A dẹ̀ fẹ́ láti rí kẹ́ ẹ stọ́dì gbogbo àwọn nǹkan tí a bá kà sílẹ̀ tí ẹ bá ti rí kan nínú ẹ̀ ẹ̀jọ́ ẹ ti bí sàn tàbí kí ẹ kọjá lọ sí ilé iṣẹ́ wa ní ọ̀dọ̀ bàbá Isa ní nọmba 41 Ògúnrombi street ìdíwọ̀ bọ́sọ̀. Tẹ́ bá ti bọ́sọ̀ ẹ sáti cross síbi táwọn ọlọ́kadà tí wọ́n tẹ́ ẹ̀yẹ sáti sọ fún ọ pé ọ̀dọ̀ bàbá Isa lẹ ń lọ. Ẹyẹ méjì gbàsà kò sẹ́ni tí ìmọ̀ wa nínú wọn kódà bọ́sọ̀ Awúsá lè sọ fún máa ju níbi ilé iṣẹ́ wa. Tẹ́ bá lọ àwọn nǹkan tó fa stroke ó pọ̀ pẹ̀tẹ́ àmọ́ kà fún yín díẹ̀díẹ̀ lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n àwọn tá a fẹ́ kà yìí ẹ̀dínlọ́wọ́ nǹkan bẹ́ẹ̀ ni pé kí ara wọn máa gbóná sáálà. Ẹ lè rò ó pé eléyìí pé bọ́wá malaria ni àbí kó jẹ́ pé typhoid ń lọ rò sí. Ó lè má yà kó jẹ́ pé ara yẹn wọ́n ṣàdédé gbóná wá láti inú àbí sọ pé irú eléyìí tó bá ti ń ṣẹlẹ̀ sí ìyàn symptoms àpẹẹrẹ pé.

ọkùnrin yíyan sí ẹni bẹ́ẹ̀ òun àfi tọ́lá tètè wá sọ níjà a ti sọ́rí láì náyé ìgbà pé ẹ̀fọ́ rí ẹ̀jẹ̀ kan orí kọ́mọ fọ́ọ̀yàn nǹkan burúkú gbà ni o àmì ṣóòpù ni o ẹlòmọ ọrọ bá ṣe ní ìnáà yìí pé bẹ́ẹ̀ wá nàìjíríà ẹ̀fọ́bù ni kì í ṣe bẹ́ẹ̀ o àwọn àpẹẹrẹ pé àbí ó ní ìdí ìtọ́jú kí ṣóòkì kọ́mọ lè bẹ̀rẹ̀ kó lè mú ọgbà òun yìí o ká tó rí ìjọba ẹjẹ ká tó sọ fóònù nọmba wa tọ́já sí iléeṣẹ́ wa fún ìwádìí àti àtọ́nà 08054 27 61 37 00 54 27 61 37 àti 08139 68 24 1 08168 2421 àti 08181 71 33 50 08181 71 33 50 àti 08148 25 62 08148 25 60 32 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ sẹ́ àìró orísun kí èèyàn bọ́ sórí bed ọmọ sùn ní time symptoms fún stroke ní nílò eléyìí tí ẹ̀wá wọ́pọ̀ ti pé tẹ́lẹ̀mí ọ̀ bá lo oògùn orin kò ní sùn ọkùnrin ló ń gbọ́ mi obìnrin ló ń gbọ́ mi ọmọdé ni àgbà mi ya o àwọn àpẹẹrẹ burúkú gbáà mi ló ń jẹ́ láti lè mọ̀ pé àgọ́ ara ènìyàn pé ná torí pé gbogbo ohun tí ṣe èèyàn láyé tó bá ti gba orin lọ́wọ́ èèyàn nǹkan náà fẹ́ pa onítọ̀ọ́yìn fẹ́ẹ́dẹ̀ rí pé tóyẹ̀ ò bá gbádùn ní sìn tí wọ́n bá gbé bọ́ ọ́sítà nítorí náà ni oògùn bí ó ṣe sùn torí pé lójú òun kọ́ lọ́lá sí ìwòsàn fáwọn èèyàn torí náà gbọ̀gbà ládùúgbà tó oorun sùn ọlọ́run ló di ṣàbẹ̀wò fún gbogbo wa o kí yàrá ti rí symptoms ilé eléyìí bóòrò oorun sùn tètè dìde nílẹ̀ kó gba ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀gbọ̀n àbí kó wá sí iléeṣẹ́ bàbá yísá fún ìtọ́nisọ́nà àtọ́jú bákan náà ẹ̀jẹ̀ ríru tẹ́ńsàn tó bá ti wà nínú àbí àyàn symptoms fún stroke ni eléyìí náà bá o a ti ṣàlàyé dẹ́jẹ̀ ríru èèyàn àti kó mú dání fún èyí tẹ̀ ń bára bọ̀ àti èyí tí ẹ̀yìn fẹ́lẹ̀ o iléeṣẹ́ wa eléyìí kò bá láti dé fọ́nà sí èèyàn fún ìtọ́ ṣúgà diabetes tó bá ti ń ṣe èèyàn kéèyàn rí pé òun ń tọ̀jù àbí òun ti ríyàn ìtọ́jú ti débi pé òun mú un òun mú un bẹ́ẹ̀ ilé ó lè fa stroke fún èèyàn ìyẹn tá a mọ̀ sí rọpárọsẹ̀ rọpárọsẹ̀ tó bá ti wá di pé wọ́n wọnú àgọ́ ara fẹ́ǹté ní diabetes àti dìde onítọ̀ọ̀mù ó máa ń lágbára púpọ̀ o àìsàn tí ó ṣe wá àyè onítọ̀ọ́jú lórí ẹ̀ ọlọ́run ọba ọlọ́dún òní kò ní lè kọ́kọ́ lù wá o ẹ kàn sí iléeṣẹ́ wa ẹ pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0854 27 61 37 08054 27 61 37 08139 68 24 21 08139 68 24 21 àti 08181 71 33 50 08181 71 33 50

0: 081-48-25-60-32. 081-48-25-60-32.
1: Aha, Baba, you say, my friend, my bedroom, lower, you make a key. Sunday, my, you are there, on say, what? Look it. Ọsẹ tó kọyà ọpá bí aṣọ bí dire. Àwọn bí wẹ́rẹ́ àgbà tí ò rí bí tọwọ́ àlàbọ̀sọ. Ọ̀pọ̀ táyé ti gbàgbé fún nǹkan. Wọ́n ṣe ń wu ọsẹ tó kọyà. Bí àwọn èèyàn rántí wọn fún rere. Bàbá yìí sá ló gbẹjọ. Ìlú orúkọ náà pọ́nbélé. Ẹni ọwọ́ ayé bá ń bẹ lára rẹ̀. Kò lè gbé nǹkan rẹ sí kí wọ́n kọ. Ẹni tí wá ya. Àbọ̀ gbọ́jà kalẹ̀ ọ̀tà. Ní ọsẹ ẹgbẹ̀rún méjì àtààbọ̀ ní o 7500 naira kí o tó máa bọ̀ nílẹ̀-iṣẹ́ film international ọ̀sẹ̀ tó péyàn kì í ṣe ọ̀sẹ̀ tá káàkiri ẹsẹ̀ títí o nílẹ̀-iṣẹ́ film international ibẹ̀ nìkan ló lè ti rà wọ́n ń bẹ ní number 41 ògúrò b street ìdímù lagos 08-39-68-24-21 èyí tó gbégbé ayé bẹ́ẹ̀ tó gẹ̀ ṣe tó péyàn kíkà ayé tẹ̀ ní òyí padà sí rere.
0: Kí ni ọmọ ronú lọ́pọ̀lọpọ̀ nípa ọ̀rọ̀ nǹkan kan tó lágbára díẹ̀ síyàn èèyàn wá ronú jù lórí nǹkan yìí tí ọlọ́run ọba rẹ̀ tí ìbu omi àmì fún èèyàn lórí ẹ̀ tí èèyàn bá ronú jù ó lè fa sóòkì fẹ́yìn o torí náà tó ń gbàdá fún gbogbo ẹni tí aburú kan sí kejì tó ṣẹlẹ̀ sí ọlọ́run ọba tí kò ní ayọ ó kò yọ nínú ẹ̀. Ètò wa tún tẹ̀lé àṣàṣí àbìlù títà àṣán ògèdè ọgbà sí òkè fẹ́yà o. Ọlọ́run ọba ọlọ́jọ́ mi kò ní jẹ́ ká lùgbàdì ayé o. Tí èèyàn bá lùgbàdì ayé bẹ́ẹ̀ bá ti rí èèyàn tí wọ́n ń fún ní nǹkan jẹ bí orin àbí èèyàn sì ó ń gbé ẹ̀mẹ́bi tó wà lọ síbi tí ẹ̀yẹ kó wà níbi tó ti gbé rí orí ẹgbẹ́ ọ̀bá múra ọwọ́ ayé ti wà lárẹ̀ báyé bá ṣàṣìyàn lọ́nà tí ò dáa lásìkò fún yàn o ìyẹn tí a mà sí rọpárọsẹ̀ àdúrà mi sí gbogbo ẹni tẹ́ ń gbé wa ni pé ẹ̀yìn ológun àṣàṣì o gbogbo àwọn tí wọ́n sì gbìgbà ní irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́ọ̀bẹ ọlọ́jọ́ ìlú òkun ayọ̀ bákan náà ètò wa jẹ́ bábánbárí bẹ̀ tí mo fẹ́ kí ẹ̀yin ọ̀gbọ̀nmá àti ẹ̀yin olóye kí ẹ̀rọ ní sí òun náà ni kí ọkùnrin ọmọ fi agbára bá obìnrin ní àsìpọ̀ ìtumọ̀ ìlú wípé kí ọkùnrin ọ fẹ́ lo agbára lórí obìnrin ju ìwọ̀n àbántágbára rẹ̀ ká lọ ọlọ́ ẹrù ogun kan abẹ́rẹ́ man power ìlọ́lọ́ lò tó ń lò tí nǹkan ọmọkùnrin yẹn ṣáàjú pé ó di gbagidi tọ́wọ́ di pé gbòòrò obìnrin nígbà tó obìnrin nígbà gbangba tó bá ṣẹ̀ṣẹ̀ ń pariwo nígbà òun ọmọ kò sí ọlábẹ́ ìgbà náà ní jìbí àbí tó obìnrin bá ti dànù ọmọ ìyá mi ìgbọ́ mi àgbàlagbà ní ìyìn àbọ́mọdé alẹ́ yín èè ọlọ́run ló jẹ́ kẹ́ ẹ fi sóòkì ní ògbé sí orí o nígbẹ̀yìn ayé o mo gbé ẹni tẹ́ ẹ bá ti rí tí ń ṣe eléyìí kẹ́ ẹ ti mọ̀ pé àtúbọ̀tán jẹ́ alẹ́ ló fi ṣeré yìí o ìwọ̀n ọba tí ọlọ́run ọba tó báyé ló dá gbogbo nǹkan tó fún wa lágbára mọ́ bẹ́ẹ̀ náà ní kẹ́sẹ̀ lò ó kí lẹ̀ ń wá káàkiri òkú ẹ̀ ìgbádùn ètò àti ilé ìtọ̀ gbogbo náà ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta ní wá ti tún ń gbé lọ bí ibi 10 minutes ní 10 minutes 20 minutes ìyọ́gbọ̀n òní dábàá rẹ torí náà à ń bi àsìkò yí rọ gbogbo èèyàn ọ̀dọ́ ìtọ́jú pé òun kára ó lè lọ ń wá káàkiri ẹlẹ́jà lọ́mbẹ̀ torí ọjọ́ alẹ́ yìí o àbẹ́yìn bàbá náà tàbá tẹ́ ti rà tán gbogbo dáadáa tí èèyàn ń ṣe láyé rẹ ti ṣe ọwọ́ jẹ́ pé nǹkan máa ń fara ìyẹn ń wá kí ọlọ́run ilé kó sóòkì ọlọ́run ilé kó dìbò torí náà ẹ kàn sí àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa 080-54-97-61-37 080-54-97-61-37

0: são Sichuan, Tibetan. 087-54-27-61-37. That is 081-39-68-24-21. 081-39-68-24-21. That is 081-81-71-33-50. 081-81-71-33-50. That is 01-48-5-62. 081-8-25-60-32. Ọlọ́run ọba ọlọ́gbọ́n mi kò ní jẹ́ kí a fi àìsàn gbogbo gbogbo ẹni tó bá ní àwọn àpẹẹrẹ tá a kà fara wa yìí ẹjọ́ fọsẹ̀ ẹjọ́ mẹ́gbàáyà àwọn ibi igi tí ó kájú ẹ̀ ó wà ní ilé iṣẹ́ ayísá ẹ̀yìn ìgbọ́lọ́dọ̀ ọlọ́run tó ẹ bá kà sí wa kí àwọn nǹkan tí a sọ yìí kò bá sí pé nǹkan yẹn ti wá ní bọ́yá owó ẹlẹ́ni bọ́yá apá ọ̀tún ni apá ìlú ìrìnà ní abẹ́ ìlú jáde ni ẹ ṣàtijẹ́ káwọn mọ̀lẹ́bí ní ẹni tí wọ́n kà sí wa ẹ pè wá káti ẹ kọ sọ̀rọ̀ lábẹ́ ìsọ ọ̀nà àbáyọ fún pẹ̀lú ìgbọ́lọ́dọ̀ ọlọ́run ilé ẹ̀rọ ayọ̀ ọlọ́run ọba ọlọ́gbọ́n mi àìsàn tó gbẹ̀ mí wa lọ ọ̀nà fi ṣe wá.
1: Ẹ lẹ́ndà àwọn èèyàn yẹn wa, bàbá Isa ló ní a sọ fún yín pé àní fàìsàn ló gbá o, ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa, àyè wà fún láti ago mẹ́jọ àárọ̀ títí dalẹ̀ ní gbogbo ọjọ́. Bẹ́ẹ̀ bá ń bọ̀ láti dé ìdímù, kí ẹ wá gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá, kí ẹ rọ bàbá Isa, nọmba 41 Ogunrombi Road, láwọ̀ títí di alẹ́ ni a máa ń wà níbẹ̀, tàbí kà pé wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 080-54-27-617 080-54-27-617
2: Hara yes, sir.

Ọjọ́ rẹ̀ ọ̀tá, kì í sì jíjẹ ní tẹ́lẹ̀ ní ìrìn àyè.

Oríṣiríṣi ọpẹ́ mo lọ ẹ̀kàtí Ntọ́lá Ahmed Tinubu Gómìnà Baba jẹ́ Sanwó-Olu àti Ìgbìmọ̀ Ìṣàkóso wọn. Ẹlú ọba Rilwan Babatunde Oshọlale Akintolu the first Ọba of Lagos gbogbo àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀ kú àyájọ́ òmìnira ilẹ̀ 66th Independence Anniversary. A kú oríire o.

0: gbogbo ẹgbà tí lè tókò torí ètò wa ni àwọn ọmọ ogun wọn so gbogbo yìí kẹ máa gbé tó èrò gbogbo bí a nílé kó máa yan inú kẹ lè máa dákọ wálé.
1: àbí láàárọ̀ o dédé ẹgbàá mọ́lí ṣàbí ọmọ ajọ́ obìnrin tí ogún ọlọ́run máa forò sílẹ̀kùn ọ̀tẹ̀ ètò yìí wà o èrò olúmọ rè ń dé sé ti gbọ̀yìn láti iléeṣẹ́ rédíò ìjà lálù bàríkà ìlọ́wájú kò tẹ̀lé lẹ́yìn bond fm 92.9 kalẹ̀ sí ṣógúnlẹ̀ nílùú èkó èmi wà o abiodun fọlọ́runṣọ́ ọmọ báṣọ̀run ṣe kòró ṣódẹ̀kẹ́ ìpòrò mọ̀kọ́mọ́kọ́ lọ́rọ̀ ọmọ akọ́ni lọ́rọ̀ ọmọ akọ́ni lọ́jọ́ àgbà tẹ́ni wíjọ́ kí wòrò òwúrọ̀ rẹ̀ máa bá gbọ̀n lẹ̀ ṣódẹ̀kẹ́ kò bí kẹtẹ̀ ó fi dédé ọmọ ìbàgógó dédé wá rìrí sangan sangan àwọn alálókò mára àrùn omi abódogbé oko abo orí iṣu tó ń bolo lè bí abídí iṣu bárakàtà lè bí èèyàn má jẹ́wọ́ ìpè kó má gbà pòró kọjá tó ráwa lọmọ bá gúnlẹ̀wà bí òyìnbó lọ́sẹ̀ náà wà mo lọ sílùú ẹ̀ látọ̀sẹ̀ kọjá ni mo ti wà ńbẹ̀ títí dé ọjọ́ kìn ọ̀sẹ̀ yìí mo rìn káàkiri gbogbo ìlú ẹ̀ pátápátá porongodo ní máa kọ́kọ́ balẹ̀ gùdẹ̀ mo balẹ̀ èkóró mo yà lé ṣódẹ̀kẹ́ mo kọsẹ̀ níbẹ̀ ní mo kó ìlé ṣódẹ̀kẹ́ mo tún yà ilé ìbáṣọrun ṣó mọ èmo tẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n kí ṣẹlẹ̀ mo rí i pé ìtẹ̀síwájú ìdàgbàsókè ó ti bá ìlú ẹ̀gbà ṣùgbọ́n jẹ́.
2: báwa ìtẹ̀síwájú ìdàgbàsókè ó ti bá ìlú ẹ̀gbà bí mo sọ fún wa ètò tó ní àkànṣe wà ìyá má jìnà sílé mo rí gbórówó mo rí gbogbo inú ilé ìtẹ̀síwájú lóríṣiríṣi. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọlá náà rí àyájọ́

nípa olóògbé Moshoji Kashimawu Ọlẹ́ Abiola rẹ̀ yẹn o. Bó ṣe yẹn ọmọ ẹgbà pàtàkì wa o, ẹ̀yin náà gbọ́ ọmọ tábí ìsọ ẹgbà tó ń fowó tẹ̀sìn ànábì ṣe ẹ̀jẹ̀ ṣe dáadáa o. Àríṣe láríkà àríkà bàbá rẹ̀ gùn kálukú bá ṣe ìtàn máa ròyìn kálukú gbẹ́gùn Ọbásanjọ́ ara àwọn Moshoji jọ lọ sílé ẹ̀kọ́ Baptist Boys High School BBHS ìbẹ̀ ní òkè Egúnyá Abeokuta nígbà náà kó ti wà ní ṣàjẹ̀ báyìí àwọn ìlànà ìlàkà wọn ṣe dáadáa. 08037888030 bá lóhun kan wí sí ètò wa ètò yín ọmọ olúmọ ọpọ èèyàn pàápàá àwọn kọ̀ọ̀kan mọ ìlú kan rí abẹ́lá ìgbín sí ìlú rẹ ó oríṣiríṣi àwọn máa gbọ́ ńbá ti dá àti gbogbo ayé bàbá kan pé ọmọ ìdọ̀gọ̀ ìgbín sí ìdọ̀gọ̀ ẹgbà ara ń gbà parapure olóògbé Moshoji Abiola o àwọn ọmọ bọ́ ṣe máa ń ṣe ètò ọ̀la yẹn bóyá lẹ́yìn ààrẹ bá wò fún wọn tán bóyá àwa ìkú náà máa láǹfààní sí àtiwéré yẹn

labalábọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́rọ̀ láàrin lọ́kọ̀láyà lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí instagram orúkọ wa ni labalábọ̀rọ̀ ẹ like facebook page wa labalábọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.

ẹ̀ka bọ̀ sí eré ètò wa ètò ní labalábá ọ̀rọ̀. Labalábá ọ̀rọ̀ ni ètò ọ̀rọ̀ aṣọ láàrin lọ́kọláya tí iléeṣẹ́ health communications limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bọ́ndù 92.9 FM tí agbékalẹ̀ fáǹfà ní gbogbo lọ́kọláya. Nítorí pé láti ọ̀nà abẹ́ aṣọ gbogbo nǹkan lè tòrò ó yanjú kí gbogbo ẹ̀ máa lọ lọ́mẹ̀lọ́. Bákan náà ni láti ọ̀nà ọ̀rọ̀ labalábá gbogbo lè dàrú kó di iṣu ata yanyan. Ṣùgbọ́n ó wá kù sí wa lọ́wọ́. Nǹkan tí olúwa ọlọ́run ṣe gbèké kalẹ̀ ni pé kí a lè yàn ipé òkè máa jẹ́ lọ́ba àjẹ́ lọ́ba ẹ̀. Torí pé lórí ètò yìí àwa ń fi ilẹ̀ sílẹ̀ bí ó ṣe máa lọ dáadáa, bí ó ṣe máa da, bí ọ̀rẹ́ aṣọ wa ó ṣe máa ran gbogbo nǹkan mìíràn lọ́wọ́ ní dáradára. La lè máa fi àwọn nǹkan tá à ń ṣe tó kù díẹ̀ káàtó tí ó lè jẹ́ kí ọ̀rọ̀ abẹ́ aṣọ kó da nǹkan mìíràn. A máa fi hàn wá náà pé eléyìí ò da, eléyìí ló da, ibi kẹ tọ̀, ibi ni kẹ má tọ̀. Nǹkan tí a ṣe gbétò ìkàlẹ̀ ni bá ṣe bá ti bẹ̀rẹ̀ olúwa ọlọ́run ọba ń fún wa ṣe àdẹ̀ni dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ètò yìí fún iléeṣẹ́ bond 92.9 FM. Ẹ̀kan sí ẹ̀kalẹ́ báwo ni òní ti rí, báwo ni ọjà wa, ṣọ́jà wa, ni àbọ̀rọ̀ ajé wa, iṣẹ́ wa tá à ń ṣe iṣẹ́ òní ti ṣe mọ́ wa lọ́wọ́ ní àṣìmọ̀ rẹ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ kẹni òyípadà kó sí níyìrà lágbà ọlọ́run. Bí ọlọ́run ti ń bẹ tí ó ń bẹ tí ò yí padà lágbára ọlọ́run, àwa náà lágbára ọlọ́run. Ẹ̀yin náà mọ̀ wà, a mọ̀ wá, a mọ̀ bá yín, ẹ̀dẹ́ ẹ sì mọ̀ bá wa. Tẹ bá ti yí rédíò yín àbí tẹ́ ń tọ lórí fóònù yín, ẹ máa gbọ́ wa ní gbogbo ìgbà tí ó bá yẹ kí ẹ máa gbà. A sì dúpẹ́ pàtàkì pàtàkì lọ́wọ́ ọlọ́run tí wọ́n mú wa lọ láti jẹ́ tó sì dá wa padà sí orí ètò lónìí. Tọ́ka gbogbo yẹ, wọ́n kà wá yẹ láti wà ń bí kẹ máa gbóhùn wa. A sì dúpẹ́ náà lọ́run fún àwọn ọ̀gá wa ní ilé iṣẹ́ bond 92.9 FM láti orí ọ̀gá wa pátápátá lórí epo títí pa àwọn managers wa lọ́tún lọ́sì ní programs ní marketing ni o, ní engineering ni o. Ó fi kọ́ olótú àti ọlọ́wọ́ bọ́sìn ètò yìí ọ̀gbìn Abiodun Fọlọ́runṣọ. Àti nínú ọjọ́ báyìí bàbá àdínì labalábá ọ̀gbẹ́ni ọba Nua afẹ́dúpẹ́ lọ́wọ́ fún gbogbo yín. Àgbàlẹ́ àdúrà wípé èyí tí mo gbà náà tẹ́lẹ̀ náà ni iṣẹ́ wa kò ní di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Nǹkan tó ń pa wá lẹ́rìn ò ní kún ní àṣẹ ìdìmọ̀ rẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà fún gbogbo bí labalábá ọ̀rọ̀ ní kíta wà kákàkiri gbogbo orílẹ̀-èdè. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún wa. Àdúrà yẹn náà ni pé nǹkan tó mí ní ibi tí a wà kò ní kú o. Nǹkan tó ń gbérí tó ń sọkútú wọ̀wọ̀ olúwarọ̀ àjìná ní àṣẹ ìdìmọ̀ rẹ̀. Àní kú sọ́nà bí èéfín ní agbára ọlọ́run. Ó sì fẹ́ kí ẹ pé ó yà lẹ́yìn ní ìgbà kọ́kọ́ tó yà máa darapọ̀ mọ́ ètò yìí. Pé ẹ káàbọ̀ ṣe ọkọ̀ òjò epo òfin sí bẹ́ẹ̀. Àdúpẹ́ dandan ọlọ́run. Mo máa orúkọ mi ò tí yí padà lẹ́ẹ̀kan, mo tún wá padà wá bí ẹ̀jẹ̀ kí n wá sórí ti kíyín dáadáa. Èmi ni tí ní tòótọ́ wo Olúwatóyìn tí ẹ̀ ń pè ní The Labalaba One Africa. Ní alẹ́ yìí lórí ètò a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nọ́mbà wa, ṣé wọ́n

0: ẹgbọ́n mi ṣá ní àwọn nọ́mbà wa
1: báwo náà ṣe correct sí ṣọ́ọ̀tì ẹ̀ correct àtẹ̀yìn ní wọn tó yẹ owó tí ní nọ́mbà ọbí mo ṣe sọ́yìn àwọn kan wọ́n ti gbà wọ́n ti mọ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n bóyá ẹ ti mọ àbí ẹ̀tẹ̀ tí mọ ẹ̀yìn ẹ̀mọ́ rí nǹkan tó tó ìdálé lórí lálẹ́ nìyẹn ṣùgbọ́n jẹ́ ká lọ sókè lọ́hùn gbọ́ nǹkan tí wọ́n ní fún wa tá bá padà dé ètò náà a máa bẹ̀rẹ̀ ohun lábalábá ọ̀rọ̀ òun lètò tá à ń gbọ́ gbọ́ 92.9 FM òun la wà à ń bọ̀ àti

kábọ̀ padà sí orí ètò wa ètò yín làbàlàbà ọ̀rọ̀ Bond 92.9 FM láwà tí a kalẹ̀ sí A Adékunlé Fàdìyẹwé ní ìkẹjà GRA nílé bí tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò náà ṣe ń bẹ̀rẹ̀ ní o.

lára wa. Nọ́mbà wà ṣáà ni. Àfẹ́ tó bá fi gbẹ́mí mi ni àwọn nọ́mbà yìí ò ṣe pàtàkì fún wọn. Ṣùgbọ́n nígbà tí a ṣe wà tọ́lọ́run sì fún wa ní èmi àti ẹ̀mí kí ó dẹ̀ fún wa léèmí àti ẹ̀mí náà pẹ́ ní àṣe ìdùmarè. Bí a ti wà níbi àwọn nọ́mbà yẹn wọ́n ṣe wà lára wa yẹn, wọ́n gbúdọ̀ correct. Wọ́n gbúdọ̀ come correct. Wọ́n gbúdọ̀ wá correct. Nọ́mbà yẹn gbúdọ̀ lọ fà dáadáa. Pàápàá jùlọ kí labalábá wa kó lè fìfò dáadáa. Ṣé mọ̀ pé lórí ètò gbogbo nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ ká tó lọ sọ́dọ̀ lọ́wọ́ bó ti rán mú ní bí ìlọsíwájú ìtẹ̀síwájú ṣe máa bá ọ̀rọ̀ abẹ́ aṣọ wa ló jẹ wá lógún ní orí ètò yìí. Gbogbo nǹkan tá a bá fẹ̀ mú wá fún wa lórí ètò yìí bó ṣe máa ṣe wá ní àǹfààní yẹn. Tí a wá rò àwọn míì mọ sẹ́ pé ìyàwó mi ṣe báyìí, ọkọ mi ò ṣe báyìí, gbọ́n mi sì omi ò tó, òun lọ̀rọ̀ abẹ́ aṣọ wọn kò rọgbọ rí, kò fi ara rẹ lọ rí, ó dẹ̀ lè jẹ́ pé kò kí ń ṣe ẹ̀yìn ilẹ̀kùn gángan ní ìdojúkọ yẹn wà àbí problem yẹn wà, kò ń ṣe ẹ̀yìn ilẹ̀kùn àbí orí ìbùsùn ìgbéyàwó wa gan la máa dá lẹ́bi. Ṣé àwọn nọ́mbà tí mò ń sọ yìí àwọn náà wrong wọn correct? Ṣé ọ̀pọ̀ tó wá sọ pé èèyàn gbà á àbí èèyàn ṣì, àwọn nọ́mbà yẹn àgbà bó ṣe yẹ ká gbà á a ṣì. So káwọn nọ́mbà yẹn tá a bá dẹ̀ ṣì wọ́n tí wọn correct kò sí ni ọ̀rọ̀ abẹ́ aṣọ wa ló máa jìyà ẹ̀. Ẹ mọ̀ kán sọ pé tí erin méjì tán bá ń jà koríko tó ń jà lórí ẹ̀yẹn gangan ló máa jìyà ẹ̀. Tó ti yé wa nǹkan tó ṣẹlẹ̀ níṣẹ́ rí táwọn nọ́mbà yẹn ò bá correct kò sí ni labalábá wa ò lè fò. In fact ó kàn lè jẹ́ ńlá kó má ṣe nǹkan míì mọ̀. Ẹ dẹ̀ tó yẹ wá kàn lá àmọ̀ nǹkan tó ń sọ àwa rò pé kí tiẹ̀ tó lè gan ìgbà yẹn ìyàwó lè máa sọ pé kí ṣé lè yóò bẹ́ tà kí nǹkan jókòó mi ṣá. Àgbà mí lọ́kàn máa ní kò sí nǹkan kan ara eléyìí mọ́ ó ti tán nítorí pé kí ni àwọn nọ́mbà yẹn ò correct. Mi ò sọ pé àwọn nọ́mbà ò correct nìkan ni labalábá ò ṣe lè fò dáadáa o, ẹ má ṣe mí gbọ́. Ọmọ sọ pé táwọn nọ́mbà wa ò bá correct ó lè má jẹ́ kí labalábá, in fact labalábá ò lè fò bó ṣe yẹ kó fò. Tàbá try pé kán fò bó ṣe yẹ kó fò nǹkan míì lè ṣẹlẹ̀, àwọn nǹkan míì dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ tá fi máa rí torí pé àwọn nọ́mbà yẹn ò correct ni. But nígbà míì nọ́mbà correct gbogbo nǹkan wà okay ṣùgbọ́n labalábá ò fò, ibòmíì nìyẹn, nǹkan míì nìyẹn. Àgbẹ̀ yẹn sọ́njẹ́ omi a dẹ̀ máa ń gbé sọ every time lórí ètò. Ṣùgbọ́n nǹkan tí ó jẹ wá lógún tó ṣe pàtàkì tá mú wá fún wa lálẹ̀ ni pé àwọn nọ́mbà wo ló tiẹ̀ ń sọ labalábá? Kí ló yẹ káwọn nọ́mbà yìí náà jẹ́? Tí nọ́mbà náà ò bá correct kí ló lè ṣẹlẹ̀? Àwọn nǹkan tá a máa mú sọ nìyẹn ní orí ètò. Ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ ẹ má gbàgbé pé ìpàdé pẹ̀lú Olúwatóyìn labalábá, ìpàdé àkànṣe special meeting, special seminar, special àjọ pẹ̀lú Olúwatóyìn oṣù ta ti wọ̀ lọ́la ìní lágbára náà oṣù kẹwàá ìgangan ó ní. Tá ẹ̀ bá sì forúkọsílẹ̀ ẹ̀lẹ̀ forúkọsílẹ̀ àǹfààní tó pọ̀ la máa rí bẹ̀. Ṣẹ̀rí irú nǹkan ta ti ẹ̀ mú wá lálẹ́ gan ẹ̀kúnrẹ́rẹ́ àti ọ̀nà àbáyọ ẹ̀ a máa rí free lọ́fẹ̀ẹ́ ló fò ní yafuyafu nínú ìpàdé yẹn. Ara àwọn nǹkan ta fẹ́ sọ nìyẹn. Orí àwọn nọ́mbà yẹn ó so mọ́ àwa gangan bá ṣe máa gbégbé ayé àlàáfíà, àwọn nọ́mbà yẹn so mọ́. So ó wà lára àwọn nǹkan tá a máa sọ torí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ anything tẹ́ni ò bá sí kò sí irú àwọn tó ti lọ́sìn nọ́mbà yẹn ò má tà mọ́. So tẹ́ ẹ̀ bá sì forúkọsílẹ̀ mo dẹ̀ sọ mo ní tó bá ti wọnú oṣù kẹwàá báyìí ó lè bẹ̀rẹ̀ sí mú pé ká máa sanwó kó wá mú dání. Èmi mo dẹ̀ fẹ́ ká wá as much as possible ká ti register. A sì ní àǹfààní láti register bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí báyìí. Ẹ fi orúkọ yín obìnrin àtọkùnrin ni o, àwọn bàbá mo rí wọn tó sáré register wọn ò forúkọ ìyàwó wọn sí. Kò dẹ̀ ṣe pọ́n fún ìyàwó wọn nọ́mbà yẹn pé ìyá ìwọ náà fọwọ́ ẹ ọwọ́ ẹ register. Ẹ lè register tí yín kẹtún send orúkọ ìyàwó yín náà àbí tó bá lè dé obìnrin ilẹ̀ ń gbọ́ tẹ fẹ́ register ẹ forúkọ kọ yín sí. Bí ò tiẹ̀ dẹ̀ ń ṣọkọ àti ìyàwó ó jẹ́ gbọ́n yín kan lẹ fẹ́ fún nọ́mbà yẹn ni pé ìwọ náà send orúkọ ẹ ṣe registration ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ti ẹ̀ rówó fún yàn látijọ́ ẹ wọ́n ti ń tọ owó lọ́wọ́ yín ẹ̀yin ẹ ṣáà fún wọn ní ètò jowó lọ yìí torí ìpàdé yìí ó jowó lọ. Tẹ bá kàn send nọ́mbà yẹn séèyàn kan pé wo ìwọ náà register kó wá

0: fact, it's a fool in you know, me calling Biribi, me or doing. So, I tell you that out. If you look on or Joe or Rini, or calling Ledger, Bobby Ledger, he shetty and she, I big betty and big, she as a bubble baby, or look over, or Jory, or calling a bobby, he shetty and she, I will be can't be. Yo, ba la fe wa ni tabi ti English to rojo mi jini. Ti yo ba, ma de te so pe lori eto labalaba ti yo ba. Si mwada ba nbo mi te wepe, etan ti so e de gesi le ma fe wa, e kosi nou ate jise te fe finon se yin. Ke wa ko be, te finon se si non ba labalaba o te ti mo. 080-231-35773. 080-231-35773. Orukọ yin, ọjọ́ orí yin, obìnrin yin tàbí ọkùnrin, iṣẹ́ tẹ̀ ń ṣe, agbègbè ibi tẹ̀ ń gbé, Yorùbá àbí English, ẹ fi ránṣẹ́ sí nọ́mbà wa 080-231-35773. Kò ń ṣọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ nípa ìlera nìkan la fẹ́ sọ ń bẹ̀rẹ̀ máa sọ yẹn tó ló ṣe pàtàkì ìlera. A sọ wípé ò ní ọrọ̀ a tún máa túra ká a máa ṣe exercise a máa sọ fún wa pé irú exercise díẹ̀ wo lẹ lè ṣe níbi tẹwà wọn á demonstrate ẹ fún wa a ti mú yẹn àfi sápò a tún fẹsẹ̀ rajó torí ijó náà ara exercises náà ni a máa fẹsẹ̀ rajó a máa ríra wa a máa jọ rẹ́rìn àwọn kíní ṣe pàtàkì pàápàá jùlọ téèyàn bá ti ń bàlágà ẹnu nǹkan tí mo mí bá ìbàlágà yẹn ọjọ́ orí ti ń lọ sókè ni mo mí àwọn nǹkan yẹn ṣe pàtàkì bó jẹ́ ẹ̀kan lọ́dún láráyè láti parapọ̀ báyìí ẹ jẹ́ ká di kíní yẹn ká take advantage ẹ̀ tí ó ti yé wa ìyẹn ni nípa ìpàdé pẹ̀lú ìmí olúwa tó yìn ẹ má dá nìkan register ẹ pèrò sọ́kọ̀ ó ń ṣe pé ibi ta ní ó lè gba gbogbo àgbáyé o náà tó rẹ̀ láṣẹ nídìí láti register o ká lè máa wá ká ti fi orúkọ sílẹ̀ tó bá sì tó iye tíbẹ̀ yẹn lè gbà níjọ́ kan a máa dá a le so torí ẹ ló ṣe pàtàkì tẹ bá tiẹ̀ ti fi orúkọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ wá sure ẹ tún fi ránṣẹ́ again àwọn tí yàn ti fi orúkọ sílẹ̀ a ti dá èsì padà fún ọ pé a ti rórúkọ yín a ti fi orúkọ náà sílẹ̀ o ẹ máa retí àwọn updates tó ẹ bá ti gba irú àtẹ̀jíṣẹ́ báyìí padà látọ̀dọ̀ wa ẹ tún fi orúkọ yín ránṣẹ́ padà o ẹ fi nọmba ẹ ránṣẹ sáwọn èèyàn àti nǹkan tó máa fi ránṣẹ sórí nọmba yẹn ẹ fi ránṣẹ sí wọn pé ó yá ìwọ náà register ẹ lè register àwọn èèyàn tẹ bá ń register àwọn èèyàn ẹ máa fi phone number tí wọn sì ṣá tó ó ní nǹkan tá máa jù sí wa kí ọjọ yẹn tó dé ẹni yẹn láti rí gbà lórí fóònù ẹ torí tẹ bá débẹ láti wọlé ẹ gbúdọ̀ show information yẹn lórí fóònù yín tí phone number yẹn máa bá nǹkan ta ní nílẹ̀ mu o tó ti yé wa ẹ kàn lè wa kẹkọ wọlé pé okay mo kàn ṣáà wọlé ṣá like that ẹ jẹ́ ń gbé tọ́nì ká lọ sọ́dọ̀ olótú wa tá bá padà dé àwọn nọ́mbà wọ̀nyí tí ó ṣe pàtàkì ní ara wa tí ó lè ran labalábá lọ́wọ́ láti fò dáadáa mo ń la fẹ́ gbé sọ ní orí ètò ní alẹ́ yìí labalábá ọ̀rọ̀ ń lè tó tá à ń gbọ́ bond 92.9 fm lawa.
1: Labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya lè ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio.

ẹ̀ka sí eré ìtọ́wà ìtọ́yín labalábá ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ tí lọ sọ́dọ̀ ló ti wà a sọ pé àwọn nọ́mbà wo ó yẹ kí a mọ̀ nínú ara wa tó jẹ́ wọ́n lè máa tọ́ka sí pé nǹkan lọ déédé ó ń lọ dáadáa nínú àgọ́ ara wa o tàbí àwọn nǹkan wà yẹ kí a mójútó nọ́mbà 1 nọ́mbà gbogbo wa la mọ̀ o common work ilumọ o ni number ti mo fẹ sọ yi iyen ni blood pressure ẹjẹ riru o lo soke ju lo sile ni number n la ma fi mo bi ẹjẹ se ru si ni ara wa seri ti ẹjẹ ba ru to ba high to ba ti lo soke ju ewu wa nbe to ba de wa sile ju na ewu wa nbe ki lo n pe ni blood pressure ẹmọ kó dá má sọ pé táyà pressure ń sìn bí afẹ́fẹ́ bí ó ṣe wà nínú táyà yẹn sí ṣé ó gbé ojú ọ̀nà tó máa wà ṣẹmọ pé àrú àwọn vodka tó ń gbọ́ mi ọmọ pé òkè ẹ̀ tó bá jẹ́ jeep ni ó yẹ kó wà ní 40 àwọn kan ní 45 ni àwọn mìíràn nínú táyà rẹ ní 50 wà so ó dẹ̀ ní ewu jàǹbá tó lè ṣe fún mọ́tò tí ó bá ti high jù tó bá lò jù náà tó jẹ́ pé every time unless ẹmọ pé wọn sọ pé kẹ yọ táyà yẹn wá kí vọgá wò ó tó jẹ pé tẹ bá ti pọmpù ẹ tán ẹ gbé 35 sí but kẹ tó díẹ ó ti lọ sí 50 ń ga nìyẹn ìfún ó ní blood pressure tó bá sọ pé ó ga so bí ìfúnpá wa bó bá ṣe rí nọmba yẹn agbọmọ nọmba wo ló ti ẹ nọmà tó jẹ pé correct tó jẹ pé tó bá jẹ pé ibi tó wà nìyẹn range tó wà nìyẹn ẹwà òkè tó jẹ pé normal ta bá ń sọrọ bóyá bíi 120 àti 80 normal nìyẹn ṣùgbọ́n tó bá ti ń gòkè àwọn ẹ pé ó ti ń lọ síbi tó yẹ pé ó ṣì wọ́n á ṣe sọ pé òkè ó kàn ti lọ díẹ̀ ni ẹ padà wá síbi tó yẹ kó wà àwọn numbers yín tọ̀mọ̀ fúnra yín number oníkálukú dẹ̀ máa yàtọ̀ normal wà lóòótọ́ within a range ṣùgbọ́n ó depend lórí ìlera yín report card yín lórí ìlera yín ṣe ní high pressure tẹ́lẹ̀ kí lọ́jọ́ orí yín àwọn nǹkan wo ló so mọ́ oríṣiríṣi nǹkan tẹ́ ń ṣe irúṣẹ́ wo lẹ̀ ń ṣe pọ̀ yẹn ló máa determine irú nọ́mbà yín ṣé èyí ti ẹ̀ mọ nọ́mbà yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa àti ẹ̀ kí n mọ nọ́mbà wa àtìgbà ta bá bẹ̀rẹ̀ sí sọ pé orí ń fọ́ mi ẹ̀yin ọ̀rọ̀ ro mí ni ẹ̀yin ní kan apá òsì yìí mò ń fìlú bákan ẹsẹ̀ yìí ìgbà yẹn la máa tó sọ pé kò dẹ̀ yẹ kó jẹ́ pé ìgbà tí wọ́n ti ń dá wa wọlé láṣẹ máa sẹ́pà bẹ̀rẹ̀ sí mọ̀ ó ti yé wa need láti dúró pé orí ń fọ́ mi lákan oyáoyáoyá ẹ lọ check bp most times gbogbo ìgbà tó bá jẹ́ à ń dúró de kí nǹkan kára wa bèrè pé nọ́mbà yìí ká tó wá lọ máa wo nọ́mbà yẹn máa ń fẹ́ rí kọjá by that time á ti wá di bóyá bóò lọ ìyá mi tó ti yé wa bp ẹ mọ̀ pé mo ń sọ pé àwọn nọ́mbà yìí wọ́n ṣe kọlù mọ́ lábalábá wa òun là ń sọ so tí bp bá ẹ̀jẹ̀ yẹn ti rù jù ní òru nìyẹn ó lè ṣe àìṣedédé fún ọ̀rọ̀ lábalábá ká lè má gbéra bó ṣe yẹ kó gbéra ẹlòmíì táwọn dájú wa ẹsẹ̀ kẹta yẹn lè gbéra ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ yẹn nọ́mbà yìí ò correct àìdá kò jẹ́ pé yákúyẹ́pẹ́ tó bá ti fẹ́ wọ bẹ̀bá ẹ̀ ló máa sọ pé wò ó mi ìlú mọ́jàre ló máa wá rọ mí àbí kó tiẹ̀ má lè gbéra dáadáa nítorí ẹ̀jẹ̀ ríru yẹn ó ti gbòdì so ìgbà míì gan kò ń ṣèyàwó yín lónìí òun ò ṣe àmọ́ pé táwọn ẹlòmíì ìyàwó wọn ni.

0: kọ́ ní problem ṣùgbọ́n nọ́mbà yẹn ò correct lára ẹ̀yin gangan ńlọ́fà ẹ̀dẹ̀ mọ́kàn àwọn dádì wa mi wa tó jẹ́ pé nọ́mbà yẹn ni ò correct láì dígbà pé àwọn ọmọ ọmọ tàbẹ́lò mi gan mọ̀ ẹ́ pé àwọn ọmọ ayé correct ọwọ́ ẹ ti bà mí àbí nǹkan kan ti mọ̀ pé nǹkan ń ṣe àwọn tí wọ́n fẹ́ yẹ̀yẹ́ wọ́n fẹ́ dá yẹ̀yẹ́ ara wọn lẹ̀ nígbàgbọ́ wọn wá sùn akọjú sọ̀rùn kí mo láwọn nǹkan tí wọ́n ń ro dàrí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọkọ àtìyàwó sùn kakọrí síbi kan náà in the sense pé tó bá ti bá imú ti bá ojú kò ṣe pé tẹ bá mọ̀ ẹ̀ pé òkè ara bàbá ò ṣe dáadáa ni mọ̀ àrífẹ́ wa wọlé yẹ̀yẹ́ wa wọlé àwọn indirect yẹ̀yẹ́ ni o kò ṣe yẹ̀yẹ́ pé a jọ fi rẹ́rìn o tó yàn tó bá náà dùn lẹ̀ àrífẹ́ wọlé àríṣà àìbọ̀wọ̀ fún àìbìkítà èèyàn ipe ohun tó yẹ pé nǹkan tó lè kò lè takú tí wọ́n ṣe wà yẹn tí bàbá bá mọ̀ pé ròyàn bẹ́ẹ̀ ni ìyàwó tó bá ti ẹ̀ mọ̀ pé nǹkan ń dojúkọ àbó náà ń dojúkọ nǹkan kò ní lè já lọ síbẹ̀ a kàn máa fi nǹkan míì dì ní a máa fi nǹkan míì dì kí lọ síta kó lọ gbatẹ́gùn ó fẹ́ lọ gbọ́ labalábá yẹn so that kí kó tó wọlé ìyàwó àti sùn ló bá ti dàárọ̀ wo orí yẹn sì ń fọ́ mi oríṣiríṣi ẹ̀ so ó ṣe pàtàkì àti ìyàwó àti ọkọ ìgbà míì gan ìyàwó tí ò gbára lẹ̀ torí pé nọ́mbà yẹn ò correct ni mi sọ pé nọ́mbà correct nìkan ló lè fà kí labalábá máa fi ẹ má sì mí gbọ́ mo sọ pé àwọn míì gan nọ́mbà wọn correct àwọn nǹkan wà láàrin wọn ní ìgbà kí labalábá wọn fò ṣùgbọ́n lórí ètò lálẹ́ ìmú sọ olọ́rọ̀ numbers wà ètò akọ́kọ́ sọ ò ní bp tí gbogbo wa mọ̀ nọ́mbà wọn olówó pọ̀ tí gbogbo wa mọ̀ tá a pè ní ìlú mọ̀ká nọ́mbà kejì tó gbọ̀ correct ẹ má sọ pé ká ṣojú òpó lẹ́ẹ̀kẹ́ sọ fún mi àwọn èèyàn àgbà blood sugar tó ń pè ní sugar blood sugar fún tí èèyàn mọ̀ bóyá ṣe diabetes ti wọlé tí ètò pè ní glucose àbí sugar ṣá lára wa tí ó bá ń lọ sókè ní gbogbo ìgbà ó máa ba àwọn ìṣẹ́ra jẹ́ ẹ̀dẹ̀ mọ̀ pé kò sọ̀rọ̀ pé labalábá ń fò dáadáa tí ṣanra ti bẹ̀rẹ̀ sí ń kú àti àwọn vessels nǹkan èlò tó ń gbé ẹ̀jẹ̀ tó ń gbé lọ síbi tó yẹ kó a ti bẹ̀rẹ̀ sí máa affect wọn a ti máa tún wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ tí glucose ìdán ṣúgà ti lọ sókè èèyàn gbúdọ̀ mọ fasting glucose tí ẹ bá ti jẹun tán ṣe test yẹn result wo ló mú tó bá ti lọ sókè jù àmọ́ pé àgbúdọ̀ rẹ̀ nìyẹn tó ṣe pàtàkì ẹlòmíì gan gbogbo nǹkan tó ń ṣe torí kò mọ̀ ń pa nọ́mbà yìí adẹ̀ lórí kánkán àní lọ bèrè dókítà àní lọ torí àfẹ́gbọ́n nǹkan burúkú so àní lọ sí dókítà àwọn nǹkan yẹn dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́nlọ́nlọ́ àmọ́ sì fi ọkàn sí bí omi ìyàwó mi bóyá ti ń lálẹ́ ni ọkọ mi bóyá ti ń fẹ̀yàn ń ta ni oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn but ká tó fi ẹbí àbí ká tó máa ro nǹkan mi pé ẹyin tí ń jáde ni ẹ ní láti jẹ́ kó ti máa jáde ni àbọ́kùnrin tí ń ṣe ẹ̀jẹ̀ ká kọ́kọ́ wò ná pé ẹ̀jẹ̀ àti ẹ̀wò numbers wà ná wo àwọn numbers yẹn méjì ó ní mo sọ ẹ̀jẹ̀ ká lóun ká bá padà dé màá sì sọ àwọn bíi mélòó kan sí ẹ̀kúnrẹ́ ètò tí mò ń sọ yìí a máa wá gbà níbi ìpàdé pẹ̀lú olúwa tó yìn pọ̀ nígbà yìí ẹ̀jẹ̀ lọ sókè náà ká bá padà màá sọ ẹyọ kan tàbí méjì sí a wá fi gbogbo ẹgbẹ a fi sí ètò ìpàdé tó ń bọ ní oṣù kẹwàá olúwe mi olúwa tó yìn ẹjẹ lọ sókè lọrun tá bá padà dé ètò yìí yóò máa tẹsíwájú.
1: nọmba tí wọn gbọdọ já mọ àná yẹn báńkà tí wọn gbọdọ já lọmọ àná yẹn mo ti fojú bá mi wí ló fọwọ́ sọ̀rọ̀.

dílásù gbogbo ẹ̀ wọ́n lè tètè wálẹ̀ ohun tó jọ́ mí ló kàn kó dẹ̀ tó tẹ̀lé má tún bẹ̀rẹ̀ sí wálẹ̀ ẹni ò ṣe sọ̀rọ̀ mọ́ apá ò ṣe gbé mọ́ gbogbo àrò ṣe gbé mọ́ ó ti wálẹ̀ ẹni tó ẹni ń sọ ìjọ yẹn tó ń sọ gan pé àní kí òun ṣe blood pressure tó bá di pressure ni òun máa mọ̀ ìjọ yẹn gangan bó ṣe ń sọ̀rọ̀ yẹn kò mọ pé òun ti ẹ̀tì rẹ́dì so ìgbà míì ó lè má mú nǹkan tá a mọ̀ pé bó ṣe àwọn ọ̀tí ẹ̀ lè má èèyàn lè má fi ilẹ̀ lára that's why tẹ́lú máa sọ pé lómìn rìn ó kàn lè dé ṣubú ó dẹ̀ lọ from there so tẹ́ bá rò pé tó bá yẹ blood pressure ní máa máa làágùn tó bá jẹ́ pé kinní ni ó lè má mú wá bẹ́ẹ̀ ó ṣe pàtàkì a mọ numbers wa tá a bá dẹ̀ mọ̀ ṣó kọ́ tí ò bá correct àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká gbé mọ̀ pé àwọn àǹkọ̀ náà tẹ̀ mọ́ labalábá ni àwọn nǹkan míì wẹ́lẹ̀ míì wa tí ò sí àyè labalábá fún yálà pẹ̀lú ti kú kò tí ìfẹ́ lómìn àbíyàwó ò sí around another so first of all fún gbé ayé tiwa náà because èyí gbúdọ̀ wà kí labalábá tó fò tó ti yé wa àwọn àǹkọ̀ ń connect mọ́ labalábá ni pé ìgbà míì ò ń ṣe pé ìyàwó wa ti lọ ń wọ́kọ̀ ó ti lọ ń sọ dọ́kọ̀ ń pa o àbí ọ̀rọ̀ bá ti lọ mú side chick o ò ń ṣe yẹn o numbers yẹn ni o correct tó ti yé wa then another tí ò kì í ṣe number bẹ́ẹ̀ tí wọ́n measure pé bóyá 120 ní èdè ohun ibi tá a ti ń wo number ni pé wákàtí mélòó lẹ máa ń fúnra yín ó kéré jù lójúmọ́ wákàtí mélòó lè yẹ kó jẹ́ ṣé number 10 fúnra yín nínú oorun ṣó correct àbí wọn ò tó àbí wọn ti pọ̀ jù ìyẹn ni mo fẹ́ ka mú pé mo ní ìdí láti lọ mọ ilé number number ó ní àwọn ọ̀nà tó ti àwọn tó bá dẹ̀ high jù kí la máa ṣe nǹkan bẹ́ẹ̀ mo sọ fún wa kúnrẹ́ rẹ ètò yìí ká ṣàṣẹ pé bóyá intro la fi ètò yìí ṣọ́ di ẹ̀ gangan ẹ̀kúnrẹ́rẹ́ àti lọ́kùnrin àti lóbìnrin ta bá wá fún ìpàdé yẹn so ẹ máa ní ìdí láti lọ forúkọ orúkọ ọjọ́ orí ọkùnrin ní ààbò obìnrin iṣẹ́ wo lẹ̀ ń ṣe agbègbè wo lẹ̀ ń gbé yorùbá àbí english lẹ fẹ́ wá fún ẹ fi ránṣẹ́ sí nọ́mbà wa tẹ́tí mọ̀ 08023157730802335773 ẹ jẹ́ ká lọ sókè lọ́rùn dàdí ètò yìí a sì mọ tẹ̀síwájú.

labalaba ọ̀rọ̀ òní tó tá à ń gbọ́ ní bounce 92.9 fm tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò yìí ti lọ díẹ̀ o ti lọ fà díẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn máa rí nǹkan mú torí pé màá mẹ́nu bá recap ráńpẹ́ ṣùgbọ́n ká tó lọ sí recap ẹ jẹ́ kí n tún sọ àwọn nǹkan kan fún wa fún wa yín pé ìpàdé tó wà pẹ̀lú èmi olùwàtòyìn labalaba pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ọ̀jọ̀gbọ́n àti àwọn tán ní ìmọ̀ nínú àwọn ọ̀rọ̀ èmi ni menopause ni èmi ni prostate ni èmi ni ìlera generally ni wellness gbogbo ẹ̀ ọ̀rẹ́ mi náà wọ́n máa wà pẹ̀lú mi tí a jọ máa sọ̀rọ̀ àwọn oríṣiríṣi ẹ̀ ni a máa ṣe níbẹ̀ a máa jó a máa yọ̀ mo fi ṣe competition díẹ̀díẹ̀díẹ̀ torí mo ń tiraka pé káwọn èèyàn tẹ̀lé gift díẹ̀díẹ̀díẹ̀ tí a lè fáwà tá a bá yege nínú àwọn ìdíje kéékèèké a máa ṣe àwọn games a máa ṣe competition then a tún lè ṣe medical checks díẹ̀díẹ̀ then ètò tiẹ̀ wá ṣe pàtàkì gan ni pé àwọn bá máa kà fún wa ńbẹ̀ irú mo ń sọ̀rọ̀ numbers wa lágbára ọlọ́run à ń jà láti wo pé àwọn ilé iṣẹ́ tí wọ́n ń ta nǹkan téèyàn lè fi mẹ́ àwọn téèyàn fi lè mọ àwọn numbers wa yìí ní ilé pe ni o blood sugar ni another tán máa wà ńbẹ̀ tán máa fún wa ní gbọ́ torí pé

a wà nípàdé à ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ lágbára ọlọ́run ṣe mọ̀ pé nǹkan tó lè wá tó yìí máa ń tráì láti ṣe nìyẹn kí lè gé àtàwọn tán bá wá tajà fún wa níbẹ̀ yẹn á dín sí nǹkan ká máa ra nọ́mà tó lágbára ọlọ́run à ń tráì láti wò nítorí ẹ jẹ́ pé ló bá jáyé àtijọ́ kí nǹkan tó worst báyìí tí ìgbé ayé tẹ́mọ̀ lifestyle gan ó máa ń ṣokùnfà àwọn nǹkan míì tó rí bọ́ ṣe rí kò tiẹ̀ ń ṣe àwọn nǹkan míì gbogbo nǹkan irú blood sugar wa tó bá lọ sókè jù àbí bp wa tó bá lọ sókè ó ń ṣe pé ayé kan ló ṣe o ìgbé ayé tá ń gbé ló máa ń fà àwọn ibi tó yẹ pé àwọn nǹkan tó yẹ ká jẹ ńgbà tá ń jẹ àwọn nǹkan míì tó yẹ ká jẹ ṣùgbọ́n a ti jẹ́ lájẹ jù nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń fà àsun tó àgbé ogun nǹkan léyà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń fà o so nígbà míì gan ká máa fi correct àwọn nǹkan yẹn kẹ́kọ̀ọ́ dá nǹkan tẹ́ ẹ̀ ṣe yẹn kẹ ẹsẹ̀ yín padà irú kéèyàn ti lọ́wájú jù nínú nǹkan kẹ́kọ̀ọ́ padà wá irú kéèyàn bá wọn mọ́tò ń sìn àwọn kan máa ń fa ìlà especially ìlú Èkó wọ́n máa ń fa ìlà sí títì ẹ gbúdọ̀ kọjá ibẹ̀ yẹn ẹ bá kàn yẹn lè wá mú yín so tá a bá ti ṣe pé bóyá kí náà yẹn tó change ẹ ti kọjá láyé díẹ̀ tó bá ti change sí red ẹ nífẹ̀ kán wá mú yín ẹ wá rọ padà láti bọ́ sí just before the ìlà the same way náà ni tẹ́lẹ̀ àwọn nǹkan tá à ń ṣe tó ń kàn sí nínú kọ̀ọ̀kan tó bá ti wá pé jù tó dẹ̀ ti pọ̀ jù àti wá kàn dára èèyàn padà ó máa wá le èèyàn máa nídìí pé òkè jẹ́ kí n kọ́kọ́ fi oògùn àbígbò àbí nǹkan kọ́kọ́ fi dára mi padà náà ṣùgbọ́n often times bá lè yí bá ṣe ìgbé ayé wa àwọn nǹkan tá à ń jẹ àwọn nǹkan tá a bá lè yí po rẹ̀ sí ṣe dáadáa irú ẹ̀ tó ń jẹ ìyọ̀jú ń sìn tó reduce it so níbi ìpàdé yẹn lágbára ọlọ́run gbogbo àwọn nǹkan ìlà máa yànnàná fún wa aago mẹ́rin wá àárọ̀ dé aago mẹ́rin ni ẹ ti clear ara yín aago mẹ́rin yẹn enough time láti gbé wa débi tá a fẹ́ padà sí ọlọ́run tó dẹ̀ máa ṣọ́ wa wá ọlọ́run jùgbà yẹn lọ a ṣọ́ wa wá síbi ìpàdé náà a dẹ̀ tún ṣọ́ wa padà a dẹ̀ wà lálàáfíà ní agbára ọlọ́run so ó ṣe pàtàkì ká lọ forúkọ sílẹ̀ ká lọ send yìí ká forúkọ sílẹ̀ padà máa forúkọ sílẹ̀ kò ṣe jáì lẹ máa dé tẹ́wọ́n fẹ́ forúkọ sílẹ̀ no no go ó ti yé wa so ìyẹn nìyẹn so àwọn tí lọ́kọláya tí mo fẹ́ ká mú ṣe alẹ́ láti alẹ́ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká máa wá sórí ètò ìgbé màmá bàbá ẹ bèrè lọ́wọ́ yín àbí kẹ bèrè lọ́wọ́ ara yín kí tí ẹ ní nọ́mbà bp mi lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ ọ̀ sẹ́yìn tó bá gẹ́gẹ́ mọ̀ yín sọ tá ìdẹ̀lẹ̀ láyé àtijọ́ tí gbogbo ìgbé ayé ètò worst buy àṣẹ pé fún ẹni tó ní ìlera ara ká rẹ̀ ṣámú ṣámú ẹ mọ̀ pé mo sọ fún wa lẹ́yìn kan òun ni kò ń ṣe ìgbà ká bá ṣẹ̀ sí ni pé ẹyin ọrùn máa ń ronú o àbí one side àlàmí ṣe pèpè òun sì lè rí fọ́n tó ṣàpù gan kò ní ìdí ká dúró dìgbà yẹn so wà á béèrè pé bp mi lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé mo tiẹ̀ mọ̀ ṣé mo mọ blood mi nígbà wo ni mo chẹ́ẹ̀kì cholesterol mi gbẹ̀yìn ṣé mo mọ nǹkan tí inú mi round àwọn àmì ìyá sọ pé a mọ circumference wa torí aṣọ tán fẹ́ bá arún ni àdẹ̀ tiẹ̀ mọ́ náà mo mọ nǹkan tó ń rí ṣé mo mọ nǹkan tó yẹ kó jẹ́ fún abá wọ ọjọ́ orí ṣé mo mọ nǹkan tí mo wé wọ́n máa gbé mi sórí ìwọ̀n kí n bẹ̀ ṣé cholesterol mi gba mo chẹ́ẹ̀kì last báwo ló ṣe rí báwo ló ṣe lè rí nsìn ẹ bá sọ̀rọ̀ pé ohun mi nínú mẹ́ta ìṣó ń pé bó ṣe yẹ kó jẹ́ mo bá dájú wa kan sọ̀rọ̀ mo bèrè lọ́wọ́ mo ní kí wọ́n náà máa ń tètè sùn ṣùgbọ́n àwọn máa jí another okay so ohun ní bí wákàtí mélòó ni wọ́n ní ó pé jù àwọn máa gba wákàtí méje àwọn straight ni o àti ọ̀rọ̀ pé èèyàn lè jí kó sọ pé òun fẹ́ lọ tọ̀ kàn fẹ́ jí tọ̀ ó lọ sùn padà ẹ ní káyẹn pé ẹni náà fi jí kí àwọn máa collect 7 to 7 hours yẹ mọ̀ pé nọ́mbà náà nìyẹn ẹ wá bèrè lọ́wọ́ ara pé ṣé wọ́n ń sùn dáadáa ẹ̀kú bẹ́ẹ̀ ni a máa sùn àwa gan àsùn adijú o àmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín ìwà òtàwọn náà máa sùn ohun tó connect quality sleep wákàtí mélòó la fi sùn ṣé ó dẹ̀ lọ geere then ṣé ẹ máa ń ṣe eyes or ṣé kò kàn ṣe pé ẹ máa ń jókòó síbi kan physically active ṣé ẹ wà active àbí ibi tí ẹ bá ti jókòó sí yẹn ẹ kàn wá ń bẹ wọ́n sọ fún wa gbogbo ibi tá a bá wà níbi wákàtí kankankankan ẹ jẹ́ ká lọ wa ká lọ apá ká ju apá ká ju ẹsẹ̀ ká make sure pàdé kákọrin round physically active because ẹni tó kàn sùn gbọ́dọ̀ sọ tó kàn jókòó sójú nìkan pàjù lọ àwọn dẹ́rẹ́bà àwọn dádì wa tó ń wakọ̀ àwọn tó ń wa sẹ́rà pàápàá ó jẹ́ pọ́n gbúdọ̀ máa wà lórí kíní yẹn àwọn tó ń wa mọ́ jìnà ẹ dúró níbi kan bóyá ibi tí a bá sì jẹun ni káwọn èèyàn bá ń jẹun yẹn ká ṣe ẹ̀yìn ẹ̀fì ẹ̀yìn stroll round kẹsẹ̀ bí ẹ̀ ń pẹ́ fẹ́ lọ́tọ̀ àlàkẹ́ stroll nígbà àwọn tó ń wa

0: pàtàkì sílé asán tán wọn card ó ṣe pàtàkì physical activity ṣe pàtàkì labalábá náà activity ni ò kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ come correct náà nìyẹn labalábá náà ní number ṣùgbọ́n kí labalábá tó lè gba number ti ẹ̀ pé àwọn numbers náà gbọ́dọ̀ correct àwọn nǹkan tá à ń sọ nìyẹn tó o pé àṣolókùn níbi ká máa sọ gbogbo ìyókù ẹ jẹ́ àkànṣe lọ sọ́dọ̀ olókùn ká gba nǹkan tán ní fún wa ńbẹ̀ ká bá padà dé a máa gbìyànjú láti mú àgbàgbà ètò yìí àfihàn síbì kan náà labalábá rọ ń lè tọ́ ní bond 92.9 FM.
1: Labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láyà lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labá ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio ẹ mọ̀.
0: Lọ́wọ́ ọlọ́run fún èyí tí wọ́n fún wa ní ààyè fún wa ní orí ètò yìí ní ẹni in case tí ẹ bá ní ìsẹ tẹsẹ ní darapọ mọ wa báyìí yẹn má wọrí ẹ ṣáà lọ forúkọ sílẹ fún ìpàdé pẹlú olúwatóyìn labalábá ní oṣù kẹwàá ọdún tí a wà yìí 20 àti 28 ni 27th wà fún yorùbá 28th wà fún ẹ forúkọ sílẹ ẹ sọ ìtẹbáfẹ wá fún níbẹ ọyìn ọjọ orí yín agbègbè obi tẹ ń gbé iṣẹ tẹ ń ṣe ọkọ àbóbìnrin ẹ fi àwọn information yìí ránṣẹ́ àtẹ̀jíṣẹ́ ni o àwọn kan lè máa pè bẹ́ẹ̀ sí pé àwọn fẹ́ pé iṣẹ́ rẹ̀ fún mi lórí fóònù àzáúnà ṣe àtẹ̀jíṣẹ́ ni tẹ́ ẹ̀ bá lè kọ́ fúnrara yín ẹ pé àwọn ọmọ fi ránṣẹ́ sí nọ́mbà labalábá ọ̀rọ̀ tí a ti mọ̀ 08023135773 08023135773 ọ̀rìn tí ẹ bá fẹ́ A1 flusher Menorite Blood Essential Oil Castor Oil gbogbo nǹkan tó ṣàwọn jẹ́ kí gbogbo dùn yorùbá ìyàwó yorùbá àti ìwọ mẹ́nu pọ̀s anything at all ẹ ṣàkàn sí labalábá ọ̀rọ̀ pé wo gbé fún mi àwọn tán ti ń jẹ̀gbádùn A1 ìfọ̀ àtọ́ ti ń jẹ̀gbádùn promo wọ́n mọ̀ mo ṣe náà máa ń fi mẹ́sẹ̀ ẹgbẹ́ ẹ̀wò ọlọ́run ó kẹ ẹyin fún kinní tẹ̀ fi sáyé wa ẹ̀ yẹ ti rí ẹ̀yin náà ẹ bá fẹ́ lọ síbẹ̀ ẹ fi ránṣẹ́ 08023135773 àtẹ̀jíṣẹ́ lọ̀rọ̀ ìwọ̀n àníwò ẹ máa pè mí lẹ́wọ̀ àtẹ̀jíṣẹ́ ẹ̀yin tí ẹ bá ń gbọ́ ẹ bá wa sọ fún àwọn bẹ́ẹ̀kì tó máa wá sọ fún wa fáwọn ògbó ipe ọ̀rọ̀ ìwọ̀n flush menorite ọ̀rọ̀ menopause supplement anyone in at all ẹ bá fi kí olúwa tó yìn nípa bóyá nǹkan máa lù tá máa mú ẹ fi ṣàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà wa 08023135773 yes àní ìjọba ẹ lọ lórí ètùn ti èmi àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ olúwa wípé ẹ̀wọ́n ràn wá lọ́wọ́ dé ibí yìí a sì dúpẹ́ fún wa náà níléeṣẹ́ bond 92.9 FM ọ̀gá wa àgbà ọgbà pátápátá lókè lọ́hùn àwọn managers wa ní marketing engineering àti programs pápá jùlọ olótú wa ọ̀gbẹ́ni abiodun fọlọ́runṣọ bàbá àdínní labalábá ọ̀rọ̀ ọba noah mo dẹ̀ fẹ́ kí gbogbo àwa ẹbí tí a gbọ́ ètò yìí ní alẹ́ yìí ẹ jẹ́ ká fi ìpàdé sí ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run títí ọjọ́ mẹ́jọ tí a máa mú àtọ̀tún ìpè labalábá ọ̀rọ̀ wá sí etí ìgbín láti lè ṣe bond 92.9 FM èmi ni sínítò olúwa tóyìn the labalábá one the entire universe. Double.